0: ògo ni fún Ọlọ́run lókè ọ̀run.
1: Hallelujah.
0: Mo kí Ọlọ́run tó dá ọ̀run ọ̀run ayé.
1: I greet God the creator of heaven and the earth.
0: Mo kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run níbi gbogbo tí ẹ ti ń gbọ́ ohùn mi.
1: And all you God's children wherever you are hearing my voice from.
0: Níbi gbogbo tí afẹ́fẹ́ ìkànnì yìí fẹ́ dé.
1: Everywhere the wave of this frequency is getting to.
0: Òní ni ọjọ́ Monday.
1: Today is Monday.
0: Yorùbá máa ń pè ní ọjọ́ ajé.
1: And it is Yoruba's name for the day of wealth.
0: Ọjọ́ tí ènìyàn padà sí ẹnu iṣẹ́ rẹ̀.
1: It's a day where you return to your business.
0: Ọjọ́ tí ó bẹ̀rẹ̀ ọ̀sẹ̀.
1: It's a day that starts the week.
0: Jẹ́ ẹ sọ àsọtẹ́lẹ̀ sí ọ.
1: Let me prophesy to you.
0: Bó o ti ń lọ nínú ọ̀sẹ̀ tuntun yìí.
1: As you are going in this new week.
0: Angẹ́lì ojúrere.
1: Angel of favor.
0: Ó máa bá ọrin ìrìn àjò pọ̀.
1: Àmì Jésù.
0: Angẹ́lì àánú.
1: Angel of mercy.
0: Yóò bá ọrin ìrìn àjò pọ̀.
1: Àmì Jésù.
0: Angẹ́lì ìrànlọ́wọ́.
1: Angel of help.
0: Ó máa bá ọrin ìrìn àjò pọ̀.
1: Àmì Jésù.
0: Sórí ọ̀sẹ̀ tuntun tó ń wọnú ẹ̀ lọ
1: yìí. You see this new week you are going into.
0: Ọ̀sẹ̀ ìyanu rẹ ló máa jẹ́.
1: Àmì Jésù.
0: Ohun tó ti ń lé láti ọjọ́ tó ti pẹ́.
1: What you have been pursuing for so long.
0: Lọ́sẹ̀ yìí la máa fi lé ẹ lọ́wọ́.
1: Àmì Jésù.
0: Ohun tó ti ń lé láti ọjọ́ tó ti pẹ́.
1: What you have been pursuing for so long.
0: Ní ọ̀sẹ̀ yìí ló máa tẹ̀ ọ lọ́wọ́.
1: Àmì Jésù.
0: Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ wà.
1: As the Lord liveth and his spirit
0: dwells. Yàrá àánú.
1: The room of mercy.
0: Ayé rẹ máa wọbẹ̀.
1: Àmì Jésù.
0: Yàrá ojúrere.
1: The room of favor.
0: Ayé rẹ máa wọbẹ̀.
1: Àmì Jésù.
0: Yàrá ìsọdi ńlá.
1: The room of expansion.
0: Ayé rẹ máa wọbẹ̀.
1: Àmì Jésù.
0: Mo sọ àsọtẹ́lẹ̀.
1: I prophesy.
0: Ní orúkọ Olúwa Jehovah.
1: In the name of the Lord Jehovah.
0: Gbogbo alágbára.
1: Every powerful.
0: Tó dí ọlọ́nà ìṣerere.
1: That has blocked your path of prosperity.
0: Ní ọ̀sẹ̀ yìí.
1: This week.
0: Wọ́n máa ṣubú lulẹ̀.
1: Àmì Jésù.
0: Nínú yàrá kò ṣeé ṣe.
1: In that room of impossibility.
0: Àyẹ̀mọ́ rẹ jáde.
1: Àmì Jésù.
0: Nínú yàrá kò bọ́ sí.
1: In that room of failure.
0: Àyẹ̀mọ́ rẹ jáde.
1: Àmì Jésù.
0: Nínú yàrá promise and faith.
1: In that room of promise and faith.
0: Àyẹ̀mọ́ rẹ jáde.
1: Àmì Jésù.
0: Sórí ọ̀sẹ̀ yìí.
1: You see this week.
0: Ọ̀sẹ̀ ìbùkún ló máa jẹ́ fún ọ.
1: Àmì Jésù.
0: Ibi tó fẹ́ lọ lọ́sẹ̀ yìí.
1: Where you plan to go this week.
0: Wà á ríre gbà wá.
1: Àmì Jésù.
0: Wo wàárà àánú gbà wá.
1: Àmì Jésù.
0: Sórí ní ọ̀sẹ̀ yìí.
1: This week.
0: Ohun gbogbo tó bá dáwọ́lé.
1: Everything you lay your hands on.
0: Ó máa yọrí sí rere.
1: Àmì Jésù.
0: Ohun gbogbo tí àwọn ọmọ rẹ bá dáwọ́lé.
1: Everything your children lay their hands on.
0: Ó máa yọrí sí rere.
1: Àmì Jésù.
0: Gbogbo ẹ̀yin oníṣòwò.
1: All ye business people.
0: Ní ọ̀sẹ̀ yìí.
1: This week.
0: Ẹ máa tàtà jèrè.
1: Àmì Jésù.
0: Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ entrepreneur.
1: All ye entrepreneurs.
0: Gbogbo ẹ̀yin tí ẹ wà ètò real estate.
1: All ye realtors.
0: Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gba contract.
1: All ye contractors.
0: Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ta ọkọ̀.
1: All ye car dealers.
0: Jẹ́ ẹ sọ àsọtẹ́lẹ̀ yìí.
1: Let me prophesy.
0: Bóyá wà á ṣe àmì.
1: Perhaps you say amen.
0: Ní orúkọ Olúwa.
1: In the name of the Lord.
0: Tí ó dá ọ̀run ọ̀run ayé.
1: The creator of heaven and earth.
0: Ní ọ̀sẹ̀ yìí.
1: This week.
0: Àyẹ̀mọ́ rẹ̀ agbẹja ńlá.
1: Àmì Jésù.
0: Mo ní ìwọ̀ rẹ̀ máa gbé ẹja ńlá.
1: Àmì Jésù.
0: Ìwọ̀ rẹ̀ agbé ẹja ńlá.
1: Àmì Jésù.
0: Lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́.
1: In the name of the God of Trinity.
0: Wà á bá àánú pàdé.
1: Àmì Jésù.
0: Wà á rí àánú.
1: Àmì.
0: Wà á rí ojúrere.
1: Àmì Jésù.
0: Lọ́sẹ̀ yìí ò ní kọsẹ̀.
1: Àmì Jésù.
0: Ò ní fẹnu kọ.
1: Àmì Jésù.
0: Ò ní fẹsẹ̀ kọ.
1: Àmì Jésù.
0: Ò ní fara kọ.
1: Àmì Jésù.
0: Ò ní ṣubú lọ́sẹ̀ yìí.
1: Àmì Jésù.
0: Orí rẹ ò ní gbàbọdè.
1: Àmì Jésù.
0: Ogun ọ̀run apádi ò ní borí ẹ.
1: Àmì Jésù.
0: Ò ní ṣìjẹ.
1: Àmì.
0: Ìrìn àjò rẹ ọ̀sẹ̀ yìí ò ní parí ẹ̀ sí mọ́ṣúárì.
1: Àmì Jésù.
0: Ò ní parí rẹ̀ sí sàré.
1: Àmì Jésù.
0: Gbogbo ẹ̀yin arìnrìn àjò.
1: All ye travelers.
0: Ẹ máa lọ láyọ̀.
1: Àmì Jésù.
0: Ẹ máa padà láyọ̀.
1: Àmì Jésù.
0: A máa gbé orí ẹ sókè.
1: Àmì Jésù.
0: À á gbé ìwo rẹ sókè.
1: Àmì Jésù.
0: Ọ̀nà rẹ á là.
1: Àmì.
0: Ọ̀nà rẹ á là.
1: Àmì.
0: Omi rẹ á ṣubú.
1: Àmì.
0: Ìwọ máa dìde.
1: Àmì Jésù.
0: Ọ̀nà rẹ á là.
1: Àmì Jésù.
0: Wà á di ọba.
1: Àmì Jésù.
0: Wà á di ọba.
1: Àmì Jésù.
0: Ìmọ́lẹ̀ dé fún ọ.
1: Àmì Jésù.
0: Ìmọ́lẹ̀ dé fún ọ.
1: Àmì Jésù.
0: Ojú òní tì ọ.
1: Àmì Jésù.
0: Bẹ́ẹ̀ ló máa rí.
1: Àmì.
0: Ògo ni Fọlọ́run lókè
1: ọrùn. Hallelujah.
0: Gbọ́. Kí ọ̀sẹ̀ yìí tó dé àárín.
1: Before this week gets to the meat.
0: Wà á bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ẹ̀rí.
1: Àmì Jésù.
0: Ògùn Ọlọ́run á farahàn.
1: Àmì Jésù.
0: Ó ti rí bẹ́ẹ̀.
1: Àmì.
0: Kò ní yí padà.
1: Àmì.
0: Jésù Olúwa wá.
1: Àmì àmì àmì lórúkọ Jésù.
0: Orúkọ mi ni Wòlíì àti Ajíhìnrere Fẹ́mi Joshua Dairo.
1: My name is Prophet and Evangelist Fẹ́mi Joshua Dairo.
0: Tí gbogbo ènìyàn mọ̀ sí bàbá àníyànjú ẹ̀.
1: That is popularly known as bàbá àníyànjú ẹ̀.
0: Látinú ìjọ Christ Apostolic Church Goshenland ilẹ̀ àníyànjú ẹ̀.
1: From Christ Apostolic.

0: Ádẹ̀ yìí tọrẹ padà. Ádẹ̀ ṣohun tó o tiẹ̀ lérò. Ibi tó o fọkàn sí. Ìyanu yàádẹ̀ wọlé wá fún ọ. Orí rẹ ò dẹ̀ nígbàbọ̀dẹ̀ lọ́sẹ̀ yìí. Torí wà ẹ̀rì. Gbọ́ kí òrùn ọ̀sẹ̀ tó wọ̀. Ẹ̀rí máa wá ọkàn. Wà á dẹ̀ yín Ọlọ́run. Gbogbo ọmọ Ọlọ́run tí ó gbọ́ mi. Bó o ti ń lọ láàárọ̀ yìí. Ẹsẹ̀ Bíbélì yìí. Mo fẹ́ kó o mu dání. Jẹ́ ká a jọ gbàdúrà kan
1: yìí.
0: Bó o ṣe ń lọ. Olúwa fi mi pamọ́ sí ẹ̀yìn àgbélébu. Ní ọ̀sẹ̀ tí mò ń wọ̀ lọ
1: yìí.
0: Fi mi pamọ́ sí ẹ̀yìn àgbélébu. Gbé mi pamọ́ sí ẹ̀yìn àgbélébu.
1: Ó
0: yá ẹ gbàdúrà. Bàbá ọmọ àti ẹ̀mí mímọ́. Bí àwọn èèyàn rẹ ti ń lọ lọ́sẹ̀ yìí. Bá mi fi wọ́n pamọ́ sí ẹ̀yìn àgbélébu. Fi èmi náà pamọ́ sí ẹ̀yìn àgbélébu. Ọwọ́ ọ̀tá mọ́jọ kọ̀ wá. Ọwọ́ òkùnkùn mọ́jọ kọ̀ wá. Kó o ṣàánú fún wa. Ọlọ́run gbọ́ àdúrà. Jésù Olúwa wa.
1: Amen.
0: Bó o ti ń lọ ní ọ̀sẹ̀ yìí. Olúwa fi ọ́ pamọ́ sẹ́yìn àgbélébu. O dẹ̀ ní ṣe dádúró. Gbogbo ọmọ Ọlọ́run tó ń gbọ́ mi. Ní ọjọ́ Thursday. Ní aago mẹ́sàn-án àbọ̀ àárọ̀. Ní ilé àánú yanjú ẹ̀. Jẹ́kẹ̀ mi àti wọ́jọ́ pàdé. Fún ìpàdé àánú yanjú ẹ̀. Bẹ́ẹ̀ ni ẹnìkan sọ pé níbo làánú yanjú ẹ̀ wà. Mo ti sọ ṣáájú. Christ Apostolic Church. Go ṣe
1: land.
0: Ilé àánú yanjú ẹ̀. A wà ní ẹ̀yìn Monarch Luxury Hotel. Ní ìyànà Ṣapati. Ní ìdojúkọjú Olóró Real Estate. Gómọ
1: Road.
0: Ìlọrin Kwara State. Gbogbo ọmọ Ọlọ́run tó ń gbọ́ mi. Aago mẹ́sàn-án àbọ̀ àárọ̀ ni. Jẹ́ ká jọ pàdé. Ìwọ náà san ọrẹ májẹ̀mú rẹ. Ọrẹ májẹ̀mú rẹ. Gbogbo ìwọ tó o lè san 1,000. Tó o lè san 2,000. Tó o lè san 5,000. O le san 10,000 gẹ́gẹ́ bí ọrẹ májẹ̀mú láti bá Ọlọ́run ìpè yìí dá májẹ̀mú láti kó ṣàánú ìwọ náà sọ sí FCMB 101-444-9574 jẹ́ ìtúpè lẹ́ẹ̀kan sí 101-444-9574 FCMB Fada Ero Adefemi Joshua. Sọ̀rọ̀ má jẹ̀mú ẹ síbẹ̀. O lè pè mí sórí nọ́mbà yìí. 08032404977. Àánú yanjú ẹ̀ fún ẹ.
1: Àmì Jésù.
2: Ní gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀. Bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM. Ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o diamond fm ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

bọ̀lù orílẹ̀-èdè Tunisia pé lọ́tọ̀ mi pẹ̀lú Botswana lánàá. Botswana ló ń bẹ lókè nípin wọn o. Gẹ́gẹ́ bọ́ọ̀rọ̀ ṣe wà báyìí, òun náà tó nìyẹn. Ó yẹ fómi lò ó, èsèré ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù Barcelona. Ẹ wò ó. Orúkọ ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù orílẹ̀-èdè DR Congo, eléyìí tí wọ́n kọ sára sọ ìgbábọ̀lù tó fi ń ṣègbáradì. Ọ bẹ̀rẹ̀ sí ní máa wọ padà báyìí o. Torí pé kí ni? Torí pé lógún ọ̀hún, ẹ ti san owó eléyìí tó yẹ kán san. Ẹ mọ̀ wípé kò déédéé parẹ́ lásán kò orúkọ ni. Ṣùgbọ́n báyìí, €10 million eléyìí tó yẹ kán san. Ẹ ti san o. Gẹ́gẹ́ bó ṣe wá wà báyìí, ó ti ṣe ẹ bẹ̀rẹ̀ sí ní wọ padà. Wọ́n ní wọ́pọ̀ kan kò sí bẹ̀ mọ́. Ẹ jẹ́ sáré dẹnu nínú UEFA Nations League tó wáyé lánàá oje. Ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù orílẹ̀-èdè Georgia, ó pẹ̀lú Ukraine, ọmọ ẹlẹ́dọ̀ ọdún mẹ́ta, Armenia pẹ̀lú Montenegro. Méjì sí mẹ́ta, ó ní Montenegro fi bojú Armenia jẹ́. Latvia pẹ̀lú Cyprus, ọmọ ẹlẹ́dọ̀ ọdún mẹ́ta, Romania, ohun tí Bosnia Herzegovina. Herzegovina fìyà jẹ́ àmì ayò mẹ́rin sí méjì ni. Sweden ló bọ́ ojú Poland ilẹ̀ bí ẹran. Mẹ́ta sẹ́yọ kan ni jọ. Belgium, ó gbẹ́gẹ̀ sórílẹ̀-èdè France, ṣùgbọ́n orílẹ̀-èdè France bojú ẹ̀jẹ̀. Àmì ayò kan sódo. Northern Ireland, Àtọ̀ngárì, ọmọ ẹlẹ́dọ̀ ọdún rí. Turkey pẹ̀lú Ìtàló. Ìtàló náà jáwé olúborí àmì ayò mẹ́rin sẹ́yọ kan ni. Ó ló fi bojú Turkey jẹ́. Gẹ́gẹ́ bọ́ ẹ ló fi bojú ikọ̀ ẹgbẹ́ mẹ́ta mẹ́rin sẹ́yọ kan. Ó ló fi bojú ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù Turkey jẹ́. Gẹ́gẹ́ bó ṣe wà látàpá ti bẹ̀yẹn. Ó ní mo ní kí n láǹfààní láti máa jayé gbé yín débẹ̀. Nítorí pé àjá àjá tán, ìjà ní dálẹ̀ ní gbòòrò ayé. Ẹ jẹ́ sáré dẹnu ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù Barcelona bákan náà. Torí pé mi ò sí ìkúrò mẹ́ lásìkò yìí, ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù Barcelona wọ́n ti ń rówó tùlùtùlù. Owó ńlá bí o lè. Ó ní ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù Barcelona ni wọ́n rí lọ́wọ́lọ́wọ́ yìí o. Nítorí bá méjì kan, nítorí owó tí wọ́n pa wọlé, ìyẹn nínú pápá ṣeré wọn lọ́wọ́ yìí, ó gbà sí ara. Ẹ mọ̀ wípé ibùdó tó jẹ́ VIP seat tó ń lọ bí 5,000. Òun náà ló jẹ́ wípé wọ́n ti tà, wọ́n sì ti fi rí owó tó tóbi €380 million gẹ́gẹ́ bó ṣe wà báyìí. À ń tún ti pinnu láti ti ta àwọn bíi 2,000 VIP seats mi. Eléyìí tó jẹ́ wípé yóò pẹ́ kẹ́rin kése fún bí ọdún 15 sí 30 ọdún. Gẹ́gẹ́ bọ́ọ̀rọ̀ ṣe wà báyìí, tí ó mú kówó tó ti sáré pa wá lé mbẹ̀ yẹn, ó tóbi €700 million. Ìyẹn látàpá àti bẹ̀ bákan náà. Ó yẹ bó ṣe wà lápá àti bẹ̀ yẹn. Ó ní mo ṣe jẹ́ ayé báyìí lánàá. Michael Lise ó lọ́ láǹfààní láti mi àwọn ìyẹn fórílẹ̀-èdè Faransé. Eléyìí tó jẹ́ kí góò àti ìrànwọ́ rẹ̀ tá a bá ń sọ̀rọ̀ nípa goal involvement. Ìyẹn ò ní sáà dá wà yìí. Ìyẹn fún ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù orílẹ̀-èdè Faransé. Kó ṣe kí ni? Kó káwọ́ lórí ara wọn kó di. Wọ́n kọ́ ẹgbẹ́ agbábọ̀lù orílẹ̀-èdè France àti kọ́ ẹgbẹ́ agbábọ̀lù Bayern Munich ní sáà tá a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yìí. Ó ti láǹfààní láti pé mẹ́wàá o. Ìyẹn goal and assist. Gẹ́gẹ́ bó ṣe wà látàpá ti bẹ̀ yẹn. Ọmọ tí ò gbọ́ pá tí ò gbọ́ po. Ó yá clean sheet specialist. Òun náà rí. Nítorí pé kí ni? Ìfẹsẹ̀wọnsẹ̀ méjì. Eléyìí ti sẹni dá sèdè. Ó ti kó ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù orílẹ̀-èdè France. Ó ti láǹfààní láti kó wọn wọn rìn. Láti jẹ́ olùkọ́ni wọn. Ẹ mọ̀ fọ́n gbòòrò ayé o. Clean sheet ìnámú bọ̀ ọbẹ̀. Wọ́n wá wò ná gbá. Ìkẹ́ jẹ pẹ̀lú orílẹ̀-èdè Turkey bákan náà pẹ̀lú orílẹ̀-èdè Belgium. Gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀ yẹn. Ó ní mo ṣe ń jayé. Àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù àti agbábọ̀lù lọ́lọ́kojọ̀ kan pẹ̀lú àwọn eléré ìdárayá tí wọ́n tó bí 52. Wọ́n ti ń kọ́ o wípé kájọ UEFA kí wọ́n bá ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù orílẹ̀-èdè Israel kán mọ̀ jẹ́ kó pamọ́. Ìyẹn nínú ìdíje eléyìí tó láǹfààní láti wáyé. Kódà lára àwọn tán ti tọwọ́ bọ̀ wé òun tí wọ́n tọwọ́ bọ̀ wípé àníkan yọ wọ́n òde pọ̀ pọ̀ gbà wà.

ibẹ̀ ni pọ́lábílẹ̀ pọ́gbà wà ó yẹ ẹjẹ́ ń dúgba pa àti bí wa nítorí pọ̀rọ̀ pọ́gbà yìí òun ló gbé mi dé ní ikọ̀ ẹgbẹ́ gbọ́bọ̀ ló Manchester United ǹjẹ́ ẹjẹ́ mọ̀ wípé látọdún 2006 sásìkò tá a wà yìí ikọ̀ ẹgbẹ́ gbọ́bọ̀ ló Manchester United wọ́n ti ná owó tó tó £696.2 million ìyẹn lórí ẹgbẹ́ bọ́ọ̀lù lọ́wọ́ àárín gbogbo ẹni pọ́nrá ni àbí tó bá dàbí irú ẹjẹ́ ń gbé yín débẹ̀ torí pé ikọ̀ ẹgbẹ́ gbọ́bọ̀ ló Manchester United yìí àwọn náírà Carlos Balẹ́bà ní 70 million àwọn

Yori Talman pẹlu 35, Andrew Santos 50 lo bade, Vanel Ugade 42.3 ni, Maximum 55, Sofia Amrabat, Iyen wa pẹlu Adeun Alayalo, Casmero 70, Christian Eriksen wa pẹlu Adeun Olofe, Vincent Abisa, Oun wa pẹlu Adeun Alayalo ni, Donny Van de Beek, Laye Eritehan, 35 million na fi gbe, Fred 47 ni tie, Nemo Jamagic 40 ni o, Sewari Olabile Pogba, 89 ni o, 89 million pounds, Eric McTominay 27 million each year. Magas Kendere, in year 22, Buster Sastiga, in year 40.4 new, and then era 29. Maro Velani, 27.12 ni, Emma Weposkosi, of any, atado 2006, Imodako, Kelly Lafani Latimo Jupo, Andazi, 26 million ni, Owe Agif, in year 17, Lobato Lobati Gazi Goes, Iko ẹgbẹ́ ẹgbẹ́ pẹ̀lú Mayu pẹ̀lú gbogbo Urakuta yìí. Àárín gbogbo yẹn náà kò sí nǹkan kan tó rí mú bọ̀. Ó yá ẹni tó jẹ́ bàbá kíni tó jẹ́ bàbá àgbàlagbà fún ikọ̀ ẹgbẹ́ ẹgbẹ́ pẹ̀lú Manchester City. Ìyẹn Verazori yẹn náà. Verazori àná ti sọ̀rọ̀. Ó ní ẹ wò ó gbogbo ẹyin ikọ̀ ẹgbẹ́ ẹgbẹ́ pẹ̀lú lọ́lọ́kọjọ̀ kan. Ẹ mọ̀ fọ́ ṣe rí àwọn ẹ̀sùn tán láàjẹ̀ bí yẹn. Ẹ ní àwọn ó jà tako gidi gan ni. Ipe ẹ mọ̀ gbàgbé pé léyìí táwọn ti yanjú lọ́wọ́ yìí. Bí ọdún mẹ́jọ rèé tán ti wà lórí ẹ̀. Ipe tó sì túmọ̀ sí wípé káwọn kan tó lè fẹnu ọ̀rọ̀ náà gúnlẹ̀. Ó tó lè di pọ̀rọ̀ náà ó di ti àwọn ó gbà. Yóò jẹ́ tí ó pẹ́ díẹ̀ o wípé yóò lọ fàdí ẹ̀. Gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn. Táàyè bá gbà wá. Àwọn tán ti sẹ́rú ẹ̀sẹ̀ yàtọ̀ àwọn ìjìyà tán ti láǹfààní láti farakáásá. Ní láǹfààní láti yẹ̀ wọ́n wò lẹ́yọ kọ̀ọ̀kan jèjì. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United. Àwọn náà ti ń wà. Ta ni wọ́n ń wá agbábọ́ọ̀lù? Adé ẹ̀yìn mú fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù AS Roma. Wesley, òun náà ni wọ́n láǹfààní láti wá lọ́wọ́ tá a wà yìí. Ẹ láwọn fẹ́ gbé o tó bá ti di fèrèsé ojú ọjà. Ìyẹn ní January tí ń bọ̀ yìí. Ẹ láwọn fẹ́ gbé ọmọ náà wá sínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àwọn. Kó dẹ̀ wá máa lo dọ́là. Ìyẹn gẹ́gẹ́ látàpá àti bẹ̀. Ó yá mọ̀ ní ìjẹ́ bẹ́tà. Mo ti gbé ẹ̀ débẹ̀. Ó yá pápápá. Ibo ni kí n tún gbà lọ yìí? Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé Joe Strasford

0: lórí ìpele eléyìí tí kó wẹ̀wà ìyẹn nínú ìdíje african qualifier àti bọ́ọ̀dù ṣokúndó ṣùgbọ́n kó tó di pé wọ́n wọ̀ bẹ́ẹ̀ lọ lónìí àbájáde àti lónìí rẹ́gẹ́dẹ́ fi ẹjẹ́ ń gbé àyànnà tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó rántí gba plate ẹ̀mú ẹjẹ́ láǹfààní láti gbé wọlé kó láǹfààní láti dá sí lápá àti bẹ̀yẹn ká bẹ̀rẹ̀ sí ní mú gbogbo ẹlẹ́yọkọ kejì nítorí pé vita lọ́pọ̀ fáráwé gẹ́gẹ́ lóòrọ̀ tòní ẹ bá kí ọmọ nàìjíríà tán láǹfààní láti gbé wa láàárọ̀ yìí.
1: àti gbogbo àwọn èèyàn wa tó ń bọ́ káàkiri àgbáyé pé uncle deji àsìkò ayọ̀ deji sọ́ni bára lórúkọ mi ẹ̀jẹ̀ á máa bẹ́ tó bọ̀.
0: ó yà ẹ jẹ́ ká wo òfin eléyìí tí ẹni tó ń ṣe kò kárí àjọ nll eléyìí tó ṣe kíni tó ń sọ wípé àwọn ṣe báyìí wípé ìwọ tó bá ti jẹ gbèsè nínú àwọn ikọ̀ agbábọ́ọ̀lù tí yóò bá ti kópa nínú nll nísàyí pé kò sírú ẹ tó bá jẹ agbábọ́ọ̀lù lówó ojolùkọ́ni lówó ó jẹ gbèsè lẹ̀ ó gbọ́dọ̀ gbé rẹ́kọ̀dù bíi official contract eléyìí tí ikọ̀ agbábọ́ọ̀lù kọ̀ọ̀kan tí wọ́n sáyẹn tí agbábọ́ọ̀lù kọ̀ọ̀kan sáyẹn pẹ̀lú ẹ̀ kò gbọ́dọ̀ mọ gbé jáde báyìí a fẹ́ mọ rí àti sòfin yẹn náà báyìí ó gbọ́dọ̀ orúkọ ikọ̀ agbábọ́ọ̀lù ẹ gbọ́dọ̀ wà pẹ̀lú àjọ cac àti ẹ̀fẹ̀ yẹn náà báyìí wọ́n sì sọ pé kò sí wípé pé mo jẹ gbèsè kanlẹ̀ ìyún ní sáà tó kọjá gbogbo tó ní ṣe pẹ̀lú gbèsè ó gbọ́dọ̀ kílẹ̀ gbogbo ẹ̀ ẹ jẹ́ ká wọ àwọn òfin mo mọ̀ pé ta bá máa wọn òfin lò ó dàbí ẹni pé eré bọ́ọ̀lù lórílẹ̀‐èdè nàìjíríà ó ti fẹ́ gbé wọ̀tún wọ̀ báyìí.
1: ó máa ń da kéèyàn sófin ṣùgbọ́n àti tẹ̀lé àbọ̀mọ̀ pàápàá jùlọ ní apá àbí táwa wà ibi tí ìṣòro wà nìyẹn nítorí àwọn yorùbá máa ń sọ pé ọ̀lẹ́ làbá kò sí ẹni tí ò lè dá ó da kéèyàn sófin ṣùgbọ́n ṣé tán bá ṣe òfin ṣe á lè tẹ̀lé nítorí pé àwọn tá a mọ̀ gan pé ó yẹ kán gbófin róńgbà míì àwọn fi bẹ́ẹ̀ gbèrò orí pé ta bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tíìmù tó wà nàìjíríà báyìí a fẹ́ lè sọ pé àwọn tó ń gbá nàìjíríà àwọn federal bọ́ọ̀lù gan tíìmù tíjọba ní jù òun ló pọ̀ jù ń bẹ̀ ó dẹ̀ rí pé àwọn tíìmù tíjọba gan ní gan ibẹ̀ la ti máa ń gbọ́ awuyewuye ó mọ̀ tó pọ̀ jù àwọn tíìmù tó jẹ́ pé aládàáni gan kì í fi bẹ́ẹ̀ sí awuyewuye tó bẹ́ẹ̀ dàbí alára ó wá jẹ́ kó yọ pé àwọn tó ń ṣòfin gan tó jẹ́ ìjọba gan ó jẹ́ kó yọ pé ọ̀pọ̀lọpọ̀ wọn gan ò tẹ̀lé nítorí pé ta bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tíìmù tó jẹ́ aládàáni orúkọ tó bá bóyá ní sáà tó lọ a mọ̀ nǹkan tó ṣe ẹ̀dọ́ pé baru pé a mọ̀ pé ẹni tó ní àbọ̀mọ̀ sẹ́nẹ̀tì ni igbákejì gan ni sẹ́nẹ̀tì ni ní àbújá ìyẹn ju bíi tó jẹ́ ọmọ ìpínlẹ̀ kánò orí pé sáà tó lọ ó ra ọ̀kadà fún gbogbo àwọn pléyà àwọn èèyàn dẹ̀ ń bẹnu àtẹ́rù pé kí ló ṣe ẹ̀ tó fi ra ọ̀kadà ṣé ẹni tó ra ọ̀kadà àwọn tí gan tó ń pè pẹ̀lú ìjọba gan ẹlòmíì ò ní nǹkan tó fi ń fẹsẹ̀
0: ní
1: ra kẹ̀kẹ́ fún wọn nǹkan tá à ń sọ nìyẹn àṣùgbọ́n tírú eléyìí bá lè wà èmi wò pé òfin gidi ni ṣùgbọ́n ṣá lè tẹ̀lé nítorí pé àwọn tó wà ń jọba gan tó yẹ kán fi àwọn èèyàn pé nǹkan tó ń ṣẹlẹ̀ rí o àwọn pléyà ọdún tí kì í tán máa sáìn rèé ibi tá ayé dẹ̀ dé kò sí kí ní wákàtí ẹ̀ ń bẹ̀ ó yẹ ká lè máa ṣe nǹkan tó yẹ pé tá a fi lè gẹ́ẹ̀tì ráì ẹni tó bá kàn jẹ̀bi bóyá pléyà kan ló fẹ́ lọ tí àti sọ pé ẹ̀pẹ́ tó yẹ pé tí ò láde tí àdéhùn ẹ̀ bá ti tẹnubodò a lè sọ pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ a pléyà tó bá fẹ́ lọ ó yẹ kó wànú àdéhùn pé ṣùgbọ́n ìkejì ni pé most of àwọn tó ń gbá líìgì gan nàìjíríà ìgbà ayé gbádùn àwọn pléyà kì í ṣe nǹkan tó mú yes nítorí pé ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ lómi ṣe ń gbá bọ̀ gan inú bẹ̀rù lómi fi ń gbá bọ̀ àárí pléyà tó yẹ pé tán máa jẹ lówó ṣùgbọ́n tí kò lè jáde àti lè sọ pé ẹni báyìí jẹun lówó ẹ̀tọ́rọ̀ nǹkan ti mọ̀ pé kò sí nǹkan tí òun lè ní àbọ̀mọ̀ tó yẹ pé
0: tó ń lè jáde náà òun ò lè rí
1: nǹkan kó sí proof àbọ̀mọ̀ pé kò sí pé ìlànà pé nǹkan ọ̀nà tí mo gbà ti wọ́ bọ̀ wèrè ó dẹ̀ rẹ́ pé gbà mí gan téèyàn bá fẹ́ jàre gbà mí tó bá lọ sí ọ̀dọ̀ àwọn agbófinró à ń sọ pé ẹ̀rí wo ló ní ilé ẹjọ́ náà tó bá dé ilé ẹjọ́ à ń sọ pé ẹ̀rí wo ló ní ṣùgbọ́n gbogbo nǹkan báyìí kò rí bẹ́ẹ̀ ó dẹ̀ rí pé ilé ó dẹ̀ ń ṣe àkóbá ó mọ̀ fún líìgì nàìjíríà kí dẹ̀ ṣe líìgì nàìjíríà nìkan àwọn tó ń tọ́kùn gan tán bá máa kéde àwọn orílẹ̀-èdè tí ò tó nàìjíríà òun náà máa ń kéde ó jẹ́ kó yé wa pé gbogbo ilé òun fi ṣùgbọ́n tí a bá wò pé àti kẹ́kọ̀ọ́ o mọ̀ kò tí ì pẹ́jù náà tá a bá wò pé láti kẹ́kọ̀ọ́ àwọn òfin tán ṣe tá a bá lè tẹ̀lé èmi wò pé ó máa wúlò fún wa ṣùgbọ́n tá a bá sọ tá a bá tẹ̀lé ìfàsẹ́yìn ni o.
0: ó yẹ jẹ́ ká jásáre tamara ẹ jẹ́ ká lọ sínú ìfẹsẹ̀wọnsẹ̀ tí ó wáyé lónìí láàrin orílẹ̀-èdè nàìjíríà àti orílẹ̀-èdè guinea a mọ lura wa lóòótọ́ ṣùgbọ́n lílù tá a mọ lura wa lílù èmi mọ ká wa ò sí fọwọ́ ju ríwìn òun lèmi mọ ká sí lápá tọ̀dọ̀ mi ó tó àti lódodo 3 points ni ṣùgbọ́n irú wọn ni ta sábà máa lura wa rèé bá bá fẹ́ lu àkànlù alẹ́ yọkan sódò báwa náà lu àkànlù ẹ̀ẹ̀kan lẹ́nu ẹ̀mẹrin tá a pàdé ẹ̀ẹ̀kan la lu ẹ̀ lẹ́ẹ̀mejì sódò ẹja wílé.
1: orí pé a ti sọ pé ìpín nàìjíríà ó jẹ́ ìpín tó yẹ pé tàbí ó jọ ṣọra ṣe nítorí pé ìpín yẹn tanzania automatic ticketing awon na awon to ma gbalejo idije odun to nbo
0: awon o ku kan ni pe todo wa
1: be ni awon Uganda ati Kenya ni odun to nbo o de ri pe eyo kan loku ikutori agini yi an de ma nfun wa ni soro sugbon emi wo pe en to je oluko super ego yen eri che ni pe gbogbo nkan to ba le se lati le ja olubori tori pe ta ba wo awon oluko ta tin kede ba fun fun Nigeria lati ba kin ti lo je edo ati lo to lo bi odun meta merin ati ba yin a fi be ni oluko to nlo bi odun meji meta o da bi alara bi pe ke nkan kan wa kankan ta ri se refe ele den ko ba o mo Nigeria sugbon nkan temi kan mo loni pe a fe gbo ani ani pe ko se eyan kan le ki se dandan pe boya ka gba gu football pe boya ka gba tomi to you o pe ka gba tikitaka fun Nigeria ni 3 points
0: ta nilo pelu go margin to wide
1: fun Nigeria ni 3 points ko o wa le je meji o le je meta sugbon fun Nigeria ni 3 points ko si nkan to kan wa pe eyan kan o si nle tabi pe ko si play o de ri pe ele ta play gan ni ojo Friday a fe ele so pe a fowo juri ni
0: a nilo go na o
1: be ni be nkan ta so yen
0: na tori wi pe ta ba so pa jawe olubori
1: a nilo
0: go na ba pada lo fi ya je ko igba gba bolu Madagascar
1: be ni
0: yo la gara ti go won ba pada poju ti a lo oke na pada bo si
1: ama wa ama wa
0: anti na anti na Tanzania ge to je pe o wa lara won ti o gba le jo dije anti na meji sodo ama wa na Madagascar ni meje
1: ita a wa de we 2-1 nkan ta so yen na pe a nilo go o mo to se die a de nilo 3 point emi na de o pe oluko na o na de mo nkan to wa waju pe e to ba ti gbase orilede Nigeria o ti mo pe o ti gbase sonu ko o ti gbase sonu ko ti awi ko si awawi
0: pe gbo ko sawi da le fun
1: ko si awi tu we asan
0: o ke se sonu no
1: eh boy kini kan to ri
0: en to pa lada ja ni pe won ni la wa won ni la wa mo ni
1: a je ko ye pe o bere kunwo afun elekunwo o bere
0: kan ba e wa ni se sonu gbo to bere sa afun ni e ma so re mo
1: nkan da ma so yen pe oni nkan ta nreti
0: o la wo efun mi ni
1: ah mo bo se fe se
0: o lo fe lo so pe lowo la mo mu olo o lo fe mo gba yowo je be lo se mo fun o
1: nkan da so
0: yen o wa mo le o wa nde o wa so pe eh
1: awo
0: anti yin ni o mark e da eh mark kini dada
1: awo mo bo fe se awo mo bo fe se ki Nigeria ka sa lo ikutori agin loni ka de ja olubori nkan ta wa nfe ni
0: o ya o ye gbagbagba e je kin tun sare gbesa pati bi ko to di pe won se ju opole tori mo fe mu pe farawe gege lo rotun ni sugba e je sare ka si yin leti o leyo ko gejeji ni ani bawo ko gbagba bolu yi se wa ibo ni kin ti bere e je kin bere lati pe group A tori pe orilede Nigeria group L lati bara wa orilede Morocco e gbogbo awon to wa ni pe eyo kokan na ti gba Morocco ati Niger awon nikan na ni 33 point Lesotho ati Gabon e fara pa lowo won Malawi 3 point lo ni ni group B o ti tele pelu 1 point Angola 1 point South Sudan is 0 group C Cote d'Ivoire 3 point Gambia 3 point Somalia pelu Ghana ododo ni ti won o ya ni po group D South Africa 3 point Eritrea 1 point Kenya 1 point ewo ipe bi ti Kenya ina wa bayi
1: e so mo bo Kenya
0: kan do jade bi bayi
1: awon na wa na awon to ma gbalejo idije yen o mo Kenya
0: e yo kan bi kan bi pa kan yi awon mo lomo lagboda na ni bayi
1: e so mo bo igba mi wa bi an se ma nse igba mi kiye nitori pe ipin ti Morocco wa nigba ti kin tan gbalejo idije yen ele ta gba tun to lo a Morocco pelu ban se ni automatic ticket awon lo jade abo awon ni first awon igbogbo idije yen an fi dire mi o je ko ye wa pe awon o lero pe boya awon gbalejo
0: idije agbara awon le o pe agbara awon le o
1: ko ṣugbọn o fe da n pe awon meta to wa nbe emi ni kin Kenya Tanzania ati Uganda o fe da n pe awon fe ma se se pe agbabo dada agbabo dada a ma lo
0: ke se be agbara awon ogbe ni an teyan ba le damu kan le
1: lo e ti se pe agbara awon ogbe to ba pe si lawon orilede to ye ki agbalejo
0: dije e ja ni
1: emi wo pe isowo gba bọọlu won bayi o tin je ko
0: ya on drop abi
1: e pe asiwa awin
0: mo ti ti mo fe yo mo ti ti mo fe yo o yo de pe group DR Congo o ti ma mi mefa to da Zimbabwe ti tele pelu ami meta Equatorial Guinea ami meta lo na fi tele Sierra Leone odo lo wa nti e de pe group F Sari Burkina Faso 4 points loni, Mauritania ni 3 points Benin, awon ni 1 point nigba ti Central Africa, iyen ni 0 point lapati be, iyen ni pe group G lapati be. Cameroon 3 points, Namibia 3 points, Congo odo, Comoros odo. Oye je gi mo wole latapa ati beyen ni ipo group age Botswana 2 points lo ni o nigba ti orilede wo orilede Tunisia o na ni 2 points lapa ati be Libya ye 1 point Uganda 1 point ipin won yi osodo oki ko ti se to ti daju fun ati ijawe olubori kankan ninu opin yi ni ipo group age yi e nkan ko ti ijawe olubori
1: oribo to ba wo ipin yen ipin to ye keyan foju si na ni pe awon opin to ma pada le o de ri pe ko le se na ko ma ri be nitori pe ta ba wo ele to nbo Jesus Cup to nbo ni odun to nbo 24 ni o de ri pe gbogbo 54 country to de wa ni Africa o na pin sinu pin awon eyan enu won na de ma ndun pe elomi gan wa gan to ye pe ti o ti lo ri abon ti o ti lo awon ife eye africa ri enu ti won na fe dun pe ele to nbo lodun to nbo awa na fe wa nbe lori lede meta sugbon nkan ta kan mo na ni pe en to ba ti se dada en to ba tayoju nitori pe ko si nkan to nje besusa ka ba so pe boya eyan ka gba kan a jo gba besusa ko si nkan to nje besu on ka luku obudo mura si didie o mo bo ba se je gege bi oro to de so ni pe en to ba de ti win na obudo ma score o se se ko je pe awon pin kan wa to je pe 7 points ni ojo ma ni sugbon en to ba score go ju igba mi gan wa gan to mo pe ti go gan to ba jo papo o tun ni awon kan mi tan ma wo igba mi han le wo kin fair play o ta lo gba red ta lo gba yellow emi o pe en to ba tin gba bo bayi gbogbo awon kan yen o na budo ma mu se pe to ba tin win score to ba le tin score mo wo pe boyo fe gba red tabi yellow awon kan yen na le ko bayin
0: oda Oya gege bo se wa lapa ti beyen agency oju opole ki mo se lala fi bo latapa ti be wa yi nitori pe group I Algeria 3 points Togo 3 points Burundi 0 points Zambia 0 points ni Sudan 3 points Senegal 1 point Mozambique 1 point Ethiopia 0 points ni bagana ni pe group K Rwanda 3 points Mali 3 points Cape Verde 0 points Liberia 0 points ni pe awa baba Guinea Bissau 3 points, Nigeria 3 points, Madagascar pẹlu Tunisia to Tanzania 0-0 points na meje jijo wa. Se wa ri to ba ti doni, ifese won se jola fani lati waye. Iye ninu dije Africa Cup of Nations qualifier yi. Oni Comoros pẹlu Namibia, Burundi pẹlu Algeria. Seri ti Comoros yen la ago mejila. Seri to ba ti dide di ago meji, Burundi pẹlu Algeria, Ethiopia pẹlu Senegal, Lesotho pẹlu Morocco, Madagascar pẹlu Tanzania, Mozambique pẹlu Sudan. South Sudan pẹlu Egypt, Cape Verde pẹlu Rwanda ti won da ago marun je, Ghana pẹlu Gambia, awon yen na ago marun ni o, bagan na Guinea Bissau atorilede Nigeria ago marun ni ti ana. Uganda pẹlu Libya, Zambia pẹlu Togo, gbogbo ti mo tun ka yi latori Cape Verde ago marun ni, ago mefa ni Benin ati Mauritania, to ba ti wa da ago mejo Congo ati Cameroon. Jabo Adinije Liberia pẹlu Mali iyen gbogbo awon ti mo ka yen na ti e iyen na to da ago mejo Somalia pẹlu Cote d'Ivoire ago mejo ni ti won yen na gege bo se wa lapa ti beyen oni mo se na vanilla lati gbe yin de be jaye beta aja tan se ija ni dale ni gburu aye ko ma ba wa dija tori pe lana Central Africa pẹlu Burkina Faso Burkina Faso foju Central Africa ni o Equatorial Guinea na Nigeria lo ma bi ayo kan so do na vi jonara won gege bo se wa Zimbabwe pẹlu DR Congo na pẹlu ami ayo meji se yo kan to ni pẹlu Botswana omi oni meji na meje jijota gege bo se wa 0915911111 lojo po dala fani lati gba wole lapa ti bi oya mi oni wa oti eyin temi ngburu aye aja score wire ni tisin o du ore duro fere bi nba oya mo wo mori enbe duro re olusegun alaba abule sowo o du fere bi nba ni gbogbo beyen ogala seyi lomo gala gbogbo ta kogo kosa mo na jojo se ochesi o ya papapa o wa liverpool iyan loju raye moda zero balogo so lata lumile lomi aladiye o barcelona o ye mo je loko sawe comrade oye kulebi araba nbi iyan ni gbogbo ta ko mo da araba mi amuta o wa guest paper ti loju okan raye kosa mo na o mebe o moko ye comrade prime senior apostle tun ya jijo lo lani yaje awon ti ye mo je mo foluku lozodi o ye mo lo dollar lo ninu aye iyan latapa ati beyen ni manaka o ye je ke lafa ni lati bere sini mope iyan wona ara wọn látàpá.

ètò ńlá tó ń tọ́ni sọ́nà lórí bí ìdàgbàsókè yóò ṣe dé bá àwùjọ wa látún rán wa létí nípa rẹ̀ ẹ bá wa dá sí ní ètò kan àràǹbàdà lórí ìkànnì yìí ètò tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbà wọ́pọ̀ pẹ̀lú àwọn atọ́kùn apèdè gbáyì àwọn àlejò tó tó gbàǹgbà sùn lọ́yẹ táwọ̀ wọ́n sì kájú ìlú lórí gbogbo àwọn ọ̀rọ̀ ìdàgbàsókè tá a bá ń ṣàgbéyẹ̀wò rẹ̀ lórí ètò ní gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ Eti Friday bẹ̀rẹ̀ láti déédé aago mẹ́wàá òwúrọ̀ lórí ìkànnì Diamond 88.7 ìlọrin ẹ bá wa dá sí ètò fọmọdé ọ̀dọ́ àgbà tó lórí tẹ̀lẹ́mù tó ń ṣíjú wa sáwọn iṣẹ́ ìdàgbàsókè káàkiri àwùjọ wa ẹ bá wa dá sí tọ̀sẹ̀ yìí àjọ gbọ́ni.

0: turn up your vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: Hey, hey, hey. Ìlọrin iṣẹ́ ti ṣetán.
4: Àyájọ́ ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún yìí kìí ṣe fórílẹ̀-èdè Nàìjíríà nìkan. Àmọ́ ká fọwọ́sowọ́pọ̀ ṣe àjẹyọ̀ àwọn àgbẹ̀ káàkiri orílẹ̀-èdè yìí ní ìlú Ìlọrin.
3: Darapọ̀ mọ́ àwọn àgbẹ̀ lọ́jọ́ kìíní oṣù kẹwàá fún àwọn èrè oko tuntun tó ṣe jáde, rírà ojúlówó oúnjẹ pẹ̀lú owó tí ò kọ́nilégun ẹ̀yìn lórí gbogbo ohun tí ẹ bá ti rà. Lójú kan náà ni o.
4: Láti inú oko sórí tábìlì rẹ, darapọ̀ mọ́ àwọn àgbẹ̀ lẹ́sẹ̀kùkú kó o sì ra ojúlówó oúnjẹ. Lọ́jọ́ kìíní oṣù kẹwàá, ra àwọn oúnjẹ tuntun, ojúlówó oúnjẹ ilé wa, ṣàtìlẹyìn fáwọn àgbẹ̀.
3: Ẹ̀yin ará Ìlọrin o.

0: gbọdọ̀ àbótí.
1: Never never
0: fo. Sọlẹ̀ jó wọn lọ fún o. Òkèlè òkèlè.
1: Òkèlè
0: bí ìyá
1: ò sí ẹ̀ máa.
0: Bí ẹ̀ ṣe ẹ̀jẹ̀ mọ́.
1: Ẹ máa bọ̀ ọkàwé yẹn mọ́.
0: Ṣé ẹ ti gbọ́ pé àwa làwọn wà.
1: Ara wa. Diamond ni wọ́n ń pè bí.
0: Àwa làwọn wà.
1: Ara wa.
0: Rédíò tí ń tẹ̀ yìnrín yìnrín. Àwa làwọn wà.
1: Ara
0: tíà. Ẹgbọ́n ṣe ti ẹ̀rí ọ̀la lọ mí rí. A ti mọ̀ wọn.
1: Ara wa.
0: Ẹgbọ́n ṣe mọ Mr. Common lábẹ́. Ẹbẹ̀ ran jẹ́ bàgẹ́. Àjọ gbogbo wa ká lọ jẹ́ bà kágbá ké. A tún lè jẹ́ wà. Kẹ mú mi sí.
1: Bọ́dẹ̀ wù yí.
0: Ẹ tún lè jẹ́ ibi rí ipò. Kẹ rọ́ mi lé.
1: Àsìjẹ̀bù kọ́.

0: ọba tí kì í lé ní
1: kó tó di
0: pómú ni ò lágbé gbogbo ọpẹ fún báyìí ní ká ṣe é jálù ẹ̀ka ìpolówó ọjà wa torí ètò tòní
1: ó lágbára
0: díẹ̀ ayayayayaya o yóò tún ó légbá kanjọrin lọ
1: yóò wọ ní kábọ́gà
0: yóò wọ bíní skẹ̀t ó tún wá falantada ní
1: ó
0: wá gbé sìlìndà
1: ó
0: tún gbé lérí at any time ló lé gbogbo ga
1: oh my good god
0: ẹjá lẹ ká gbolówó ẹjá wa adúpẹ lọwọ lọwọ iléeṣẹ alálùbáríkà iléeṣẹ tuyi pharmaceutical àwọn ni wọn gbé kára ó lè jáde àwọn èèyàn dúpẹ lọwọ yìí o bí wọn ṣe ń lo ohun ti ń bá wọn láàmú.
1: kára ó lè méjì ni wọn kọkọ gbé kan jáde ó ní aláti kébùlù ló
0: gbogbo báyìí
1: tẹ́ẹ̀bá ti dàyún sọ́nà fún báyìí.
0: gbogbo bí tọ́ bá dàbí ẹni pé gbádùn rẹ̀ lágọ̀ọ́ ara yìí. Bó ṣe wà
1: ṣe wá rí pembam yìí kára ó lè pembam onígò ni ayayayaya
0: ọrùn ẹsẹ̀ rọ ni o ọrùn apárọ ni o ìlérù kù dáadáa ni o ẹ wo ẹ mẹjẹ aróyìn ọbẹ tó bá ti lé po lójú ẹnu lè yóò fi tẹsí ẹ.
1: gbogbo àwọn tó ṣe pé àkàn ń rìn láìpẹ ojú ń ṣe fì í kọ́mọ ṣe pẹ́ jẹ̀ ni ò tó àwọn ẹ̀sìn dókítà o ṣùgbọ́n torí ẹ̀ ni wọ́n fi ṣe monomin plus tonic
0: monomi to tó ní plus
1: inú monomi plus yẹn atẹ́jẹ̀ ṣe ni ẹ̀jẹ̀ tó fẹ́ máa dolówó ẹ̀ láàmú
0: look like younger
1: bí ẹ̀yin kọ́ yìí
0: ẹ̀ máa dàbí ọmọdé bí ọmọdé tuntun
1: lẹ́mọ monomi plus lápẹ́ o monomi plus tẹ́ ẹ̀ bá gbọ́ dáadáa ẹ̀jẹ̀ wọn ojú ara wọn fún yín ọ̀ya láàrin.

0: ọsẹ o ba fẹ daru mo ni kini ojuse awon ajo yen se din do yin
1: se ti gba to se igba ti mi jo gba le fun yawo temi e de temi ni yawo mi wa
0: kapo ni won do gba
1: ni yawo e ka pe awon alasala tu gba le fun yawo e iwo lowo a mo gbe se to won o gbe
0: awon alasala tu ti yawo mi lo le se la darada
1: e de temi ni yawo mi ngbe church ta jo lo emi na mo mu lo be ako si ti ku o mere bi won gba le fun
0: se bi
1: Tọ́ka mọ Nàìjíríà ọba wa dá sọ́rọ̀ ìjẹ́
0: rẹ̀. Ṣé mi ọmọ Ghana lè mi orí àwọn
1: òpin? Ẹ bí wọ́n bá nílò àkáyè kí lọ ẹ̀kọ́kùnrin yóò ṣe, ọya fún ni mọ̀ràn. Gẹ́gẹ́ bí àgbàlagbà.
0: Ìwọ ni ọkọ́kọ́ bẹ̀rẹ̀, mo fẹ́ gbọ́ bó pọ̀lọ̀ rẹ̀ tó sọ fún ọmọkọ́ béèrè ìbéèrè.
1: Ìbéèrè tí mo bí ọ́ ló ń bí mi.
0: Èmi
1: mọ̀kọ́
0: inu ijọ ti ọkọ
1: mo ya wo lọ ẹri kọ mọ chọọchi yẹn
0: o ni ode bẹ ri o
1: kódà àdúgbò táwọn kó lọ tọjá àdúgbò tuntun yẹn kò dádúgbò yẹn rí fúnra òun lọ sọ pé kọjá òun ti kó wá bí o òun ti ń gbé bẹ kọ máa bọ nígbà tí wọn kọkọ jàjà àkọkọ tó lọ lé àwọn mọmọ ẹ ó lóun wá sọ pé òun ti kó kú òbí tó ń wà tẹlẹ máa kà máa bọ débi pé chọọchi kò dé bẹ rí.
0: Òun lọ́wọ́ sọ pé tó bá lọ chọọchi chọọchi yìí ni ọ máa lọ ó mú yàn dé chọọchì àárín òun àtìyàwó rẹ ó ń ṣe lògbòlògbò ọbẹ yídànù.
1: Ìjọ tó gba ilé fún un ṣé wọn ò ní wọn kọ fún báyìí.
0: Ọgbọ́n tó náà bá wọn guys mẹ́ta ó náà boys mẹ́ta kan.
1: Ẹ dẹ́kun ọkùnrin ṣé kì í sorí ẹ̀tù lójókòó lé báyìí tó gbé láǹtàdà ni. Ó láwọn yẹn ń rẹ́rìn lọ́ọ̀kan ẹ jẹ́ ń wo òun oníyàwó òun náà tó bá ń lọ ọmọ òní kíhun wọn kàn kọjá lọ bí ẹni pé wọn mọ ń rí. Ọmọ téèyàn bí fún yàn mo gbádùn ẹ.
0: Mo sì fẹ́ ká ṣe iṣẹ́ kan.
1: Ọmọ ṣó.
0: A pe ọkùnrin ó ṣeé ṣe bóyá kan fún wa ní nọ́mbà ìyá àjọ ká bí léèrè nítorí lọ́bẹ̀
1: tó fi wa rọ ọwọ́.
0: Mo rò bẹ́ẹ̀ ni àbí.

0: látinú yàrá ìròyìn Diamond 88.7 FM Ìlọrin ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́.
1: Ṣáájú ẹgbọ́ àwọn kòkó tó wà nínú ìròyìn náà. Ìjọba ilẹ̀ Nàìjíríà fún ránṣẹ́ Nàìjíríà ṣe fèsì látàrí ìkọlù tó wáyé ní ìpínlẹ̀ Plateau. Ìlẹ́gbẹ́ ìjọba àpapọ̀ ilẹ̀ yìí yóò ṣe àtúpalẹ̀ òfin ilẹ̀ yìí sí èdè Igbo Hausa èdè Yorùbá. Ṣé a máa ń dá ké sílé ẹjọ́ kó fagilé ẹjọ́ kan tí wọ́n pè lórí ìwádìí ikú ọmọ rẹ̀? Ẹgbẹ́ àwọn obìnrin nínú ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Kwara ké sí àwọn obìnrin kan dáàbò bo ìbò tán bá dì. Ní ilé òkèrè ààrẹ tí wọ́n lé kúrò lórí ipò ní ilẹ̀ Guinea Bissau Embalo ṣetán láti padà sílẹ̀. Ní ìdárayá, olùkọ́ni fún ikọ̀ àgbábọ́ọ̀lù àgbàọjẹ́ ilẹ̀ Guinea Bissau ṣàlàyé pé kò sọ̀rọ̀ lórí ipò tí orí ọ̀dọ̀ pàpàṣẹ tán ti wà kò pẹ̀lú ikọ̀ Super Eagles wà. Ẹ̀ka àsán akíwà wípé a kú ọwọ́ lẹ́nu iṣẹ́. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti Kẹ̀hìndé Amọ̀dé ti 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara Taiwo Adéyẹmí lóríyìn. Kọ́lọ́ fún yín pé ẹlẹgbẹ́ wà ní ojú ìtàkùn www.diamondfm.net ẹ wò wá ní YouTube àní Diamond 887 FM. Ẹ̀kúnrẹ́rẹ́ náà ń bọ̀ lẹ́yìn ìsinmi ránpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹ kú ìkàlẹ̀.
2: Social media, Amy Omoyin, pretty by me. I'm blushing. Most video you know, let's update everybody. As you can see, I'm at Bola Kale Street, Cherry White House. Nye, let me get black. Nye, oh, if I got gun, let me. Hey, but where it's my man say? Every morning, my man shiny 7 a.m. every day. Most man keep fit. Lele, every shape me ne can see. Oh boy, I'm all to you.
3: O ma ṣe o. O si se bẹ fọwọ ara rẹ sile kun fole, fira rẹ lajinigbe lọwọ. Gbogbo n to ni se pẹlu korokondo aye rẹ ati ara rẹ lo ti fi laye lọwọ yii. Awọn to mo, to si meru ọkan wọn. Nje o ti e mo awọn ti o n ba dọrẹ lori aye lujara to bẹ sa. Aye le o, eyan si buru. Kesi se gbogbo awọn ore aye lujara yi na lo fe daada fun o. Sora moju awon to ma fasiri aye re le lowo lori aye lujara.
4: Imoran yi lo n dese ti gbo yin lati ikanni Diamond 88.7 Ilorin.

0: 7 ni.
1: Iyọ́kọ́ ni mo jẹ́ olè pẹ̀mí lóríkọ.
2: Ṣé yí wá tẹ́?
1: O ní láti respect.
2: Ṣé yí o ma tẹ́?
1: Tí mi bá fọwọ́ sí ẹ̀gbọ́n mi ò lè fẹ́.
2: Ṣé yí tó bá yá ò ní jẹ́nu lẹ́ mọ́?
3: Ẹyin èèyàn wa tẹ́ ń gbọ́ wa nílé, a kàn fi lè ṣe ìtọ́wò fún yín ni ẹ máa pàdé àwọn olólùfẹ́ yín.
4: Ṣé máa ń gbádùn ẹ̀ náà ni? Ẹ pàdé wa lágo méjì ọjọ́ Ìṣẹ́gun Tuesday.
3: Níkànnì Diamond 88.7 FM lórí ètò tá a pè ní ní ìdílé wa. Níbi tí ẹ ti máa gbọ́ àwọn eré oníṣe eléyìí tó máa ń tún ìdílé ẹ ní ṣe tí kì í jẹ́ kẹ́ bí ó dàrú. Lágbára Ọlọ́run, ìdílé àwa àti yín ò ní dàrú o.

ẹwúrẹ kí wọn sí ọrọ kékeré mọ nípa yìí kì í sí ọrọ kékeré sáwà purọ fún ẹni ọrẹ rẹ tí ẹ ló ń bọ wá rí mi ọrẹ rẹ ká ó ló ń bọ wá rí mi lọla ẹmẹ ti ní ẹmí ò mọ ìráyè tó bá òun ló ń bọ wá rí mi mo sì ní ó bá wá rí mi kó tó bá ti ń bọ wọn fún ní táìmù tí ó wá rí mi mo ní màá fún ní táìmù tí ó wá rí mi ọdà wo títí wọn nìyẹn o àjọ wà lẹnu ẹni tó wà lẹ yìí o àjọ wà lẹnu ẹni o kì í gbọ kì í gbà ayé tó bá ti lóun ní gbọ èmi náà ò ní gbà tó bá lóun ní wọn kó èmi náà ò ní gbà lábọ ọbọ mọ mi ọrẹ ọmọ pé mi nígbà ara ọrọ rándanrandan ọrọ tí ò ní túmọ wọn pè mí mọ mi ẹ náà wọn pè mí wo tá a bá yá máa sọrọ ọrọ pọnbẹ kì í sí ọrọ orí fóònù ọrọ pọnbẹ ọrẹ. Tọ̀húdà tá a bá yá máa sọ̀rọ̀ owó kì í sọ̀rọ̀ orí fóònù ọ̀rọ̀ tó pọ̀ ni o. Ó dà no problem. Àwáyé àmà àwáyé kò sí wàhálà. Wúù sí problem. Ó dà.

0: ẹ wo ìyá mo ẹ wo ẹmí ò ní gbogbo tá ẹ ṣe
1: ẹ ká sọ.
2: Àlàáfíà fún yín.
1: Àlàáfíà fẹ́yìn náà sà.
2: Godwin ládàjọ rìn.
1: Ẹsẹ̀ oúnjẹ àríbá mi.
2: Wo ọmọ mi.
1: Yes sir.
2: Ọkọ̀ abalẹ̀.
3: Àmì sà.
2: Ǹgbà tẹ fẹ́ fún ní ìyàwó.
1: Bẹ́ẹ̀ni sà.
2: Ṣé ẹ sọ pé kó ló pa fún yín ni?
1: Rárá n bò.
2: Àbẹ́sùn kó ló máa nà fún yín.
1: Rárá o, ọmọ mi ò tiẹ̀ mẹ́gbàá jẹ.
2: Àṣẹ Ọlọ́run ò fi ọwọ́ sí rárá. Ẹ̀yin tẹ bá ń ṣe bẹ́ẹ̀ wọ ni kì í ṣọ̀rọ̀ eré o.
1: Bẹ́ẹ̀ni sà.
2: Ẹ̀wọ̀ ni ò kẹ́ mọ́ fi tẹ́kìn. Amẹ́ríkà gbẹ̀gbúrú ara wa tó àwọn ọmọ wa lọ́jọ́ wájú.
1: Yes sà.
2: Torí ìyá ìyàwó.
1: Yes sà.
2: Tó bá jẹ́ èmi ni.
1: Bẹ́ẹ̀ni sà.
2: Má fọwọ́ ẹ kó ẹrù ọmọ ẹ kúrò ní ilé ọkọ ẹ.
0: Ẹ jókòó. Ẹ jẹ́ ìyàwó mi kó.
1: Ó ìjẹ́ agbọ́dọ̀.
0: Ẹ jókòó.
2: Ẹ jẹ́ kó step aside.
1: Tọ̀.
2: Step aside ni pé ẹ mú kúrò.
1: Yes sà.
2: Lẹ́ẹ̀kọ́ ẹrù ẹ.
1: Tọ̀.
2: Kó tó díẹ̀ sọ̀dọ̀ dídí nǹkan fi rọlẹ̀ tí wọ́n fi parí ẹ̀.
1: Yes sà.
2: Tó bá fẹ́ kẹ̀wé jáde kó yẹ pé òun fúnra ọkọ ló kẹ̀rọ ẹ̀ jáde ẹ̀ ti jarí ẹ̀.
1: Yes sà.
2: Ọgbọ́n ni mo kọ́ ìyẹn o ẹ má fọwọ́ yín kẹ̀rọ ẹ̀ jáde.
0: Ẹ ṣe ìdádì. Ẹ yẹ wọ́n bọ́ra wọn kó ẹrù jáde.
1: O ìjẹ́ agbọ́rọ̀.
2: Olú àga yín sí.
1: Àmì Jésù.
0: Mo sì pọ́n yín lé.
2: Ẹ yọwọ́ o.
1: Tò.
0: Mo pọ́n yín lé dáadáa.
1: Jẹ́ agbọ́rọ̀.
0: Ẹ wá ń fọwọ́ ra yín kẹ̀rù ọmọ ẹ̀ ń kẹ̀rù ọmọ jáde nínú ilé mi ẹ̀ ní kọ́mọ yín ẹ̀ bẹ kẹ́rù tá bá parí ìjà yìí ìyá wa ẹ̀ wọ́n máa rí yín fín.
3: Ìjà tó olú mi lójoojúmọ́ parí
0: ìjà ìjà yìí.
3: Tó olú mi lójoojúmọ́ tó fẹ́ pa mí.
1: Ìjà agbọ́rọ̀ tí wọ́n náà sọ fún mi pé ó nà ẹ̀ tí ò bá sára àdúgbò tó sọ fún mi ó sọ fún mi lé ni. Àmì Jésù.
4: Ètò tẹ́ ẹ ṣe yìí ó mọgbọ́n wa púpọ̀ Ọlọ́run mọ kún yín.
1: Àmì.
4: Gẹ́gẹ́ bí ọkọ̀ ìyàwó.
1: Bẹ́ẹ̀ni sà.
4: Àǹfọ̀n yín níyàwó kẹ́ ẹ máa lù ú.
1: Tọ̀.
4: Kò bá òfin Ọlọ́run mu. Ohun tí ẹ lè ṣe pọ̀ láti tú ìwà ìyàwó yín ṣe tí ò bá tẹ yín lọ́rùn. Ẹ lè máa fọkàn rẹ̀ sádùá kẹ́ máa gbàdúrà nígbà gbogbo lúlù lọ. Tẹ bá lù pa kí lẹ mọ wò lójú àbí kí lẹ sọ fáwọn ọmọ tó bí fún yín pé ẹyin lẹ pàyà wọn. Ẹ ṣe sùúrù púpọ̀.
1: Ẹ ṣe sà. Ọlọ́run ó jọ ó gbọ́.
4: Abẹ ẹyin ìyá ìyàwó náà ẹ dákun ẹ mọ̀ mú ọmọ yín kúnlẹ̀ ọkọ.
1: Tọ̀.
4: Ẹ gbìyànjú. Ẹ mọ̀ kí ó jẹ́ pé látọwọ́ yín ni ó ti wá.
0: Wọ́n wá kẹ́rù rẹ̀ ni.
4: Ẹ lè ṣe ìpàdé ẹbí wọn. Ẹ pàdé ẹ jẹ́ kọ́ àwọn ẹbí wọn mọ ohun tó ń ṣe.
1: Àti ṣe wọ́n tó ní kó wà lù wọ́n gan kò lè lọ.
0: Ṣé bẹ́ẹ̀ ti wá kẹ́rù rẹ̀ báyìí?
4: Ẹ múyàwó kúrò kẹfẹ́ ẹrù kalẹ̀.
1: Tọ̀.
0: Àwọn ẹjẹ́ wo kó.
1: Ẹ ìgbẹ́ ìsọ̀rọ̀ ṣe ìsọ̀rọ̀ gbóhùn náà lórí kó jẹ́ ká gbọ́ nǹkan tẹ́ ẹ̀ ń sọ.
0: Ẹjẹ́ wo fọwọ́ ara kó ẹrù rẹ̀. Ẹ wá fọ́ra ikú ẹrù ọmọ yín kò lé mi. Ẹ fọ́ra ikú ẹrù ọmọ yín kò kó lé mi. Kẹ wá mọ bó ṣe máa ṣẹlẹ̀. Ẹ wo mo máa wá rí yín fín.
1: Hello sir.
5: Wọlé láti Sábòkè.
1: Ẹ ṣeun bá mi.
5: Ẹ dákun mo fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀ ṣé bí mọ̀mọ́ tiẹ̀ ṣe ń nà ya tiẹ̀ nu.
0: Tọ. Ìyá mi máa ń jẹ́ àgbájúlẹ̀ kọ̀ọ̀kan o.
1: Ilé lọmọ bọ́lá.
0: Wọ́n bá kọjá àyè wọn. Wọ́n bá kọjá àwọn ajẹ́ àgbájúlẹ̀ kọ̀ọ̀kan.
5: Bóyá ẹ̀kọ́ tó kọ́ látara àwọn òbí rẹ̀ nìyẹn. Torí tí o bá kọ́wé ẹ̀kọ́ òun kò lè máa nà ìyàwó ẹ̀.
0: Ìyá ìyá mi wà kẹ́rù ìyá mi kò ń lé ọkọ. Kò kẹ́rù ìyá mi kò lọ́dọ̀ bàbá mi.
5: Wọn ò fẹ́ kọ́ pọ́ ọmọ wọn ni. Wọ́n fẹ́ jèrè ọmọ. Wọ́n fẹ́ jèrè ọmọ tí wọ́n fẹ́ kọ́ ká fún wọn.
1: Ẹ ṣeun.
0: Náà wọ́n fọ́ ara wọn kẹ́rù nínú ilé.
5: Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ó ní gbogbo ẹni tó bá ti ná ìyàwó rẹ̀ wèrè ni aṣíwín sì ni.
1: Tọ́.
5: Mọ̀mọ́ ẹ dáhùn gẹ́gẹ́ bí àwọn èèyàn
1: ṣe ń g
5: ẹ mọ mú ìyàwó kó ń bẹ ẹ mú ìyàwó kó bẹ ẹ mọ kẹrù rẹ.
0: Ẹ jẹ́ oko ẹ jẹ́ oko.
5: Ọlọ́run rẹ̀ yín lọ.
1: Tó bá ń gbé tà ní kọ̀ọ̀kan ńkọ tó bá lọ ń tà ńkọ.
5: Kò ní tó bá ta ọmọ tí ẹ náà ṣe bí ìyàwó rẹ ni.
1: Bẹ́ẹ̀ ni.
5: Ẹyin kò sí wàhálà ẹjẹ kó ta ó sọ gbó.
0: Sẹ́mi ìsàn kan orí rẹ̀ ni.
3: Kó mọ̀ tẹ̀rù mi.
0: Sẹ́mi ìsàn kan orí rẹ̀ ẹgbà kan orí rẹ̀ lọ́wọ́ mi nìyá.
1: Ṣé ẹ gbọ́rọ̀ báyìí?
0: Ẹ wá kó ẹ̀rọ ọmọ yín nínú ilé mi.
1: Ṣé ẹ gbọ́rọ̀ báyìí?
0: Ẹ wo ìyá ẹ̀ ní faraare lọ bí lé ní o.
1: Ó yẹ kéèyàn máa ṣe tẹ́ẹ̀sì fọ́kọ ọmọ èèyàn o. Kéèyàn máa bóyá ó ní ọ̀gbà.
0: Má pẹ́ ọmọ ìsìn àdúgbò jáde fún yín.
1: Ẹ̀lú ẹ kásùn.
6: Ọkọ̀ ìyàwó kí ló dé?
1: Tọ̀.
6: Gbogbo gbàlámọ̀ ṣe evangelist kọ́lá wọlé mi. Gbogbo gbàlámọ̀ oni ka toju won ni kilo de te fe na pa
3: to toju mi
0: o e ba o won lu ni o
6: iya iya bo e ni na ro e ni lowo e ni na ni lowo re yin tin advice ti so pe ke lo mo mo yin ku e se dada
1: to ki jo pa mo mi
6: o de pa o lo se ma pa
0: ni se wa pa e lu re
1: to ba tun na tayo to gbe lo so hospital die die la ran de yo
6: o le lu pa
3: ni won gba to ti wa so to yin to ti
1: so o le lu pa ah eyan na mi no
6: ma ti mo ata ara
1: ata ebi oko omo mi ni yin
6: ebi oko omo mi ni yin omo yen lo night o lo fun pe emi ko wa so fun yin pe ja wa laarin awon
1: I ko mo pe ko mo loro ngba ti mi o se ru eri loju e
6: ife ni ilo ne fe ni ko ga nbe ko be ki le nda
1: ngbo ife lo ti wo rabaraba o da
0: Eja wo da leru se be ti wa da leru bayi se be ti wa kedun re e ma kedun re lo e kedun re lo
1: eni to pe ni ti o da pe bi eni
0: e bi e wo ki so ra bi ibi to ra de do yi se be ti wa fe keru omo yin ni
1: o ko o wa ni kini
3: no me duro
0: bi o wa ti o so ori abi sa ori re e wo ijoba ni o da si
1: ijoba ni o se n gba yawo na o de ni pa na tan tan o na kan tan emi ni ki wa gboju buruku be mo ba se wu yi o se re mo o ya moto mo je eru yen sile le fun mi je mo ya ka mo lo bo ba se we o ba to bi e da ko suku wale daddy e ti so fun mi na daddy e ti so fun mi pe ma pada gbere ti ju lori e ni mo lo bo ba se we o se sa yi ara re o pa ko to ti sinu kan ga o pa ko to di e so na wi ni ti o ko mi e fi mi se ri ke bu mi dada iwo na ni ki o de le pada change o da ba
0: o e ma lo o yo se mo lo reso ta pe ni ni lewa fun ti o san to de re eh ni canada modern tip for some level ni lorin ah as you say easy eh lo to oko yawo in fowo lilu ba yawo ni gbogbo babayi eh yawo iya yawo ara lu ba mo pe eyan wa bi mo
7: eyan ma ni wa ni favorite food elomi wa to ba ni kilo je to feran ju yo so pe ila eh yo ni la tamala elomi yo ni jollof rice so favorite food yawo ti e
1: iya okay o iya ni be ni mo ti ri be na e bo gba to ndun to se o de le pada change on o de le pada se
3: yo
0: so se gboro so leto ki ya yawo wa fo wa ara re ku eru omo re kun le oko so leto be to mo ba ti e kun le oko se ya yawo lo ye o tele wa
1: o leto ko si tun leto
0: iya na o tun gbe lori pe
1: tori iya ro pe to ba pa bo ni ko ti tun ti bere
7: ni bi ti da keru ti nkan ba lo sele oko to ti na lai se pe
1: nkan to ba ka mo pelu eru
7: o ni farare lo nkan ki yaya o pe yo soju mi
0: so wa ye ki yaya wa keru ile oko nile oko mo re
7: e ton pe ti yaya o na to lo keru ye pe eni to tin na ba o to ba di po nkeru to wa wo kaka ki ku ma je sese nko
1: e je
7: yo soju mi o ya
0: njo wa bo so boju mu be
7: eh oro boju mu ko oro emi eyan la ndu bayi
1: emi la pe
7: emi o la ro boju mu ko ogo emi eyan la ndu bayi
0: so ba ti ko le oko ko la nso iye ye ko le oko to ba je pe
7: ni fe yo ri ai mo ye ni to fe ku ni oko to se wi pe o si ti ja si ku nko
1: be ni
0: bi ija ba pari ko
7: mi ba ti wa mo eh bo ba pari na iya yawo na
0: se iya yawo si lepo mo loju oko
7: eh
1: yo lepo bo ri bo ya ti yo ba wa te bo yo ro ni yo
7: ju oko na ba fi oro yen shiro ara ti e pe mo laburi obirin ohun to ogi ni wi pe ara bi amo lo ta
1: lo ta be ni
7: yo ri ni be to ko wa de tu ro ni ro pe ma pada bi obirin to ba je mi nko yo
1: arojile
7: ara bi amo ni so oro pe so ko wa se
0: ki kan bi o si da to n to ko se bi o si da to eh sibe na o ku die ki ya iyawo wa fu owo ara re peru
7: mi o gba be ni situation yen o ni situation ta jalaye yi mi o gba be
1: se won fi egba tele won kuku fi egba se ni iyawo
7: lo hospital lo le meji lo su to si tin ti ya si tin ko je
1: e lo wo lo hospital awon hospital so pe ni so lo so fe ri mi omo to le mi omo re
0: lo ma keru onu oko ya
7: okay se oko omo eni ko wa gbe moto wa ko ni
1: gbe
0: ni oko o da oro ku so ma awon ogbon oloye ru aka yeda
7: mo ti sama pe lori eto leni ko le rogbon
0: awon ologbon oloye won tin da ninu ile ati lawon abe igi anu tan wa kaluku tin jo nfa mo ra won lo ba won na se nfa bi e ja mo lo foto ni adupe lowo ọrẹ ìyàwó ọrẹ ìyá ìyàwó jàre
7: ọrẹ ìyá ìyàwó
0: adúpẹ́lọ́ ẹja
7: adúpẹ́lọ́ ìyàwó ṣọ́ọ́ma ókè báyìí
0: ìyàwó ìyàwó adúpẹ́lọ́ ìyàwó
3: adébọ̀wálé elizabeth
0: lórúkọ ìyá ìyàwó adúpẹ́lọ́ ìyá ìyàwó
1: princess ọ̀làdọ́kan
0: ọrẹ
1: ìyá ìyàwó
0: ọrẹ ìyá ìyàwó
7: ẹ ti ọmọ tọgọ ọmọ kalara ju ya ọmọ lọ
8: katoliki lọ
7: ọmọ wa ni abiamọ ara abiamọ lo ta
8: ni abiamọ lo ta
7: omi to la ka je ni ajibade bu nje
0: ọlọrun wa ji ogun ni ọpẹ mi ti le mi na nje o idile wo ni daru lo gan ọlọrun
8: abiamọ
0: iyoku do se tin bo

0: Diamond FM.
1: Ikoni radio. Si o je ti re.
2: Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa pẹ̀lú ọkàn apọn láti ṣàṣeyọrí tóun ti ìgbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wa òtútù pẹ̀sẹ̀ lẹ́yìn gbogbo kòókò jàǹjà látàárọ̀ sí ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́ṣọ̀ ṣàgbéjẹ ara mara gba yagiyagi àtẹlébàrè ẹfẹ̀ àṣà èdè yóò tún máa gbẹ́wò ọ̀tún wọ̀ lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì Diamond 88.7 FM ìlọrin lójoojúmọ́ láago mẹ́rin ìrọ̀lẹ́ 4 PM prompt lójoojúmọ́ àtẹlébàrè no dull moment chai yóò ti lọ́dún.

iṣẹ́ kan tí wọ́n ti ń ṣòrógó èmi ò ní polówó ọjà fún wọn lórí afẹ́fẹ́ nítorí wọn gbowó wá fún dayamondi ilé iṣẹ́ kan wà tí wọ́n ti ń ṣòrógó òróró òun sì gbajúmọ̀ dáadáa Mercy Johnson ti fìgbà kan rí jẹ́ ambassador ilé iṣẹ́ yìí ó wá di pé Mercy Johnson wá ní gbogbo bí òun bá rìn sí òun ó máa rí fọ́tò ara òun ní orí bíbọ̀dù ilé iṣẹ́ olóòróró yìí ó wá ń jó di mímọ̀ ó wá kọ̀ ní ilé iṣẹ́ yìí ó dẹ̀ pé ilé iṣẹ́ yìí àwọn ará india lọ ní àwọn ọmọ ìyá wa ní india ó wá ní ṣé tó bá jẹ́ pé ní india ni bí èyí bá sign ambassador ní country ti yín ó ní ṣe lẹ́yìn ìgbà tí deal yìí bá ti parí after 4 years ẹ̀ sì máa lo gbogbo content ẹni yẹn lọ pé deal òun ti parí pẹ̀lú iléeṣẹ́ olóòróró yìí láti ọdún mẹ́rin sẹ́yìn ṣùgbọ́n wọ́n sì ń lo àwọn content face òun ojú òun ó wá ń bẹ̀ lọ́rùn pé why voice over ni ṣùgbọ́n tí n bá play ẹ̀ máa ti mọ iléeṣẹ́ yìí wọ́n sì sanwó fún diamond ẹ wo Jesse Johnson òun ló call out iléeṣẹ́ olóòróró pé ẹ sì ń lojú mi ọdún mẹ́rin sì rèé tí àjọsọ wa tó ti parí ẹjọ́ ọlọ́pọ̀lọ́wọ́ ọjà lórí ètò adébáwẹ̀ celebrity gossip bí n bá ti á dé a máa wá tẹ̀wájú lórí ètò ẹgbẹ́ alábòsí ooo ṣe é ti múra àti dájọ́ ẹ̀rọ àbòsí lọ́sàn-án tòní mò ń bọ̀ ẹ̀ẹ́nẹ́pẹ́ dé.

0: Ẹgbẹ́ ọmọ bíbí ìlú Ìlọrin.
1: Ìlọrin Emirates Descendant Progressive Union.
0: IEDPU.
1: Central Soul.
0: Fi àsìkò yìí ké sí gbogbo èyí mọ̀ yẹn nílùú Ìlọrin.
1: Lábẹ́ àṣẹ Ọlọ́lá wa mi, Mọ́rítẹ́ Masaríkì Mùsùlùmí.
0: Ẹ̀mí ẹ̀wà nílùú Ìlọrin.
1: Alhaji Dr. Ibrahim Sulike Lẹ́nigẹ̀mbàdé CFR.
0: Àti the Executive Governor of Kwarate.
1: Alaba Abraham Nabrasa.
0: Sadao Nangeri.
1: CB ìfilọ́lẹ̀ Central Soul Security tí wọ́n fẹ́ ṣe.
0: Láti ṣe ìkójọpọ̀ IEDPU Central Soul.
1: Lẹ́yìn tí ó wáyé ní
0: 1st of October 2026.
1: Lórí ilẹ̀ náà.
0: Ìdojúkọ Cottage Hospital.
1: Adéwọlé Ọlọ́run Ṣogo Eré Ìlọrin nípínlẹ̀ Kwara.
0: Agbẹ̀mọ̀ òwúrọ̀ ni gbogbo ètò yọ bẹ̀rẹ̀.
1: Alágọjọ́ náà ni
0: Professor Yusuf Ọlọ́lú Alisan.
1: Kúlíyé Gèrè Ọ̀fìlọrin.
0: Chief of Staff náà ni ACG.
1: Alhaji Abdulmumin Ayo Abdulmalik.
0: Retire.
1: National President ti IEDPU.
0: Olùgbàlejò ni
1: Alhaji Abdulhamid Ajawa Mode.
0: Central Zone Chairman IEDPU.
1: Gbogbo èyí tá a fi wépé pátápátá.
0: Afẹ́kẹ́ bá wa péjú pèsè síbẹ̀.
1: Ìlọrin Emirates Central Progressive Union.
0: IEDPU.
1: Central Zone lo wípé
0: Emirates is number one.
1: Alhamdulillah.
0: Ẹ jẹ́ kájọ ṣe o.

torí ìjọba àkókò. Omi bọ́ lójú Mr. Macaroni. Ìgbà tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní kọlu ẹ̀ àòtù call-out póríṣiríṣi positive call-out lélẹ́yìí. Ṣé rí Mr. Macaroni ó ṣe nǹkan kan fún bàbá Peter Fatomilọ́lá. Peter Fatomilọ́lá wá jáde ta, ó wá ṣàlàyé àwọn nǹkan tí Mr. Macaroni ṣe, ìyẹn nígbà tí ó ń dáhùn àwọn ìbéèrè níbi interview kan. Bàbá Peter Fatomilọ́lá sọ wípé tóun bá Mr. Macaroni ṣiṣẹ́ mílíọ̀nù làwọn máa ń gbà, kódà yóò tún bu àwọn táwọn jọ lọ lówó 500k 200k 100k. ọni tó àwọn lè sí nìkan làwọn yàánú iṣẹ́ kan gbà táwọn sì fi dé ojú ọ̀nà tí aláàtì ó wọlé mílíọ̀nù. Iṣẹ́ mi sì wà nù tíátà tó ṣe pé àwọn ṣe bí sí níbi mélòó kan tó ṣe pé 100,000 tàbí 50,000 ni wọ́n ò fún àwọn. Kí ni Peter Fatomilọ́lá sọ̀rọ̀ yìí sí ni? Ní gbogbo àwọn celebrity náà bá bẹ̀rẹ̀ sí ní bọ́ta ni wọ́n wá ń jí iṣẹ́. Lára wọn láti rí lọ́ya Kúnlé the cute Abiola. Ó ní, "I can never forget you in my life, Debo." Debo ni orúkọ àbísọ tá a sọ Mr. Macaroni. Ó ní, "You came through for me with all your energy when I was in Nigerian Navy cell and you still went as far as sending money to my family for their upkeep. I will always appreciate and remember your kindness." Ìpé ńgbà tó ń bẹ ní àtìmọ́lé sẹ́yìn rántí ìgbà tí the cute Abiola bẹ láti mọ̀lé àwọn àjọmọ̀gùn orí omi ń gbà. Ó ní, "Ngbà yẹn, ìpé Mr. Debo, ìpé gbogbo agbára òun ni ó sàǹgbà náà á tún fún àwọn mọ̀lẹ́bí òun lówó oúnjẹ pẹ́tọ̀ ẹgbẹ́lẹ́dání owó ò lè gbàgbé. Ṣé wọ́n kì í ṣe the cute Abiola nìkan? Àwọn celebrity tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wọ́n pọ̀ jáàntìrẹrẹ and I was like, ẹ̀dẹ̀ ni pé oore ò da, ẹ lóore ṣíṣe ò da, ẹ wo báwọn èèyàn ṣe. Mr. Debo wa bọ́ta pé òun sunkún nígbà tó òun rí gbogbo àwọn táwọn èèyàn ń kọ pé because òun ò count ẹ̀, òun ò tiẹ̀ mọ̀ pé òun ti ṣoore tó pọ̀ tó bẹ́yẹn torí òun kàn ń ṣe tòun ni. Ìwọ tó o bá ní oore ò kì í gbé èèyàn ó já tún rò. Ó yá o, if you not diamond, if you love diamond FM, say diamond, if you love diamond FM, say diamond. Kò dùn àbí? Ẹ jẹ́ n play tó dùn mú bọ́.

0: ó yẹ jẹ́ ń lọ sọ́dọ̀ ẹlẹ́gbọ́n àgbà big brother àwọn kan gbára wọn lẹ́sẹ̀ passport ara lẹ́nu ó ń yọ yín ara wọn nu big brother first time tíwẹ̀ ó ṣẹlẹ̀ lélẹ́yìí ló fi jẹ́ ipò máa ń sọ kinní kan pé bí èèyàn bá bu ajá jẹ ni ìròyìn bá já bá bu èèyàn jẹ wọn ni pé yẹn ò ń ṣe ìròyìn mọ̀ pé ajá bu lágbájá jẹ ni kò ń ṣe ní ti àmọ́ èèyàn bu ajá jẹ ẹ ṣàmọ̀ pé gbogbo ayé ni ó gbọ́ nígbà nínú ilé ẹlẹ́gbọ́n àgbà big brother èèyàn ló bu ajá jẹ o because nínú ìtàn big brother wọn ò tí ì ní physical confrontation rí pé òkè ó yá sad wẹ́wẹ́ gbàtgòt kéèyàn you know, wọ́n lè pariwo a máa ń rí ìyún dáadáa wọ́n sì lè collaboration yíyún yé yín àbí ẹ mọ̀ pé yẹn náà ti di newton nílé ẹlẹ́gbọ̀n àgbà kì í ṣe bí dì mọ́ tọ́pọ̀lọpọ̀ yìí ṣe láwọn kì í wò mọ́ òun náà ní di collaboration ó ti yá àwọn tó yẹ tí máa ń wà ń bẹ̀ kó èdè collaboration ẹ̀ wò ṣé wọ́n rí ìdè mú àǹsọ̀ yìí tí èèyàn fi bu ajá jẹ ni pé wọn ò yọ ẹ̀ṣẹ́ síra wọn báyìí rí kí wọ́n sì yọ eyín ara wọn wọ́n yọ o ẹgbẹ́lábòsí wọ́n yọ I was like really what can fa anyway sumọ pe yin o ti ri lo social media gbo n to fa won loro aso mo n waso mi iwo mo fura si yen to bo se lo le elegbon agba nu mo pe yin o ti ri gbogbo e je tun te waju yin lakoko
1: oke olumo n be ba to duro di bi di bi kaka don gbe kuro ba
0: ejo

0: lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, aráyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: dájú ọ̀pọ̀ yẹn sílẹ̀ fẹ́yìn ẹgbẹ́ alábòsí ẹ dájú àbòsí ìwọ lórí tí ìrìn nkechi blessing àti fina ṣe jà tòótọ́ ni àmọ́ ẹ má jẹ́ ń ba kinní oúnjẹ ṣùgbọ́n ẹ jẹ́ ń tọ́jú opinion mi ná sẹ́rí bá ti wá di ijọ́ ó bá ti wá di ijọ́ tí kinní yìí bá ti sup tíjà wọn ti sup máa wá sí opinion mi fún yín but there is something I'm saying to this their fight but I'm not gonna talk anything oh 9136556952 bolotin lo bolotin dugbas gbos hello
1: president you are ebi alabu
0: any ma tu oni wo
1: ebe yo le baje
0: yo ko yin abi o le anse bayi
1: amen praise the animals and lati tamo
0: oh yeah sir ebi adajo
1: ìyá kàmọ́ ti fi ariwo ta padà
0: ìyá kàmọ́
1: ìpọ́mọ̀wọ́n àti fúnkẹ́ ọjà o.
0: mori
1: múra ṣe kéré ní last week.
0: mori kò ní bàjẹ́ ẹ rajọ̀dá ẹ pàtẹ́wọ́ fúnra yín ẹ̀yin ò jẹ́ gbèsè lórí ètò ẹ̀ jẹ́ gbèsè lónìí kí lè wí.
1: èyí fẹ́rẹ̀ sọ nípa àwọn oníjàde
0: ẹnu
1: lásán wọn kàn ní wọn ò lè bára wọn jà.
0: wọ́n ti wà nínú wíǹgì wọ́n ti plọ́tì kílẹ̀ ń pè ní kẹka ìkẹra wọ̀nyí wọ́n ti fún wọn ní déètì wọ́n ti fún wọn ní wíǹgì tí wọ́n ti ju ẹ̀ṣẹ́.
1: amòrì ti wí náà.
0: èmi náà fẹ́ kí wọ́n kíkì ní òun kí ó sọ̀pù káwá kí n tó wá bá ó ti yé eyín kò ní bàjẹ́. àwọn ọmọ ẹgbẹ́ yìí wọ́n rájọ dá o lé ní o kí ló dé ní má dúkẹ́. ọwọ́ yín dẹ o ẹ rájọ dá o ìyá kàmọ́ náà bọ́ ta lóòótọ́ ó ní Fúnkẹ́ Akíndélé àti kàmọ́ ọjà ó ní wọ́n fẹ́ràn ara wọn dáadáa pé kó kẹ́yìn ẹlẹ́nu sùn tì ẹ dákẹ́ ni pé kò sí jà ńbẹ. ẹ lóòótọ́ ń bẹ ń bẹ.
2: ẹgbẹ́ alábòsí.
0: ẹni máa tú òní wọ ìyá mi.
2: mo ní dájọ lónìí ni.
0: ẹdájọ èmi máa dẹnu ẹgbẹ́ ó yà.
2: ọlọ́run bá wa yanjú rẹ̀ lọ́kọ̀ọ̀kan ìgbà tí máa wá jáde wọ́n bá wa ṣòrẹ̀ wọ́n bá wa polo máa jáde
0: dánú
2: ọlọ́run parí ìjà jídẹ́sì ó bá wa polo rẹ̀ mọ́mọdẹ́sì pẹ̀lú máa
0: jídẹ́sì
2: bẹ́ẹ̀ni ó bá wa polo máa ojú táwọn fáǹsì tó ń jà.
0: ìyá mi ẹ máa lọ ẹ sí mọbi ẹ bá ń gbé ṣíà ẹ bá ń gbé ṣíà ọsàn ṣé ẹ mọ̀ pé ṣé ẹ mọ̀ pé ìyá mi ẹ dúró o ṣé bẹ́ẹ̀ mọ̀ pé mọ́mà ó ti lọ ṣe fídíò tí wọ́n ń kọrin bí òwe ipò wọn ó wá fi caption kan síbẹ̀ ẹ dúró ó wá fi caption kan síbẹ̀ pé wọ́n ní o jẹ́ olóògùn ni wọ́n ní o sọ́nù o lẹ́ran díẹ̀ wà bẹ̀ ṣé ẹ lọ́wọ́ comment section post yẹn táwọn èèyàn sọ pé jídẹ́sì ni ń bá wí ṣé ẹ lọ́wọ́ comment section.
2: comment section èyàn ti kọjá lọ àníbísẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ gbígbóná làásọ yìí. mama gan ló ní kó bá àwọn parí ẹ jídẹ́sì ni wọn ò parí rẹ
0: ṣùgbọ́n
2: kò sí anything in jídẹ́sì dundun sùn mọ́
0: ó pọ̀
2: ó sì mama bá fẹ́ ṣe nǹkan ó bá ṣe mọ́mọ́dé ló náà tẹ̀ tóun ò lè ṣẹrú mọ́ tẹ́lẹ̀ òun náà ò ṣẹrú èèyàn a dẹ̀ dúpẹ́ a ti wọ 1 million viewers.
0: ó ga àwọn ìyá mama re ó pọ̀
2: àwa ni àwọn onígbàgbó lórí ọ̀rọ̀ wọn àwa tẹ̀ fẹ́ kí wọ́n jà ni abẹ́wò abẹ́ta
0: èmi náà ń dúró èmi náà ń dúró
2: mo ń dúró mo fẹ́ sakọ̀ ni mo fẹ́ kó gbóná lálá
0: kò ní bàjẹ́ ìyá mi ẹ̀ lè máa kọ́ lè máa kẹ́ máa ó wà lẹ̀.
2: kàmọ́ náà sì ní Fúnkẹ́ Akíndélé àti kàmọ́ wo
0: jẹ́ mo rí ìhun náà
2: ó wà gidi gba adẹ̀ tí wọ́n ti wọ kọ́lọ́kọ́lọ́
0: wọ́n
2: ti pé wọ́n sà pé
0: ìyá mi ẹni dẹ́ta lọ́sẹ̀ yìí o ẹni dẹ́ta o
2: mo ní dẹ́ta mo
0: ní bá ara mi
2: ìsọlọ kò jọ ọ́
0: ẹ̀yà
2: kò tó lọ sí láàrin wa
0: yìí ò ní bàjẹ́ kò ní túká gómìnà ó wà láàrin wa lágbára ọlọ́run àárọ̀ orílẹ̀-èdè ó jọ ìní wa lẹ́sẹ̀ elédùmarè ṣe láwọn ọmọlẹ́gbẹ̀mọ asòfin ọlọ́run ọba wọn sì jọ ìyẹn ẹgbẹ́ yìí ẹ kọ́ fojú kékeré wọ ẹgbẹ́ yìí ni o àmà ti ń gòkè àgbà a ti ń gbòòrò díẹ̀díẹ̀ nu ọpẹ́ ibi tí kíndéé tó ń lọ tó ń bọ̀ bí ilẹ̀ kẹ̀ẹ́dì ó wà jọ ìyẹn ẹgbẹ́ alábòsí ṣé ó jọ ìyàbò ìjọyìn ọ̀pá ó ti wọ́ iwo ke iwo lo ma de gbe lo ma be gbe je ohun ni o aje eh
3: akapo ni mo fe je
0: akapo lo fe je ni egbe alabo si mi tawon iya mo ma wa n tawon iya mo ma wa wa di agi e wo o mi do laye ka je ni ajibade mo je yen egbe alabo se ma binu mo so pa tete pari ipade loni nitori pe iye egbe ni bi won fe de e ma binu nitori olon won se to nbo ko ni ri bayi in farabalẹ gba ipe un daada nde mo powo gbogbo wa de lu inu egbe loni amọ be ba ti wa nri e ma share mi lo social media omidan _ layinka e ko ti e to mi do layinka e ni social media won bi ye eyan mo gallant mo durere e di e mu e si mi bo da ko wa ti ma saba di e mu si mi yin mo bo da won ri won si pe sori sori omo egbe ni won o je won wa send e won wa dake e wo bye for now.

0: mọ̀lẹ́bí wọ́n ní torí tí wọn ò lówó lọ́wọ́. A máa dára
1: àìlówó lọ́wọ́ ọ̀pani ló kọ̀dà ṣé bí wọ́n ní mista ni ò ní síbẹ̀.
2: Ẹ máa wò yín. Bọ́lọ́hun tálíkà sí wá kún ẹnu ẹ̀yìn pípù yìí báyìí.
0: Lámídì, ṣé bí ngbà tí wọ́n ti rọ́wọ́ rí lójú ọmọ ṣe bẹ́ẹ̀. O kúkú fà sí rí ọ̀la rẹ̀ hàn.
2: Èmi náà kọ, ngbà já yín ta yín tẹ̀ já.
0: Ọjà wa àjákẹ́. Lọ́nà wo.
2: Ebi isi lona. Iná ọ̀la sí rí ẹwà tèmi.
0: Isi lona. Àwọn àwòrán tún jẹ́ bá òun.
2: Bẹ́ẹ̀ni o, isi lona, ojúbò kan tí sọ tálíkà dọlọ́rọ̀ tí yí ìròrí tálíkà padà sí tolówó. Àjọ isi lona, wọ́n kọ́ ni bọ́ ti pẹja ni kì í ṣe pé wọ́n fún ni lẹ́jà jẹ. Tẹnu rẹ ó lè tọrọ láwùjọ, kó o lè rọ́wọ́ tì gbàpò. O ní láti darapọ̀ mọ́ isi lona. Àwọn gangan lọmọ tí ń sọ lọ́wọ́ yìí. Bẹ́ẹ̀ni wọn ò ní bẹ̀rẹ̀ onídùúró kankan lọ́wọ́ rẹ tàbí pọ́n ní òfin kan ní ìrẹ́ dúró kan tó sọ dọlọ́rọ̀. Ìwọ náà bá dáyàtọ̀ nínú mọ̀lẹ́bí. Àjọ isi lona wà káàkiri gbogbo sátúwẹ̀. Èyí tí wọ́n sì ń fi ìròrí ọ̀tún tí wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn dọlọ́wọ́ dọlọ́rọ̀. Àkàìmọye èèyàn ló ti tara wọn dìde. Ìwọ náà gbégbé sí ọlọgbẹ́ lónìí kọ́ darapọ̀ mọ́ isi lona. Kọ́rọ̀ rí ó lè dayọ̀ nílọrin àti gbogbo agbègbè ẹ̀. Ẹ máa lọ sí ọ́fíìsì wọn tó wà ní ẹ̀yìn Fúnma Taiwo Ìsàlẹ̀ nílùú Ìlọrin Kwara State.
3: Have you decided to have a delightful time away from home and you're looking for a comfortable or truly pampering experience at a luxurious hotel here in Ilorin Kwara State, Nigeria? Search no more. The best place to choose is Wingate Exotic Hotel. Do I tell you about this 5-star rated hotel in Ilorin Kwara State, Nigeria? Our welcoming package is top-notch with experienced staff, a room are spacious and fully equipped home away from home it is. Come enjoy special delicacies by our in-house chef and buffet breakfast.
4: Live band is 7 p.m. to 10 p.m. Fridays and karaoke 7 p.m. to 11 p.m. Sunday.
3: VIP and VVIP lounge, all of various sizes for your event are available. The enjoyment of a pool experience, fees and more is a reason why Wingate Exotic Hotel is your number one choice when it comes to hospitality. We're at kilometer 10, University of Ilorin Road, before Ajenoku bus stop, Ilorin Kwara State, Nigeria. For reservation or inquiry, call 080-9824-4472 or 080-9824-4473. Wingate Exotic The hotel where cousin memory lasts.
5: Ẹ jẹ́ mọ̀ kí ni wa ló kọ lọ́hùn ẹ mọ̀ bẹ́ẹ̀ bá ti gbóhùn mi lórí afẹ́fẹ́ ilé-iṣẹ́ Isi Lona Cooperative International. Àjọwọ́de náà ni wọ́n pé wọ́n a máa fúnni lọ́wọ́ kì í ṣe pé wọ́n fúnni lọ́wọ́ bòní lọ́wọ́ kọ́ o. Wọ́n tún fúnni lọ́wọ́ bí gbẹ̀yà bòní lọ́wọ́ náà tún lórí torí pé owó tẹ̀yìn ọ̀ọ́nì dá padà lápò ara rẹ̀. Bí wọ́n ṣe máa ń sọ fún wa ní gbogbo ìgbà Isi Lona Cooperative International àjọ kì í ṣẹlẹ̀ tí yáni lọ́wọ́ nìkan tí wọ́n fúnyàn lówó. Ó tún láwọn tọ́rọ̀ máa wo àmọ́ ẹ jẹ́ máa kí àwọn aṣojú wa káàbọ̀ torí àkókò fún tòní. Ẹ jẹ́ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ alàgbàyẹ ọ̀gbẹ́ni Káyọ̀dé ọmọ ajé bàbá ẹ kúrò lẹ́ba káwọn èèyàn wa lé o.
6: Ẹ ṣe púpọ̀ olótú. Gbogbo etí tó ń gbọ́ wa akinye ní ọ̀sán ìpè àtúnkù àkókò yìí.
5: Àdúpẹ́.
6: Orúkọ tèmi ni Káyọ̀dé ọmọ ajé láti Isi Lona Cooperative International.
5: Ọmọ ẹ jẹ́ lọ sọ́dọ̀ ọ̀gbẹ́ni ọmọ Kẹ́hìndé àṣà bàbá ẹ kúrò lẹ́ o.
6: Gbogbo etí tí ń gbọ́ wa la kínídé àkókò tá a wáyé. A kúṣẹ́ látàárọ̀ ọlọ́run fèrè ṣiṣẹ́ wa. Orúkọ tèmi ni Ọlánìyí Kẹ́hìndé àṣà láti Isi Lona Cooperative.
5: Ìyá ọlọ́sàn sáà bẹ pẹ̀lú mi ẹ mọ̀ lórí ètò tá a pè lákẹ́sẹ̀ fún ti iléeṣẹ́ Isi Lona Cooperative International yẹ káàbọ̀ sórí ètò.
7: Ẹ ṣeun olóòtú ẹ kúrọ̀lẹ́ o gbogbo etí tó ń gbọ́ mi tí gbogbo Diamond FM fẹ́ dé. Ẹ kúrọ̀lẹ́ ẹ kú ṣe ní gbogbo orítajì ṣe
5: o
7: kọ tèmi ni Ajé Ọlọ́sàsá láti iléeṣẹ́ Isi Lona Cooperative International ẹ kú kalẹ̀.
5: Ó dá aláìdóná pẹ́nu alàgbà Káyọ̀dé ọmọ ajé ajé amúlápá bí Isi Lona Cooperative International. Àjọ wo ní jẹ́ bẹ́ẹ̀ àǹfààní wo ló ní láti ṣe fáráàlú ẹ bá mú un ní kánmọ́kánmọ́ torí àkókò.
6: Ẹ ṣeun gan olótú gbogbo ara ilé ẹnìkan náà ti fẹ́ mọ̀ wá tán. Àmọ́ fún àǹfààní àwọn tó ẹsẹ̀ ń gbọ́ wa.
5: Tí wọ́n sì ń darapọ̀.
6: Bẹ́ẹ̀ ni àmọ̀ páwọn kan tún ṣẹ̀ṣẹ̀ máa gbọ́ ni. So Isi Lona ètò ẹ̀yáwó ni tá a ń pè ní ètò fífúnni lówó ni nítorí àwọn àǹfààní tó kó dání ló jẹ́ ká tún tọ́nu ẹ̀ sí ọ̀nà ibẹ̀ yẹn. So owó tó ń fún wa bẹ̀rẹ̀ láti $100 sí $5,000.
5: Lówó lẹ́wà ìlú lélẹ́yìn túmọ̀ sí o.
6: Lówó lẹ́wà túmọ̀ sí $150,000 sí $7.5 million.
5: Kàbíyèsí ọlọ́run.
6: Dọ́là tí mo pè yẹn ò ní wàá jẹ́ kí n mú wa lọ sí bí ètò igangan ṣe bẹ̀rẹ̀. Àárín àwọn òyìnbó mẹ́ta ló ti bẹ̀rẹ̀ ò ló jẹ́ kí dọ́là yọ jáde. Ó bẹ̀rẹ̀ ní 1969. Ó wá dé ilẹ̀ Áfríkà ní ìyá 2020 ní táìmù kòrónà. Ó dé Nàìjíríà ní ìyá 2022. Gbogbo gbà yẹn ọlọ́run tí ká darapá wa náà ó gbọ́. Ìyá 2024 ń làwa náà gbọ́ tá a sì darapọ̀ tá a sì ń jẹ gbogbo àǹfààní tán láàjẹ́. Ọdún kẹta wa ní òun tá ń lò lọ ní Isi Lona.
5: Tẹ́ ẹ ti darapọ̀.
6: Bẹ́ẹ̀ ni olótú gbogbo nǹkan tán sì promise wa náà fún wa. ki wa ni awon anfani to wa nbe to je ki awa gankan ta nsoro idarapo anfani alakoko ni pe owo yiya ti won en to ba qualify ati ya owo won ni dala mu ko mo wa garanto kiri anfani akoko ni o anfani keji won ni so pe ko mo wa collateral kiri boya wele abi wele en ti o je nkanu bo lo ti fe ri wele ati wele to fe yawo won ni da wala mu pe ka mu bvn ni wa wa ah ni won ni di na ni wa ko da won ni di passport
5: ka peace olohun
6: awon kan kokan to tun wa dun ju nbe ni npe ko di setan se lowo o to
5: ko di setan se lowo
6: be ni olohun to ko pa mo joko pade ta mo wa waste time lori pade ta tun mo wa dawo oru dawo gba ko ni lo re o owo itun wa ni awon ajemonu kan wa te yin o mo gba ke yan to gba lonu yen
5: te yin o mo gba bi allowance
6: be ni olohun
5: ka peace olohun
6: owo itun wa ni ko ni ele lori o bo ti wu o mo
5: ki so wo to ni interest lori
6: owo ele kiri gbo ala mo ki bibeli ati qurani o fara mo owo ele ah ri bi ye si lo je ka mo ya
5: topolopo fi ntori bo tara bo toro bo
6: be ni
5: mo
6: anfani ti wa lo wa de ki wa ni eyi to je pa bambari e gangan to mo se awon eyan ni kayefi
5: e je gbo
6: koda ka wa ta n ba yin soro gan to dara po si awa na kayefi
5: eyin na ko ahin
6: be ni
5: o de je gbo
6: o ni pe teyan ba gba owo itan ko ise nu apo ara wa lati tun wa mo da pada
5: eyan ni da pada lapo ara re se ma gba tan
6: be ni o la o lo ko n pe ni free loan so ti yeyin ba o ni je
5: ki tu
6: o ni je ki tu alaye re se pe ko ise pe eto wa yawo eto wa gbowo ni
5: eto wa gbowo ni
6: be ni olodu
5: o da eje lo sodo ogbeni kainde baba ibo le to ti waye lola be se so agomelo ni o waye iru awon yewo ni ka mo retin bi eto isa
8: e seun olodu eto yi o waye ni state office wa ni ola lago mokanla ni aro ola
5: okay
8: state office yi o wa ni eyin format ni unity junction ni taiwo iwa to ba nbo lati taiwo ke to ba ti debi junction to ti ya si ona unity yen ma je kan gbe ya bole nbi junction yen o ti ri format bi ta tin ta fun egbe re bayi wo ona to ya wole legbe interlock lona ta nso yi to ba ti ya wole the first bid te yan ma doju ko bayi ma wule to lo soke rara ibe na ni le se isi luna wa idanere ko wa ye nbe iwa to ba nbo lati taiwo sale to ba ti debi junction yen na tete mo lo si taiwo ke mo je kan gbe lo taiwo ke mo da je kan gbe ya si unity
5: jonson to lo taiwo ke adi ti sale po
8: be ni to si papo yen to ba ti debe we gbe re bayi oro na to ya wole legbe format to ba ti ya woju ona yen wa ti ri bana wa ni bibe o ti ri ile ise isi luna ni ibe lati se dani leko be la won ton ma nbo lati post office garage of ankankan to ba ti wo moto saturday kan gbe debi junction yen ma je kan je le junction unity gaga junction ti tayo to so taiwo ki ati taiwo sale papo to ba ti debe bole o ti rona to ya to wo straight kan wo waje o ti rona na to ya wole legbe format to ba ti ya wo jona yen ibe lati se seminar
5: se ba na yin wa agomo se ba na yin wa nbe tawon yin o ri gadagba ki won o ri te ko be baba
8: be ni o ri nbe ba na isi luna wa nbe to ba ti
5: isi luna
8: o ma doju ko bayi we sa ti woke o ti ri ba na yen ni bi be
5: to ti wa nbe
8: to ti wa nbe
5: gidigba
8: seminar yen ma waye ni agomo kala ni aro ola e wa ni rufe eyan wo ni
5: yo le wa be ni
8: gbogbo eyan lo gulo fun tori pe mi o re de eyan kan ti o ni lowo gbogbo eni to ba ti ni lowo to si mo tan fowo se ko mo bo wa lati wa gba owo lati fi se to ba wu o wa je ni osowo ni onisowo ni eni o kawe ni eni ti o kawe ni mo jo ni se ijoba ni abe ni ti o ti e mo idi go fi ko ho
5: awon akeko na nko
8: akeko na o mo bo gbogbo ala ni lo owo owo isi lo na rorun lati gba ko di se wa lowo o gbogbo ani ka wa sibe lati wa je anfani ti awon na nje yi
5: iya awon losansa be lo ri abi be ko e ba mu awon obirin tori mo pe baba ti ro obirin ni bi oro baye a je pe awon ye keyin o tun fokan bale die seyin na ti je anfani yi awon obirin akegbe yin imara wo le ni fun omo
7: be ni olotu e seun gan ni emi ti je anfani ile ise yi pupo pupo ora ke se mi nikan mo ja fa ni ile ise yi awon mo mi na nje ti mo ti fi won yawo oko mi na nje mo ti fi won yawo ni maintenance mo ni school fees awon mo mi mo de ni account shop mi because awon obirin akegbe wa irorun ti de fun gbogbo wa o e da pa obirin lade ni lowo ju okunrin na ni lowo o tori awon ni ba le wa amo ko dise won lowo afikun ni ka obirin omo je liability fa awon okunrin ninu ile eyin akegbe mi obirin e jade sita e wa darapo mo le ise isna cooperative international mi lowo lowo bo mo se fe boro mi lo irohun ti de Isilu na ti de o ti de fun gbogbo wa lati fi ran wa lowo won lata ko kan mo le gbo mo bi ti isilu na ko o amo igbagbo na fi se le ise yo na lie na lie mo ti se kan mo ti se kan wa try eleyi wo o mo pe ti na true ba de mo jo gbe kule re ko ja o
5: o ri pe eleyi
7: ire oluwa yo won le to wa nu olohun o si je gbogbo ti gbogbo wa bo ti ri ta je se etuyaye e mo bo wa si le se isilu na cooperative for international eyin na wa gboro fi olohun olohun fi ara de gbogbo wa nbe to le mi ti ja afani re mo si dupe fo olohun
5: ami oda won lago mokanla lola ni o ti waye ni state office yin ibere pa to robi awon saju on gbogbo e ja wa won number wo na le pisi leyin eto ka ko me leyin ona eh tori akoko fun toro le oni awon number won ma pe yin si lati bere boya lomi fe bere mi toru loju
8: e se oloju la fi kun gbogbo awa to ba ja si pe anijota
5: okay
8: amudani ofe ni danileko
5: ofe ni danileko waye
8: ko na yan lowo rara
5: baba pari
8: amo to ba gbo tan to wu e lati darapo yo na lowo perete iwo to ba fe mo yi owo perete yi ta ba tin pari leyin eto ni ko ma pe sori awon number ti a fi lede yi
5: okay
8: pe sori awon number yen abi iwo to ba mo ona olotu gbogbe titi n gbo isi lo na fugba kokko le ni elomi ti gbogbo na ati iwo to ti gbogbo na to nwo pe ro ni isi lo na ise ro o
5: eje won pe sori number o leyin eto to ba fe bere kun o bere
8: wa sibe ko wa gbo to ba gbo tan to ba wu e o darapo ti o ba wu e o ma lo le lola o ati alafia pe sori awon number ti won pe jade 08089 89 89 89 60 94 94
5: e to mo
8: 08089 89 89 60 94 94 tabi 08121 24 24 23 23 55 55 13 13
5: e to mo
8: 08121 24 24 23 23 55 55 13 13
5: number ta le mo pe si re gba won sa le mo pe lati si lo
8: be ni kan mo pe lati si lo
5: o da
8: la fi kun ni ola yen na
5: be ni
8: te mo pe eyin agbale so pe en ti o ba ni o le fun yan be ni se wa ra won mewo akoko tan ba koko de ti won si ready ati darapo
5: be ni
8: ebun wa fun won
5: ebun be lola fa won mewo ti ba ready ati darapo koko de
8: take away won wa fun won
5: ah oda
8: mewo apere ni o
5: mewo apere be ni oda dupe o lori awon asoju fun lese isilona cooperative international adupe o eyin na ma pa won number won ah won ni gbegbegbe iwo na ba won gbe o gbogbo alaja anfani gbogbo na la rerin ayilogo olohun a ri to wo se o olorun wajo ogun ni yo pebiti lo ko temi adan olohun ni fi wale o de gba kan lori eto
9: isilona awon awon na tun je ba
2: o isilona otuko kan ti so talika doloro ti yi ori talika pada ti tolowo ajo isilona o ko ni bo ti peja ni ke se pe won fun ni leja je tenu re o le toro lawujo o le rowo ti gbapo oni lati darapo mo isilona awon gangan lo mo tun so lowo yi be ni won ni bere ni duwo kankan lowo re tabi pon ni ofin kan ni re duwo kan to so doloro ona ba dayato ninu malebi ajo isilo na wa kaakiri gbogbo software eyi ti won se n fi irori oto ti won so opolopo eyan dolowo dolowo akaimoye eyan lo ti tara won dide won na gbegbe si ologbon loni ko darapo mo isilo na koro ri o le dayo ninu orin ati gbogbo
9: keep listening to the music to the sound to the
10: Diamond FM
9: 88.7 FM
10: across the airwaves right now
9: in the mix

ṣáájú ẹgbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ààrẹ Tinubu ti parí ìlérí ìtẹ́kọ̀lẹ́ ti wá sílùú Èkó. Ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí Àpábíò ké sí àwọn aṣòfin àgbà kan gbajúmọ̀ ìṣọ̀kan ilẹ̀ yìí. Ilé-ìgbìmọ̀ aṣojú ṣòfin ilẹ̀ yìí ti gba àbá ètò ìṣúná àjọ NDDC láti ọwọ́ Ààrẹ Tinubu. Ní ilé òkèèrè ìjọba ilẹ̀ Spain ṣiṣẹ́ lójú ìlànà láti wá ọ̀nà àbáyọ sí ìpèníjà ìrìlẹ̀gbẹ́ tó ń kojú àwọn èèyàn ilẹ̀ ọ̀hún. Lábala ìròyìn eré ìdárayá Igbo Afọ́n ti pe àwọn àgbá bọ́ọ̀lù 28 tí ó wà kò pẹ̀lú ilẹ̀ Comoros fún ikọ̀ Super Falcons fún ìdíje pípa ìdíje Olympics ọdún 2028. Ẹ̀kúrọ̀lẹ́ akíwa pé a kú iṣẹ́ òní. Ìròyìn àgbáyé re láti kẹyìn Diamond ti 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara Taiwo. Adéyẹmi ròyìn yìí kàsọ̀ fún yín pé ẹlẹ́gbọ́ wà ní ojú ìtàkùn W.

0: mílíọ̀nù mẹ́wàá náírà láti wá ọ̀nà àbáyọ sí ìpèníjẹ́ tó ààbò tó ń kojú ẹkùn ìdìbò ọ̀hún. Ẹkùn ìdìbò gúúsù ìpínlẹ̀ Kwara ni ó ń kojú ìpèníjà ètò ààbò pàápàá jùlọ látọwọ́ àwọn akógunjàlú àtàwọn ọ̀daràn tó ń ṣe ìkọlù sí àgbègbè ní ẹkùn ìdìbò náà. Ònúfà tí ọgọ́rọ̀ àwọn ẹ̀ṣin sá kúrò ní àgbègbè ọ̀hún nígbà tó ń sọ̀rọ̀ níbi ètò kan tí wọ́n ṣe àgbékalẹ̀ látọwọ́ Kwara Tabloid Adéwọ̀yé tẹnumọ́ wípé wọ́n ti gbégbè sí akin pàápàá jùlọ ní ẹkùn ìdìbò gúúsù ìpínlẹ̀ Kwara láìdé pòṣèlú mọ́ gẹ́gẹ́ bó ṣe wí ó náà ti náwó ní ẹ̀ka ọ̀rọ̀ ìlera ẹ̀ka ètò ẹ̀kọ́ ìdàgbàsókè ọrọ̀ ajé àti ètò ààbò ó tẹ̀síwájú pé ó ti ná owó tó tó mílíọ̀nù mẹ́wàá náírà láti wá ọ̀nà àbáyọ sí ìpèníjà ètò ààbò tó ń kojú ẹkùn ọ̀hún Adéwọ̀yé tẹnumọ́ pé òun ti ṣe àgbékalẹ̀ àti ìrànwọ́ fún ọ̀rọ̀ ìlera òun ti pèsè fọ́ọ̀mù fún akẹ́kọ̀ọ́ tó yẹ kọ jáàbò ó tẹnumọ́ pé òun ti ṣe oríṣiríṣi ìrànwọ́ fún oríṣiríṣi ẹgbẹ́ alájẹṣẹ́kù káàkiri ìjọba ìbílẹ̀ tó wà ní ẹkùn ìdìbò gúúsù ìpínlẹ̀ Kwara. Ìròyìn àgbáyé oná ni àmúwá sí etí gbọ̀nyìn láti kàn dá mọ́lẹ̀tì 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí a lọ sí ilé òkèrè níbi tí ìjọba ilẹ̀ Spain ti ṣe ìfilọ́lẹ̀ òfin méjì kan láti wọ́nà àbáyọ sí ìpèníjà ìrẹ̀lẹ́gbẹ́ tó ń kojú àwọn èèyàn ilẹ̀ ọ̀hún lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹkú ìkàlẹ̀.
1: Kíkọ̀ rẹ ní opportunity buy, ma ex inú japa ni.
2: O lè ṣíde kúrò nílẹ̀ Nàìjíríà tán pátápátá gbà bẹ́ẹ̀. O kò ní ṣàìní àwọn ẹbí, ọ̀rẹ́, àtolùfẹ́ rẹ lórí ilẹ̀ náà. O lè japa nítorí tí o fẹ́ láti ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n sinmi ríranu mọ́ gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ kan sí àwọn ìṣòro tó ń kojú orílẹ̀-èdè yìí lápapọ̀. Kódà bí o bá tilẹ̀ kó gbogbo ohun tí ṣe tirẹ̀ kúrò nílé, síbẹ̀ ilé ẹni ni ilé ẹni, ìlú rẹ ní Nàìjíríà jẹ́ yóò máa gbé ọ lọ́kàn lájò.
3: Ìmọ̀ràn yìí ló ń dẹ́sẹ̀ tí ìbọn yín láti ìkànnì Diamond 88.7 ìlọrin.
0: Ẹ̀ka bọ́ padà ìròyìn àgbáyé ọ̀nà ni amúwáṣe tí gbọ̀nyìn láti ìkànnì Diamond 88.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara. Ìròyìn ọ̀hún tẹ̀síwájú ní ilẹ̀ òkèrè ìjọba ilẹ̀ Spain ti wọ́n lu òfin tuntun méjì láti wá ọ̀nà àbáyọ sí ìpèníjà ọ̀rọ̀ ilé tó ń kojú àwọn èèyàn ilẹ̀ ọ̀hún. Ìgbésẹ̀ náà ọ̀nà wọn gbẹ́kalẹ̀ láti pé wọ́n dáàbò bo àwọn èèyàn tó fẹ́ lé kúrò nílé wọn àti láti mú àdínkù nípa owó èlé tí wọ́n san nígbà táwọn àwọn fi ra ilé. Ìgbésẹ̀ náà ò ní ólédè bí ilẹ̀ ọ̀hún ṣe ń kojú ìpèníjà àìrílẹ̀gbẹ́ mínísítà fún ọ̀rọ̀ lẹ́gbẹ́ àti ìdàgbàsókè ìlú ńlá Isabel Rodriguez ṣàlàyé ìpè ìpèníjà lè ò ní ìpèníjà tó burú jùlọ tó ń kojú àwọn èèyàn ilẹ̀ ọ̀hún. Wọ́n buwọ́lu òfin ọ̀hún lẹ́yìn ìfikùnlukùn tó lédè pẹ̀lú ẹgbẹ́ òṣèlú olóòtú ìjọba ilẹ̀ ọ̀hún Pedro Sanchez. Síbẹ̀ ní ilé òkèrè ọkùnrin kan tí ó ti lo ọdún mọ́kàn lẹ́ni 40 nínú ẹ̀wọ̀n ló sì ń dúró de ọjọ́ ikú rẹ̀ nílẹ̀ Amẹ́ríkà lórí ẹ̀sùn wípé ó pa obìnrin kan ó ní wọ́n ti gba onídùúró rẹ̀ nígbà tán fìdí ẹ̀ múlẹ̀ látọwọ́ àwọn olùpẹ̀jọ́ wípé àgbéyẹ̀wò DNA fìdí ẹ̀ múlẹ̀ wípé kò mọ̀ nípa ìwà ọ̀daràn ọ̀hún. Douglas Tewo Carter ẹni ọdún 81 báyìí ó ní ó wà lẹ́wọ̀n lórí ikú Eva Olesen ní ìlú Utah tí wọ́n ní wọ́n pa ní ọdún 1985. Wọ́n dájọ́ kú fún àmọ́ tẹnumọ́ wípé òun ò mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ó sì ṣàlàyé wípé ipa ó ní wọ́n fi gba ọ̀rọ̀ tó kọ sílẹ̀ fún àwọn òṣìṣẹ́ ọlọ́pàá nígbà tó ga jùlọ ní ìpínlẹ̀ ọ̀hún ló pàṣẹ tó kọjá wípé kan tún ṣe àgbéyẹ̀wò ọjọ́ ọ̀hún pàápàá jùlọ wípé àwọn kan tí kò tọ́ ló wáyé látọwọ́ àwọn oníwádìí. Ilé-ẹjọ́ gba onídùúró rẹ̀ ní àná ọjọ́ ajé pàápàá jùlọ jẹ́ pé àwọn mọ̀lẹ́bí tọ̀rọ̀ kan ló tako gbà onídùúró rẹ̀ kátà tí ó wá láti ìpínlẹ̀ Chicago òní ó ń gbé pẹ̀lú ìyá rẹ̀ nílùú Utah nígbà tí ìṣẹ̀lẹ̀ ikú ọ̀hún wáyé. Àkọsílẹ̀ ilé-ẹjọ́ fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ló ní ó jẹ́ afurasí nígbà tí wọ́n ja okùn ẹ̀mí ọ̀lẹ́sẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ ìdígunjalè tó wáyé. Lábala ìròyìn ọ̀rọ̀ okòwò ilẹ̀ Burkina Faso ti ṣí ẹ̀bù rẹ̀ tí yóò ti máa fọ góòlù bí ìjọba ológun lè ọ̀hún ṣe gbégbèsẹ̀ láti di pé ọ̀rọ̀ ilẹ̀ ọ̀hún ò ní wọ́n lónìí náà láti pé wọn kò lọ sílé òkèrè. Adarí ológun ilẹ̀ Burkina Faso Ibrahim Traoré ṣàlàyé pé ìgbésẹ̀ náà ò ní láti di pé ilẹ̀ Burkina Faso ló ń lo àlùmọ́nì rẹ̀ láì ta sí ilé òkèrè. Ilẹ̀ Burkina Faso ló wà

lára àwọn tó ń pèsè góòlù jùlọ ní ilẹ̀ adúláwọ̀ àmọ́ kò sí ọ̀nà àbáyọ sí àwọn tó ń wá kú sára ẹ̀ lọ́nà tí ò bófinmu ìjọba tààrẹ tẹnu mọ́ wípé tán bá ṣe ẹbu ọ̀hún tán ti mọ́ fọ góòlù òun ni ó ṣe ìrànwọ́ fún ọrọ̀ ajé ilẹ̀ náà. Lábala ìròyìn àwọn àmúlùdùn olórin Celine Dion òní ó ṣiṣọ lójú ọ̀sẹ̀ ti àwọn aṣaralóge tó wáyé nílùú Paris pẹ̀lú bó ṣe kọ orin rẹ̀ tí ó pe àkọlé rẹ̀ ní I'm Alive for 2022 tó jẹ́ pé ayẹyẹ ọ̀hún ló wáyé ní Efectoa. Olórin ọ̀hún ọmọ ilẹ̀ Canada òní ó ní àrùn tí wọ́n pè ní Steve Person ọdún 2022 látìgbà náà ó ní kò ti kọrin. Olórin ọ̀hún ó ní àwọn ọjìmí tó jẹ́ pé wọ́n ṣojú àwọn tó ń ṣe aṣaralóge ní ilẹ̀ France bíi Viola Davis, Simon Ashley, Aja Naomi King àti Eva Longoria darapọ̀ mọ́ níbi ayẹyẹ ọ̀hún. Dion ó ní ó kọ́kọ́ kọrin ní ọdún 2020 nínú Chelsea pàápàá jùlọ tó ṣe àtìgbàdàn kò kọrin mọ́ látàrí ìtànkálẹ̀ àrùn COVID-19. Ayẹyẹ ọ̀hún tó wáyé ní ìlú Paris òní yóò parí tàbí ọjọ́ kẹfà oṣù kẹwàá. Lábala ìròyìn eré ìdárayá olùkọ́ni fìdí ẹ fún ikọ̀ àgbábọ́ọ̀lù agbàjọ́bìn ilẹ̀ Super Falcons Austin Igbafan ti pé àwọn àgbábọ́ọ̀lù 32 bọ́n ṣe wàákò pẹ̀lú ilẹ̀ Comoros nínú ìdíje ìkópa àjọ Olympics 2028. Balógun ikọ̀ ọ̀hún Rasheedat Ajibade Olúwa làwọn tó pé àti àmúlé chia maka unadoze aishat oshuala olùwà tósìn dèmẹyìn jennifer echejini àti michel alose àgbábọ́ọ̀lù lọ́wọ́ẹ̀yìn afaplonta náà ló tún padà sínú ikọ̀ ọ̀hún. Àgbábọ́ọ̀lù náà fún bá wọn òní wọn sì ní ìlú ìjẹ́bú òde ní ọjọ́ àbámẹ́ta ọjọ́ kẹta oṣù kẹwàá ìdíje méjèèjì òní wọn gbà pápá ìṣeré remo stars tó wà ní ìkẹnẹ remo bílí comoros kò ṣe ní kópa ṣeré tó lè gba àlejò ìdíje ọ̀hún. Ilẹ̀ Egypt ó ní kò mú àgbábọ́ọ̀lù rẹ̀ Mohamed Salah lọ gba ìdíje tí yóò gbá pẹ̀lú ikọ̀ South Sudan látàrí bí pápá ṣeré orí ọ̀dàn ọ̀hún bí ó ṣeré bó ṣe jẹ́ àwọn koríko àgbélẹ̀rọ̀. Àgbábọ́ọ̀lù tẹ́rọ̀ nínú ikọ̀ Liverpool ló ń gbá bọ́ọ̀lù fún ikọ̀ Trabzonspor ní ilẹ̀ Turkey kò sì rìn àjò lọ fún ìdíje ọ̀hún tó wáyé ní Juba ní òní ọjọ́ Ìṣẹ́gun. Ẹni ọdún 24 ọ̀hún olùkópa nígbà tí wọ́n gba ọmọ ayò ẹlẹ́yin pẹ̀lú ilẹ̀ Angola ní pápá ìṣeré tó wà ní ìlú Cairo. Tó lẹ́ẹ̀kan sí àwọn kókó náà rèé. A kà fún yín pé Ààrẹ Tinubu ti parí ìsinmi tó lọ ṣe ti gbéra kúrò ní ìlú Paris yóò sì balẹ̀ sí ìlú Èkó lónìí. A tún sọ fún yín pé Ààrẹ Ilé-ìgbìmọ̀ Aṣòfin Àgbà Lẹ́yìn Àpábíò kò ké sí àwọn aṣòfin kan gbajúmọ̀ ìṣọ̀kan ilẹ̀ yìí. Ilé-ìgbìmọ̀ Aṣojú-ṣòfin ilẹ̀ yìí ti gba àbá ètò ìṣúná fún àjọ ìjọba ilẹ̀ yìí torí sí ìdàgbàsókè àgbẹ̀lágẹ̀ta NDDC. Ní ilé òkèrè àkàfin pé ìjọba ilẹ̀ Spain ṣiṣẹ́ lójú òfin láti wá ọ̀nà àbáyọ sí ìpèníjà ọ̀rọ̀lẹ̀ tó ń kojú àwọn èèyàn ilẹ̀ ọ̀hún. Láàkótán àkàsí ti gbọ̀yìn pé Augustin Igbafan ti pé àwọn agbábọ́ọ̀lù 32 tí ó lò láti wàákò pẹ̀lú ilẹ̀ Comoros tó bá ń darí ikọ̀ Super Falcons. 2058 ó ní ìpàdé kan wáyé ní Lancaster House nílùú London ìpàdé ọ̀hún láti rí àwọn ọ̀jìmí adarí ọmọlẹ̀ yìí bí Ọbáfẹ́mi Awolowo, Nnamdi Azikiwe, Ahmadu Bello àti Abubakar Tafawa Balewa. Ìpàdé ọ̀hún ó lè jẹ́ ìgbé ìgbésẹ̀ tó kẹ́yìn fún òmìnira ilẹ̀ Nàìjíríà. Tó èyí lópin ìròyìn ọ̀hún Abiodun Akinwumi ní olóòtú ìròyìn Taiwo Adeyemi lótú tó ká sì ti gbọ̀yìn akínyin pé ó dàrọ̀.

0: Diamond 88.7 FM.
1: Ìlọrin iṣẹ́ ti ṣetán.
2: Àyájọ́ ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún yìí kìí ṣe fórílẹ̀-èdè Nàìjíríà nìkan. Àmọ́ ká fọwọ́sowọ́pọ̀ ṣe àjẹyọ̀ àwọn àgbẹ̀ káàkiri orílẹ̀-èdè yìí ní ìlú Ìlọrin.
3: Darapọ̀ mọ́ àwọn àgbẹ̀ lọ́jọ́ kìíní oṣù kẹwàá fún àwọn èrè oko tuntun tó ṣe jáde, ríra ojúlówó oúnjẹ pẹ̀lú owó tí ò kọ́ni légun ẹ̀yìn lórí gbogbo ohun tí ẹ bá ti rà. Lọ́jọ́ kan náà ni o.
2: Láti inú oko sórí tábìlì rẹ, darapọ̀ mọ́ àwọn àgbẹ̀ lẹ́sẹ̀kùkú kó o sì ra ojúlówó oúnjẹ. Lọ́jọ́ kìíní oṣù kẹwàá. Ra àwọn oúnjẹ tuntun ojúlówó oúnjẹ ilé wa ṣàtìlẹyìn fáwọn àgbẹ̀.
3: Ẹ̀yin ará Ìlọrin o, aago mẹ́jọ àárọ̀ sí márùn-ún ìrọ̀lẹ́ ni o.
2: Egbèjìlá Road off Asadam Ìlọrin, nọ́mbà wọn 0802-411-5648.
3: Ilé-iṣẹ́ Food First Global ló ṣe àgbékalẹ̀ rẹ̀. Kú ẹbí rẹ wá àti àwọn ọ̀rẹ́ rẹ.
4: O fẹ́ràn oúnjẹ, àmọ́ o kórìíra ìbalẹ̀ inú tó máa ń wáyé látàrí inú kíkún, àyà títa, àtàìsílẹ̀ oúnjẹ nínú. Tí kìí jẹ́ kó jáfáfá lẹ́yìn oúnjẹ, má gba ìbalẹ̀ inú láàyè láti jẹ gàba ọjọ́ rẹ̀. Gascol Antacid yóò palẹ̀ inú kíkún mọ́ kíákíá, tára rí ó sì padà bọ̀ sípò lọ́gán. Àṣé lọ́nà márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀, olómi tó ń bẹ́nu ṣọ̀rẹ́ àti oníkóró jíjẹ. Gascol, iṣẹ́ rẹ̀ dá owó rẹ̀ ò gúpá, kò sì ṣòro láti rí. Yan ìtura, yan ìgboyà. Gascol Antacid, ó ti wà káàkiri ilé ìtajà ládùúgbò rẹ̀. Gascol Antacid, ìtura kíákíá. Pẹ̀lú àlàáfíà, ilé-iṣẹ́ Fitzin Healthcare PLC ló ṣe é.

0: kábíyèsí ọlọ́run àgbàlagbà oníṣẹ́ ìyanu ńlá alágbára gíga oníkangbéra ẹníjà ọlọ́run tó ń ti bàbá wa prof solomon lẹ́yìn tí ò ti wá lójú kábíyèsí rẹ edumare mo fẹ́ kí gbogbo yín fọkànbalẹ̀ níbi kíbi tẹ́ ẹ bá wà lónìí torí pé ọlọ́run ṣetán láti dáwọlé yín àkànṣe ètò léléyìí léyìí tá a fi ń gbáradì de ètò tó máa ń wáyé nínú ìjọ aláṣepé ní gbogbo ọjọ́ wednesday láti aago mẹ́sàn-án àárọ̀ sí aago méjìlá dádì ẹ bá ń kí àwọn aráalé
1: ẹ ṣe gan olóòtú
0: yes sir
1: ẹ kú ìrọ̀lẹ́ gbogbo ènìyàn
0: ẹ kú ìrọ̀lẹ́
1: sir ẹ jẹ́ sáré sọ àsọtẹ́lẹ̀
0: yes sir
1: báyìí lolúwa wí o báyìí ni wòlíì sọ èmi ò mọ̀ bóyá wàá lè sàmì ẹni

0: sọ fún yín pé kẹ súnmọ́ di ẹ̀rọ rédíò yín torí pé kò sí àǹfààní láti ṣeré àkókò tá a máa jagbà léléyìí a dẹ̀ ti ń gbà á bẹ́ẹ̀ ni sà níbikíbi tí ẹ bá wà ẹ súnmọ́ di ẹ̀rọ rédíò yín torí pé ọlọ́run fi kókó ọ̀rọ̀ kan rẹ́wòlé rẹ̀ sí gbogbo ìran ènìyàn ní àkókò yìí bá a ṣe ń gbáradì di àkọ́ṣe ètò tó máa ń wáyé nínú ìjọ aláṣepé ní àdojúkọ iléepo Alicard ní Àpáta Junction bẹ́ẹ̀ ni ìyànà àpáta ẹyẹ ń kọrin ní ìlú ìlọrin bí dádì kí lolúwa tún ran yín sí gbogbo èèyàn lónìí sà.
1: Alleluia! Gbogbo ènìyàn pariwo òjò ìbùkún máa rọ̀ lémi lórí. Sọ wípé òjò ìbùkún máa rọ̀ lémi lórí. Sọ wípé òjò ìbùkún máa rọ̀ lémi lórí. Ẹni tó sàmì ọlọ́run máa rọ̀ jẹ̀ ìbùkún lórí. Wọ́n ní ọlọ́run máa rọ̀ jẹ̀ ìbùkún lórí. Wọ́n ní ọlọ́run máa rọ̀ jẹ̀ ìbùkún
2: lórí.
1: 90% ogun tó ń ja ayé báyìí. 90% ogun tó ń ja ìlú ogun àìní ni am I talking to you 90% ìlàkọjá tí ọ̀pọ̀lọpọ̀ ń làkọjá àìní ni ẹni tó bá ti sàmì bí olúwa ti ń bẹ tí èmi rẹ adániwáyé mú àìní kò máa yẹ adániwáyé mú àìní kò máa yẹ adániwáyé mú àìní kò máa yẹ látòní lọ òní mú àìní in the name of the father in the name of the son in the name of the holy spirit bó títọ́ yìí mo fẹ́ olóòtú mo fẹ́ mú wa lọ sí inú ìwé mímọ́ ní ṣókí Isaiah 44 ẹ jẹ́ ká wo verse number 3 Isaiah 44 verse number 3 nítorí èmi ò da omi lu ẹni tí ògbẹ́ngbẹ́ àti ìsan omi sí ilẹ̀ gbígbẹ èmi ò da ẹ̀mí mi sí irú ọmọ rẹ̀ àti ìbùkún mi sí irú ọmọ rẹ̀ yẹ́nì ìyẹn túmọ̀ sí pé kí ẹgbọ́n tí bíbélì sọ olúwa sọ wípé èmi ò ṣe kí ni èmi ò da ìbùkún mi lu ẹni tó bá ti sàmì tó bá sàmì ojú ìbùkún máa rọ̀ lé olórí wọ́n ní ojú ìbùkún máa rọ̀ lé olórí wọ́n ní ojú ìbùkún máa rọ̀ lé olórí kí ni ìdí tí ìlérí yìí fi jáde kí ni ìdí tí àsọtẹ́lẹ̀ fi jáde ìdí ni wípé ojúṣe bàbá sí ọmọ o ní láti pèsè fún ọmọ am I talking to you olóòtú

0: sọ́dọ̀ ọlọ́run agbára rẹ̀ tó bẹ̀. Ẹ̀rín fọhùn lóríṣiríṣi. Bẹ́ẹ̀ agbára ń fọhùn lóríṣiríṣi.
1: Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákàn nínú.
2: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
1: Ètò eré ìdárayá.
3: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀.
1: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
3: Akinyin o.
4: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
3: Bàríbà.
4: Lórílẹ̀-èdè Nàìjíríà.
1: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
5: Oúnjẹ àmọ́ o fẹ́ràn oúnjẹ àmọ́ o kórira ìbalẹ̀ inú tó máa ń wáyé látàrí inú kíkún àyà títa àtàìsílẹ̀ oúnjẹ nínú tí kìí jẹ́ kó jáfáfá lẹ́yìn oúnjẹ má gba ìbalẹ̀ inú láàyè láti jẹ gàba ọjọ́ rẹ̀. Gascol Antacid yóò palẹ̀ inú kíkùn mọ́ kíákíá tára rí ó sì padà bọ̀ sípò lọ́gán àṣé lọ́nà márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ olómi tó ń bẹ́nu ṣọ̀rẹ́ àtoníkóró jíjẹ. Gascol iṣẹ́ rẹ̀ dáa owó rẹ̀ ò gúpá kò sì ṣòro láti rí yan ìtura yan ìgboyà. Gascol Antacid ó ti wà káàkiri ilé ìtajà ládùúgbò rẹ̀. Gascol Antacid ìtura kíákíá pẹ̀lú àlàáfíà iléeṣẹ́ Fitzin Healthcare PLC ló ṣe.
6: Daddy, bring your phone. Let me teach how to use Opay.
7: Teach me?
6: Yes, open the app store.
7: My son, I've been here since year one.
6: Wait, you already have it?
7: Before you started forming tech experts.
8: See you. He has been using it since your admission days.
6: So, I'm the new user here.
9: Eight years of Opay is also the story of first users who tried, trusted, and stayed. Opay at 8, still okay. Opay is okay.
10: The best music on the best station. 88.7.

0: ìkànnì tí ẹ ń kọ́kọ́ kan lórí ẹ̀rọ rédíò yín.
1: Ẹ káàbọ̀, Diamond FM ni wọ́n ń pè bí.
0: Àwa ni ọ̀rẹ́ tímọ́tímọ́ tí ẹ̀yìn yàn láàyò. Ògbóǹtarigi ni wá. Ìkànnì tó ń tàn yẹrin yẹrin. Diamond FM fún ìgbádùn tí yín nìkan ni o.

Ọlọ́run ọba kábíyèsí Ọlọ́run ọba ti ń bẹ lókè a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún rẹ̀ ọ̀fẹ́ ńlá tó fún wa láti rí ọjọ́ tó ní ọjọ́ ṣẹ́gun tó kẹ́yìn nínú oṣù kẹsàn-án ọdún 2026 Ọlọ́run ọba dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún rẹ̀ ọ̀fẹ́ ńlá tó fún wa a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún àǹfààní ńlá tẹ fún wa láti rí ọjọ́ tó ní kì í ṣe ń pa agbára wa ọlọ́run ọba mi tó tóbi ọlọ́run ọba mi ti ń ṣiṣẹ́ fẹ́dà ọlọ́run ọba mi ti ń sọ̀rọ̀ ti ń pàṣẹ ọlọ́run ọba mi a sọ̀rọ̀ má yẹ̀wò a lè wí lè ṣe ọlọ́run ọba mi ti ń lànà ọlọ́run ọba mi ti ń pèsè fẹ́dà ọlọ́run ọba mi ti ń gbẹ́jàdá ọlọ́run ọba mi mo dúpẹ́ o.

ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń gbọ́wọ́ láàkóta wa yìí, ṣùgbọ́n kò sẹ́ni tó béèrè fún ọ̀nà. Ọlọ́run bá nínú ọláńlá rẹ̀ dákúndábọ̀ fọ̀nà hàn wá, má jà ṣìrìn, má yẹ kójú tiwa. Nígbà tí mò ń bọ̀, mo rí àwọn èèyàn tí wọ́n ṣera wọn lóṣooṣù, ọwọ́ afárá já gọ́tà dọ̀tí.

àwọn èèyàn ni ni wọ́n ń ba ara wọn jẹ́ ni wọ́n ń bà ló jẹ́ àwọn èèyàn ju ìjọ tí sójú títì torí ti òjò tó ń rọ̀.

0: ẹ ti gbọ́ láti ẹnu arákùnrin yìí kí wàá ní arákùnrin lè lò 0916159 1011 oní nọ́mbà tẹ́ ẹ pè sí ẹ ká lẹ́ pẹ́ bá fẹ́ sọ síta yìí wà o.
1: Hello, ẹ ká lẹ́ sà.
0: Ẹ ṣeun.
1: Ẹ kú sí ẹ̀rọ.
0: Yes, sir.
1: Ẹjọ́ mo fẹ́ jẹ́ kí ọmọ Nàìjíríà ó gbà mí ní mọ́ra mi o.
0: Ó dá ẹ̀tẹ̀ sí o.
1: Fún mi ní kábà mi pa iná bo iná tó ń jó àbí kábà mi bo mi pa iná tó ń jó mi lábẹ́ aṣọ.
0: Kí ni nǹkan ọ̀hún sà?
1: Ìyàwó mi. O ti at least o ti lé ní 30 years. Ó dẹ̀ ti bímọ mẹ́ta. Àdédé mo kàn di pé ó kàn ń tọ̀ le. So ó wá rú mi lójú kò sí sọ fún ọ̀rẹ́ pé kí ni mo lè lò kò sí sọ fún ẹbí pé kí ni mo lè lò rí pé wọ́n kàn máa gbọ́ a máa wò pé irú situation yẹn ló jẹ́ pé kí n sọ síta kí ọmọ Nàìjíríà gbà mí o.
0: Ǹjẹ́ ìyá yẹn lọ sílé ìwòsàn?
1: Kò lọ sílé ìwòsàn. Kò lọ.
0: Ǹjẹ́ ẹ ti ẹ̀ gbìyànjú láti tẹ̀sẹ̀ lébọ̀ tàbí kẹ́ ẹ lọ sọ́dọ̀ àwọn láti pé kí ló fà?
1: A lọ sọ́dọ̀ àwọn ìgbà tí mo lọ sọ́dọ̀ àwọn òbí ẹ̀ tí a sọ fún mọ́mí ẹ̀ gangan nìkan ni a sọ fún. Mọ́mí ẹ̀ wá ní pé torí àgbàlagbà ni mọ́mí ẹ̀. Mọ́mí ẹ̀ wá ní pé ká mọ́ wọrí pé àwọn máa gbìyànjú. So after àgbà yẹn wọ́n fún wa ní nǹkan. So tó bá ti lo nǹkan ọ̀hún. Tó bá lò díẹ̀ o nǹkan ya kì í ṣe gbogbo ìgbà náà ló máa ń ṣe bẹ́ẹ̀ ẹ̀kọ̀ọ̀kan náà ló máa ń ṣe bẹ́ẹ̀ kì í ṣe gbogbo ìgbà. So àmọ́ ìgbà tí nǹkan yẹn máa ṣiṣẹ́ sí yàtọ̀ sí ìgbà tí nǹkan yẹn ò ṣiṣẹ́ sí ṣùgbọ́n sáré mọ̀ pé nǹkan yẹn ò dúró.
0: Aago mélòó ni ìyàwó yìí máa ń jẹun lálẹ́?
1: Ìgbà míì a máa ń jẹun bí a bí 8.
0: Ó ti pẹ́ jù.
1: Ìgbà míì bí 8 ìgbà míì bí 7:30.
0: Kí ló tẹ̀lé sun ságo 5-6?
1: Ní oúnjẹ alẹ́.
0: Bẹ́ẹ̀ni.
1: Ok.
0: Ẹ jẹ́ káwọn ọmọ Nàìjíríà gba ẹ̀ nímọ̀ràn mo kàn ní pé kí n fi yẹn kú ni. Àwọn ọmọ Nàìjíríà máa ṣàlàyé fún yín. Ẹ má wọrí ìfọkàn yín balẹ̀. Yes, sir. Ọ̀dà ẹja tí a ò síwájú 0916159 1011. Ẹja gba àwọn mẹ́tẹ̀ẹ̀ta mọ̀ràn 0916159 1011. Hello, ẹ ti wọlé ẹ kalẹ̀ o. Ìṣẹ́jú kan. Hello. Yes, sir.
2: Ẹ̀rọ
0: tọ́lá ọmọ láti ọmọ.
2: Ọjọ́mọ fẹ́ sọ síta ní kí ọmọ Nàìjíríà dàgbẹ̀ tó ń gbà mí.
0: Ọ̀dà ó yá pápápá.
2: Ẹ dákun mo ní àrùn ìdákọ́lẹ̀ yìí.
0: Ẹ lọ sọ́dọ̀ àwọn oníṣègùn ni. Níbo lẹ wà?
2: Níbo ni mo wà?
0: Ẹ lọ à ń ṣèpolówó ọjà níléeṣẹ́ wa ní àyín. Àwọn tá à ń ṣèpolówó ọjà ẹ lọ bá wọn. Ẹ lọ bá tí wọ́n ń ṣèpolówó ọjà torí àwọn nǹkan bíi eléyìí àwọn èèyàn lè fún iléwé àtegbò ṣùgbọ́n àwọn tó lè wà sórí afẹ́fẹ́ láti sọ yìí pé wọ́n ń ṣe ilé wọ́n ń ṣe ilé ẹ lọ bá wọn. Ẹ dákun. Ìdí tá a fi gbétò ìkalẹ̀ àti àwọn èèyàn tí wọ́n ń bá wa dòwò pọ̀ òun ni wípé láti rí pé lúkálùkù sọ ẹ̀dùn ọkàn ẹ̀ síta àwọn tó ń bá wa dòwò pọ̀ yìí ẹja yọjú sí wọn lórí àwọn nǹkan tó bá jẹ mọ́ àgọ́ ara lọ́kùnrin tàbí lóbìnrin torí ẹ̀ẹ̀mẹ́ni tó ń fẹ́ fún yín nímọ̀ràn bí a tiẹ̀ lórí bí a kò lórí ẹ dákun. Ẹ jẹ́ ń sáré tajà mo ní ìpolówó ọjà kan sìn fẹnikẹ́ni kan dákun tí wọ́n bá ń gbọ́ ìpolówó ọjà kí wọ́n kàn sí wọn tó dá sí láwọn ìpolówó ọjà míì náà tẹ á lò lálẹ́ yìí. À ń bọ̀ àwọn ọ̀rọ̀ mẹ́ta tí ń bẹ ńlẹ̀ bóyá ká fúta arákùnrin ìsìnkòdì mẹ́rin bẹ́ bá mọ nǹkan tí ó lè lò. Ẹja gbà wọ nímọ̀ràn ẹ má yí kó ń bẹ ìkànnì Diamond FM lẹ̀ ń gbọ́ ẹ kalẹ̀.
3: Lẹ́bẹ̀ ń gbogbo ẹ̀yàn ara lé orúkọ mi ni Sola Listen Diamond FM 88.7 ni kẹ́ máa gbọ́ ẹ má yí kó ń bẹ̀.

0: tó sọ pé ìdí kan ó ṣe bá ń sà ó ẹjẹ kọ lọ síta síta náà ló lé ìgbà tó bá débẹ̀ rà tó lè mọ nǹkan tó máa ṣèṣì tó bá tẹ̀sí ẹ̀wò wọn á mọ nǹkan tó ṣe tó ṣẹlẹ̀ tó rọrùn pẹ̀lú ẹ̀ wọn lè fún lóògùn tàbí nǹkan tó máa gbé máa ọpírẹ́tì bí tó wù yẹn nìkan kù wọn á lè put it on the way ẹ̀sùn tó ń gbọ́ àbá ẹ̀kọ́ lọ síta ẹni tó níyàwó náà ń tọ̀ lé náà ẹ jẹ́ kọ́ lọ síta kan lọ kọ̀ǹfàmù bẹ́ẹ̀ kọ́ lọ kọ̀ǹfàmù so bàbá tó lọ ní dàdàkúlẹ̀ tó pọ̀ tọ̀ ń sìn sìn sìn ẹni kó lọ sáwọ́dọ̀ àwọn alágbò iléèwé ọmọ àwọn iléèwé ọmọ wọn bá kí agbo tó máa lò tí ó bá lọ sọ́dọ̀ àwọn tó ń pariwo rédíò yẹn kó lọ sọ́dọ̀ àwọn iléèwé ọmọ wọn lékúlẹ̀ já kó sì kọ̀mplain fún wọn.
1: wọ́n ká ilé olóòjọ́ ẹ máa mọ̀ ọ́n ṣe àjíǹdára máa jẹ́ èmi ń tọ́lọ̀ ọmọ ni láti rí tọ́lọ̀ ọmọ nípa ẹni tó sọ pé ìyàwó ń tọ̀lé ẹ jẹ́ kó lọ owó ìpò ọ̀bọ̀ tó fí mú dáadáa kó dáná àdìrò tàbí kó dáko port kán bu ìpò ọ̀bọ̀ yẹn sí tó bá ti ń rú kí ìyàwó ẹ̀ làdẹ́ sí kó tọ̀ sí tó bá ti tọ̀ sí tó bá ṣe lẹ́ẹ̀mejì lágbára ọlọ́run kò ní tọ̀lé mọ́ bá ṣe ṣe ayé bá sì pé bóyá ìní tó bá ti lọ ìpò ọ̀bọ̀ yẹn tó kúná dáadáa kó bù sí iná yẹn tó bá ti ń rú kí ìyàwó ẹ̀ tọ̀ sí kó tọ̀pá náà yẹn tó bá dẹ̀ jókòrò náà ni kó tọ̀pá kò ní tọ̀lé mọ́ lágbára ọlọ́run. ẹ̀ka ní orúkọ mi ni tí ọlọ́run mọ́ láti rí tọ́lọ́run mọ́ ẹni tó sọ pé òun nídàkọ́lẹ̀ kó lọ wá hot drink kó wá nǹkan tí wọ́n ń pè ní wonderful cola kó pá lódó kó kó sínú kó máa mú ṣọ́ọ̀tì kan lára ṣọ́ọ̀tì kan lálẹ́ lágbára ọlọ́run tó bá fi máa mú lọ́sẹ̀ méjì ìdákọ́lẹ̀ á lọ but wonderful cola yẹn á pá lódó kò ní ge lọ́bẹ̀ tó bá ge lọ́bẹ̀ kò ní ètè yọ bọ̀ tó bá pá lódó ṣùṣùṣù kó kó sínú hot drink yẹn kó máa mú ní kọ́ọ̀pù kan lára kọ́ọ̀pù kan lálẹ́ á lọ lágbára ọlọ́run.
2: ẹ káàlẹ̀ ẹ kó ìtùn wòlé aládàáṣe ní sọ̀rọ̀ láti ṣàpátì ilé nílùú ìlọrin. ọ̀kan tí mo fẹ́ dá sí bẹ́ẹ̀ òun ni tọmọ tí wọ́n níwọ̀n kí ẹ jẹ́ kí n kíyàn yìí káwọn aráalé àwọn tó jọ jẹ́ níbọ̀ tí ọ̀dọ̀ wa ń wáṣẹ́ sí tí ọ̀rọ̀ sẹ́sà pa wọ́n pọ̀ tí ń lẹ́nu kan náà ara ń tà máa sọ nìyẹn pé ìwà ó ṣe pàtàkì pé ká dáa síra wa tẹ́rí nǹkan tó wà ṣẹlẹ̀ láàrin ohun tó kàn ṣẹlẹ̀ ni pé iṣẹ́ yẹn kì í ṣe pé kán mọ̀ fún but wọ́n ò nù lọ́rọ̀ tàbí òye báwọn nísìnyí. Is a tent.

0: láwùjọ. So àárín tí mo fẹ́ dá sí nìyẹn.
1: Ẹ ṣeun àdúpẹ́. Ọ̀rọ̀ àkọ́kọ́ níbi tí ẹnìkan ti sọ̀rọ̀ wípé àwọn kan wà tí wọ́n jọ ń gbélé o, ṣùgbọ́n àwọn kan wà tí wọn kì í kíra wọn, wọn kì í mọ̀lẹ́bí kan ní ilé, kò síjà láàrin wọn, ṣùgbọ́n mọ́kàn àwọn kan bí wọn kàn fẹ́ máa dá sẹ́nì kejì ni. Ọmọ àkọ́kọ́ lọ oríṣẹ́, ọmọ ẹnì kejì Ọlọ́run gbàdúrà rẹ̀ parí, òun náà wá ń wá iṣẹ́, ó wá lọ sílùú míì, ó wá pàdé ẹni tí wọn kì í kí, tí wọn kì ìyá rẹ̀ tí wọn kì í kí. Ó wá di wípé wò mí ń wò ẹ́, ẹni tó bá lọ́hùn wá bèrè wípé ẹ wà, ìyá ìyá àtọmọ ẹ̀ wọn kì í màmá mi, wọn kì í bàbá mi, débi kí wọ́n kì mí, ṣé kí n wá fún iṣẹ́ ni àbí ṣé kí n sọ fún wọn pé kí wọ́n má gbàṣẹ́ nu iṣẹ́ ni, àbí irú ìwà tí ń wù yìí ṣé yóò wá wù bí tá a wà, kí lẹ lè sọ fún un tọ̀. Ẹnìkan sọ síta nípa nǹkan tí ó ń yọ lójú ara wọn tí wọ́n bá fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀, àwọn èèyàn ti fún wọn nímọ̀ràn wípé kí wọ́n lọ ilé ìwòsàn. Bákan náà, ẹnìkan sọ̀rọ̀ nípa ìgbéyàwó tó ti lé ní 30 ọdún, ṣùgbọ́n ṣàdédé ni ìyàwó ló ń tọ̀ọ́lé. Ẹ̀jẹ̀ ló bá wọn, ó wá di wípé kí làwọn lè ṣe, wọ́n ti sọ fún màmá wọn, ṣùgbọ́n àwọn èèyàn ní pé kí wọ́n lọ sí ilé ìwòsàn láti fọ̀rọ̀ náà tó àwọn dókítà létí, bó bá yẹ pé nǹkan tí wọ́n lè ṣe. Ẹnìkan ní for the first person that talk about employment, wọ́n ní kọ́ máa fún kódà ṣe ẹgbẹ́ báyìí, ẹ̀yin tẹ̀ kí n kéèyàn mú rò pé ẹ̀yìn gbọ́ báyìí, ẹ̀yin òbí tí ẹ máa ń gbé ìjà bóyá èdè àyédè tàbí mi ò fẹ́ kí orí kí ó máa ké mọ́ mi lágbájá, mi ò fẹ́ kí ó máa kí kìnìkan orin o. 0916 159 1011. Ẹja sáré dá sí ọ̀rọ̀ yìí, bẹ́ẹ̀ bá fẹ́ sọ síta èyí wà fún yín náà, 0916 159 1011. Ẹja gbọ́ fọ́nrán yìí
2: náà. Bí olóòtú ẹ̀kọ́ alẹ́ ẹ̀kọ́ àtàárọ̀ ẹ̀kú iṣẹ́ o, ẹ̀sìnkú ètò ọwọ́ yín lẹ́ fi gbẹ̀tọ́ yín o. Tí ẹni tó sọ pé ìdí òun wú lẹ́gbẹ̀ẹ́ kan mo fẹ́ dá sí, mọ̀ bóyá ó ti lọ sí hospital àbí kò tí ì lọ, kò ṣàlàyé dáadáa. Èmi á gbà á nímọ̀ràn kó tiẹ̀ kọ́kọ́ lọ sí hospital náà, kán ṣe tẹ́ẹ̀sì fún kán mọ irú nǹkan tó ń lọ tó ń bọ̀ ní àpàlàwé ìdí ẹ̀ kan. Ìkejì eléyìí tó sọ pé ìyàwó òun náà tó ń tọ̀ lé, èmi náà tó gbà á nímọ̀ràn hospital náà ni kó lọ, bóyá bladder ẹ̀ ló weak a lè sọ. Wọ́n bá ṣe tẹ́ẹ̀sì fún ìṣètìn tí wọ́n lè kọ̀rẹ́ẹ̀tì ẹ̀ mẹ́díkálì, ẹ mọ bá ètò bọ̀, ohun burúkú ò ní kù wá.
1: Ẹ ṣe ọmọ dúpẹ́ fún ìmọ̀ràn tẹ fún wa, 0916 159 1011. Ẹ̀kálẹ́ o.
3: Ẹ̀kálẹ́ o.
1: Ẹ ṣeun.
3: Èmi tán ní ẹni tán mọ̀ náà láti ìlú Tálọ̀ mọ̀.
1: Ẹ ṣeun.
3: Mo fẹ́ dá sí ètò ti ẹni àkọ́kọ́ yẹn ni.
1: All right.
3: Tó ń fún ní fẹ́ torí ọjọ́ iwájú jìnnà tó mọ̀ fòró yarú. Tó bá fún ní fẹ́ gan le padà chéyìn kó yí padà, kó wo pé ẹni tó ò fi ń kí tó ṣeégùn kan báyìí. Ó lè padà chéyìn káwọn mọ̀ fi ẹ̀sùn nǹkan tó ṣe wọ́n ti sọ fún.
1: Mo dá ṣeun. Ẹ ṣeun. Hello, ẹ kaalẹ́ o. Ẹ kaalẹ́ o. Ẹ ṣeun àdúpẹ́ o.
4: Ẹ kaalẹ́ o.
1: Ẹ ṣeun tẹ́ ẹ pè wá o.
4: Ẹ kú iṣẹ́
1: mi. Yes sir.
4: Wọ́n kọ ọmọ sí ìtọ́jú gbọ́.
1: Àmì.
4: Hello.
1: Mo ń gbọ́ yín. Hello, ẹ kaalẹ́ o.
5: Hello, ẹ kaalẹ́ o.
1: Ẹ ṣeun. Yes sir.
5: Ẹ ṣe jẹun mẹ́ta.
1: Yes sir.
5: Ọmọ ràn yín lọ́wọ́.
1: Àmì sà.
5: Má ṣe ń ṣíwájú lánàá yìí.
1: Àmì.
5: Èyí tí mi fẹ́ dá sí ni ẹni tí yóò kí èèyàn ṣe pé wá rí ó wá débì kan tó fẹ́ ṣiṣẹ́, ó wá bá ẹni tí ọmọ ẹni tí è kí ń bẹ́ẹ̀. Bí èèyàn ń pe kọ́ sí tí ọlọ́run lára rẹ̀ àmọ́ kó jẹ́ kọ́ mọ̀. Ṣé ń tọ́ ẹ ṣe ń lé dáa sẹ́mọ pé àti ẹ̀ kí ẹ.

0: Eka bakwada, sorry to lawo listen ni kani Diamond FM. Eshi yon kupo fun infete ni sewa. Adupa elowo yin, fun idroti, lati gwa tati lori ishi ipolo waja. Eshi yon kupo, te washi yon bwa fun yi bakoko, eto lawo listen le tukan ti, elamfa ni lati soro to bandu yin lokan sita. Lati bon soke lalai dako yin, tabi dako wa bibi tewa. Eso sori WhatsApp wa. WhatsApp number wa yepada 0916-159-1011. 0916-159-1011. Eso imleni tolo mao. Lati lo tolo mao. Oro bai, bai ni mofeso egba minimona. Ito pa ju utoro ni keso. Kara yi mo ru yi mo ti a gba yin lato da awon Nigeria ti won yo sto yin sona lori awon kokan te ba so sita oda ya tese waju bi ele ka fun awon yin lanfani bi mo je so le kan wi pe oro akoko ohun tenu bepo awon oro meji akoko ohun e je ka fun awon yin mi lanfani papa julo awon ti won lanfani lati ni phone ni WhatsApp eja fun won lanfani lati so sita esi won te da po mo ala to di Facebook amon lori 0916-159-1011 ta le o hello
1: hello tale
0: esi won
1: emi la ni to na mo lati to na jo mo pe so si kan so mo ti agba ni
0: o da te so waju mo
1: o se le pe mo Christian ni mo bi omo akoko mo bi elekeji awon e pe mo wa so pe ni ah so do wa o e so yigi nkan na mo se awon mo gba nkan ori o bi isu rice gbogbo nkan ta fun ni list ata ti won pe igba ti a wa lo si ile odun December tori en to je to ku fun mi de gan ni o ku fun wa ni iya ni obirin mo wa le mo wa mo lo sodo re o wa pe awon family kan ti to omo yi e wa san kan ri re o ti to san o wa na won ti gbo
0: okay
1: o san ti si mo eleketa eleke o ti mo da na we fun ni si mo je mo si si nkan to ye ko se o ti so pa won o se awon omo first born mi so si fun lo bi 13 years right
0: 13 years
1: one 13 years
0: all right
1: wọ́n ní kọmọ nàìjíríà gbà ní kí ni mo lè ṣe ìgbésẹ̀ wo mo lè gbé ẹwẹ̀ pé tó dìgbà tí bùkátà bá tún fẹ́ jújù báyìí lọ ni fún àtijọ́ pé kán sí ní rẹpẹtẹ bọ̀ kán sí nǹkan tó yẹ kán sí.
0: Irú iṣẹ́ wo lọkọ yìí ń ṣe. Gbé bá wo àkójọ oṣù mẹ́ta ságbára wọn gbé kinní yìí.
1: Tágbára rí o bá gbé tó bá sọ fáwọn ẹ̀gbọ́n rẹ̀ tó bá rẹ́dí yóò rẹ́ni sọ́pọ́ọ̀tì.
0: O da yin loju pe awon egbon e ma support e.
1: Bo bi pe mama re gan re de wan so fun mi pe awon fe wo enu pe ki ni wa mo ki on mo na. Pe ti so nko ye ke so ke ba se nko ye ke se ni na re de ati nko ye ki se. Ko te ba ti se o. So ron be o.
0: Eyin tro ni duro pe ki won so wo ri yin te mo pe ti wole. Awon wo pe ki eyin ma ki nu ki gbogbo e ma jora won. Kan ri apẹrẹ wípé da ẹja wa lọ sun orí ẹ.
1: Mo wá ní táwọn bá ti sin tó yẹ kán sí èmi náà ti rẹ́dí àti sin tó yẹ kí èmi náà sí.
0: Ọ̀dà ẹ jẹ́ káwọn onímọ̀ kí wọ́n fún yín nímọ̀ràn lórí ọ̀rọ̀ yìí. Ẹ ṣeun. Ọ̀dà ẹja fún arábìnrin nímọ̀ràn èwo ni kó ń fọwọ́ mọ́ èwo ló yẹ kó ṣáájú nínú gbogbo àwọn nǹkan yìí nítorí àwọn nǹkan bíi ilé ìgbàgbọ́ ọ̀hún. Emi ò fẹ́ wá ká fún mọ̀ràn torí pé a fẹ́ fún mọ̀ràn ìmọ̀ràn tí a bá máa fún ó ṣeé ṣe kó bẹ́ẹ̀ lòmíì ìwé nínú ilé tàbí níbi tó bá wà 0916 159 0244-1011. Eyina se le sosita ayiwa o te ba sosita latori WhatsApp e jamo e sosibe ku sosita lele e kale o seun
2: e kale Mr. Adetula
0: e kale sa
2: o komi ni kola alasoke lati ita obobo nilu ilorin
0: e seun
2: awon ile bibe to yin o
0: ate ina se
2: o bi ka awon ana mi ile arago ni ogbomoso olohun je ki gbogbo baje o
0: e seun
2: Sherry Lee and it was also the last. To, I die and let me have a case. It's not fair. It's not good. It's lonely. I'm very free so yigi. Even a Christian, I've been a Muslim, a low. All to case that was a Muslim, you call it. Boy, I look at 30,000. But it's under Islam, but if I go a cash, boy, yeah, look at 30,000. Or that I accepted 30,000. Islam to wa faramo ti obirun ba ti ni pe gbogbo nto ba wu yen mo fi so igi Mr. Adetula nto ba wu lo kan re to satisfy ko se ni to le da sa rin yen afun atoko atolo lape ko another e ka ti fati afun mi lasan bo ti wa okay igi di so na ni e lodo ti temi emi oni ye so it's not done ni bi kankan ri ko bi wo mura re lo le oko abi won mu lo na ni kon ma so yigi re kon ma complain ah o fi egan o ko da rara ni
0: ti wa lo mo ran yin fun arabirin
2: ima mi ba mi yen ni bon lo be gba nkan lo awon family oko e na e ti won fe ni o se ko option ti o ba ti se ti won fe won ni se to fe in ti won fe ko mo ki won abi to mo ki na ni won fi wa won na mo ara won leji ko igun te ni mo ki o adua te ni mo se o keu te ni mo ka o yin tin kan tori pe mo fe ke so igi mi ka omo mi o bi le jala ni fun yin tori ti o ba se kini yen amo yo jala li foko o ti o ba se kini yen oko ati yawo olorun ni ja dake o yawo le ki mo so ko la oko si le we o yawo ti yan ba dake awon kan ti igi so mo o po gan to ba tun adi poko ba ku yawo ba ku so ko won oni ti bi yawo kankan on ti jo ti oko ba to ku to ohun ni olohun obi ni gbogbo ire ajo aye re nigba to ti so igi ama to ba ti so igi ya no recognize na ni n ba ka le ya yi be gba yi yo se ti won fe ni o yo si ma kirun daada ti won si ma pe nki awon do ka mo gba bi ka joko so kan wa ni o mo fa re lo ko lagidi ranti omo ni to nsi o da bo
0: o da pe ba n bo ba eyi na se le so sita boro yin ba yato sita labirin 0916-159-1011. Ekaleo. Ekaleo.
3: Ekaleo. Ekaleo, sir.
0: Yes.
3: Ejo emi ni eni ti olomo.
0: Oda mo gbo yin ma.
3: Mo kan sele ni ana ni mo jade lo sibi kan. Lana ni mo wa ri awon MTN ti won ta card.
0: Oda.
3: Mo wa mo si ya sibe yen lana yi ni o. Mo ma ko won mo si yaside yen mo gba card kan ni gbogbo ene bayi awon ene kan kan ko mi pe card o ni o si so number yen and it is true number card ti won fun mi lana na ni o wa lori ori card yen o si foro emi mi latosan
0: ta niyan
3: sa mi o mo ri mi o mani yayi
0: se sim card len so ni abi
3: sim card MTN ti mo gba sim card MTN ni mo gba lana lodo awon MTN won ti e gbe moto nla wa ti won pin fun yan ni
0: nje ti lo si odo se mo ti won ni office
3: mi ti lo so office won sa ana ni mo se gba
0: e ma lati di office won
3: office MTN ba
0: be
3: ni okay
0: won ni office awon eka kokan e ma lati debe tori ko le ba jola won ki won ba yin wo ipe nje se sim yi o se won ti lori se ki se pe boya oruko enikan lo wa nbe tele enikan pe yin olohun lo ni sim e dera lojo bayi bayi won ba yin se ayewo si boya en le ni abe yin ko
3: okay sir
0: ese
3: gan sir e ku se Hello, for you, sir.
0: I'm a sir. Hello, a car, a cabo.
4: Hello, I love you. I want it to
0: laugh. A car, let's say, sir.
4: ẹkálẹ o.
0: Ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ yín sá.
4: Èmi ni àfa àkọ́kọ́ àjọ àfàjú àjàgbọ́n láti lè mi sá.
0: Ẹ ṣeun.
4: Ọlọ́run ní fi ilé adé tu la o.
0: Àmì àtẹ̀yìnà sá.
4: Orin yóò ní gbàbọ̀dé o.
0: Àmì sá.
4: Ẹ ní fi kú ọmọ parí ọdún yìí.
0: Àmì ẹ ṣeun.
4: Ẹ sì ní fi kú aya náà parí ọdún yìí.
0: Àmì ẹ ṣeun.
4: Ọlọ́run ṣíjú àlewo yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ o.
0: Àmì ẹ ṣeun.
4: Iléeṣẹ́ Dámọ̀dì Ọlọ́run ní sọ náà sí o.
0: Àmì.
4: Mo kí Kọ́lá lásòkè ẹ ní dààmú mọ́mí ṣùkúrà péjọ mẹ́ta ọ̀kan ní òbalẹ̀ o àfáà mẹkáníìkì àbí àyògbàṣẹ́ rí Adétulà olóòní fíálẹ̀ ilẹ̀ olóòní gbàdúrà wa tẹ rí eléèté mi fẹ́ mẹ́nu kan. Hello. Hello.
0: Mo ń gbọ́ yín.
4: Ìyá tí wọ́n sọ nípa oníyígidé ò sọ oníyígidé. Ẹ rí kí Ọlọ́run kó máa dá aláàmú Ọlọ́run kó síjú àlúwọ̀. Ẹ̀yin Ọlọ́run tiẹ̀ tó ṣe ni tó ní nígbà kan àwọn kírísítẹ́nì wọn tiẹ̀ fẹ́ ká wọn tiẹ̀ fẹ́ àwa mùsùlùmí. Ìdí ń ṣẹlẹ̀ ní síndìsí náà o tó já sí pé bẹ́ẹ̀ yàrá lọ tọrọ wọn ò ní fẹ́ gbà pé bóyá àbí kéèyàn fẹ́ wọn àbí pé ibi ni wọ́n mọ̀ wọ́n pé wọn ò ní fẹ́ ṣẹ́ rí nítòsí ẹ̀rín pẹ̀tọ̀ ó ti wá ṣe ló ti ṣẹlẹ̀ ní. Kí wọ́n máa kírun bí tèmi kan máa kírun. Tó owó padà sojìgì wọn. Nǹkan kékeré náà wọ́n fi sojìgì kí náà fẹ́ ná. Nǹkan kan lè ṣe ni pé bàbá ọkọ̀ jókòó. Tó yọ ọkọ̀ náà jókòó. Tó bàbá ọkọ̀ jókòó yọ ọkọ̀ jókòó. Tó àwọn fámìlì ọkọ̀ fámìlì ìyàwó. Nǹkan kan méjì náà nù. Tó kí wọ́n ti tan sàdá kì í kàn fi owó sínú ẹ̀mílíọ̀kù. Tó bá yẹ pé ìyàwó yẹn. Tó bá torí àwọn míì wà kan máa ń sọ pé kan máa ń pé ògbà kankan àwọn míì wà kan tí wọ́n gbà á ṣùgbọ́n kí wọ́n wà gbàdúrà kí ìyàwó ni ó lè lálùbáríkà tó jẹ́ pé gbogbo èso rẹ̀ tí bá ti ń bí yóò máa jẹ́ àlùbáríkà. So ká lọ so ìjì gbogbo tá máa fẹ́ kan ṣe kán lọ ṣe kán máa kírun. So irun yẹn wọ́n fẹ́ pèyàn sínú ìsìláàmù pé wọ́n fẹ́ wẹ̀ wọ́n nù tó ti yé bá kán lọ ṣe o. Ọlọ́dẹ
0: tójú àti
4: àjàkẹ́kẹ́ lọ
0: sí ní òfin rọrùn. Ọlọ́dẹ dáa láàbù. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ọ̀dà abẹ́yìn náà bá fẹ́ sọ síta ẹ lè fa mi ìdánimọ̀ hàn látòrí WhatsApp. Ẹ kàn sọ síbẹ̀ sọ síta lélẹ́yìí o ìmọ̀ràn lélẹ́yìí o a mọ̀ bá ṣe ṣe.
5: Ẹ kàlẹ́ sàn Mr. Adétulà.
0: Ẹ kàlẹ́ mọ̀.
5: Ẹ kùṣẹ́ Atiku Wẹ́dà Ẹ̀yà Peter. Ni ó ń sọ̀rọ̀ etí obìnrin tí ó sọ̀rọ̀ nípa kan ṣe nǹkan orí òun yìí a máa ń sọ lórí ètò yìí náà pé kan ṣe nǹkan orí obìnrin ló dá òun náà ló dẹ̀ tọ̀nà ní ìṣẹ̀dálẹ̀ àbí kí náà máa ń sọ ní àṣà muslim àti christian ó dá gan bí wọ́n ṣe ń sọ nǹkan tó tọ́ òun ló sọ ṣùgbọ́n àmọ̀ràn tí èmi fẹ́ fún nínú ọ̀rọ̀ tí ó ń sọ yẹn bó ṣe ń sọ̀rọ̀ yẹn ó ti ń bá wọn dá ságídí nínú ilé o torí tó fi lè máa sọ fúnra ẹ̀ pé tí wọn bá ṣe nǹkan tí òun fẹ́ òun náà ò ní ṣe nǹkan tó fẹ́ obìnrin ò ní ráìtì láti sọ bẹ́ẹ̀ o rárá ò ní ráìtì ìtẹríba òun ló dáa inú ìwé bíbélì ti wà báyìí nínú First Peter bóyá second ó ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ ẹ̀yin aya ẹ máa tẹríba fún àwọn ọkọ yín so ó ní láti ní ìrẹ̀lẹ̀ ọkàn gidi dáadáa nípa ìhùwàsí ẹ̀ bó bá ṣe ní ìrẹ̀lẹ̀ sí bó bá ṣe ń ṣe ìhùwàsí òun ló máa wú wọn lórí tó bá dẹ̀ fi sùúrù bọ́kọ yẹn sọ tán dẹ̀ ń rí wọ̀ ẹ̀ tí tó tún ṣe dáadáa kún dáadáa kì í ṣe gbogbo náà ló máa doríkodò tì í kọrí sápá kan náà wọn á mọ̀ pé yẹ kan ṣe àmọ̀ràn tẹ́mi fún ni pé kó má lu agídí o kó má bá wọn lu agídí pé nǹkan tẹ́ ẹ fẹ́ kó má lọ jẹ́ pọ̀n ló máa lù sí o gẹ́gẹ́ bó ṣe yé mi sí o. Àwọn ẹlò.
6: Ẹ kálẹ̀ o Mr. Adétulà ọlọ́mọ fún yín sí ànídàmú ọ̀rọ̀ owó dayọ̀ èmi ni ẹni tọ́lọ́mọ láti ìlú ti ọlọ́mọ. Ṣé rí mo fẹ́ sọ lórí ti obìnrin tí wọ́n sọ yìí pé ò so igi àwọn dẹ̀yìn tí mo bá ti so igi àwọn àmì tí mo bá ti ṣe táwọn tó yẹ káwọn ò ṣe àwọn náà ti rẹ́dì láti ṣe ohun tó yẹ kí wọ́n ṣe. Tí mi lè gbà wọ́n nímọ̀ràn sí ni pé akoko na won ti bimo fun won elekeji yawo ni won je koko si lo lori aya so awon lo ye kun koko teriba gege bi obinrin ijobinrin kun koko ba won gba nti won fe pe kan we won ti es islam kan kirun so won ba ti ri yen awon no wa le ni enu oro pe to se an pe nte ni ki se mo ti se eyin de wa dapun wa ba mi se ntu ya won ebi mi na fe ori pe obinrin ti o ba ni yigi o da bi gba teyin o la di ori na ni gbogbo ntan ba ni keyin o se ti o ba se mi ro pe se nbe nbe kan olorun kan lo ba alaforijin oforiji gbogbo wa so ki obinrin yen kan try kan se nti awon eyan oko won ni kan se ko to di pe awon eyan oko na wa response si nti won ni ka won no se
0: nkan ta wa pe o ya ki oko to oko se ore ki ya wo ma ni tere ba foko nitori to ba tin de wi ke mole bi ni pase pe pe ojo bayi nkan bayi la se nkan bayi la se toko fun ra o ti so nkan to n wa fun arabirin yo kun de ka to ora ja soju pole elo e ka le le mi o
7: ele ka le mi se tula
0: e ba mi ri do n se sa le ka le sa
7: era sa
0: e seun
7: e se ku eto
0: yes
7: nkan ti mo fe da si na ni mi mi ta lo mo lati ile sa na ni
0: all right sir
7: I want to mobility on law. But to be in a KG, one she combined for more. So, I want to pay any scene. Best in any pay, cost of pay, cost for common. In Catanic, she, Marshy. So now, but once I was supposed to pay on the family Muslim guy. Kama kwa tukwe kwa mpulio kwa mwa. Mwa li lukwa tukwe lukwa lukwa mwa ni mwa. Kwa farabale. Kwa mwa kwa kwa lukwe mwa. Kwa da esi. Kwa se yiki mwa. Su mwa ni kwa sole kwa mpwe. Mita kwa kwa mwa kwa mwa mwa kristani. Mwa efe monsulmi. O di monsulmi mwa tukwe fiyo mwa mwa kristani.
0: Ema te ka faro yi. Se mbwa mi.
7: Mbwa.
0: Olukanu. Nkan ti boya look somehow boya ko look somehow lodo ti yin o look somehow lodo temi iboye ti won ni yen
7: lodo ti wo te no ni ti te muslim ba ko christian ko mo ti won won yin da
0: esem
7: daro
8: hello mr detula ekweto ekwataro olorun mo fun yin se le seyin mo te siwaju oko Jesu eni se to se awa tanda soro ni a ni soro dawo e se jo dawo yo dara fun lenu kokan wa oni daru ise wa oni dise gbo wa la ra data olorun mo pe su wo fun wa o omo birin ye on to so inu mi do si o sele se mi gangan mo si je ko ye won pe be ba ti san kan mi tori e mo se se christian ti o komi si se christian muslim sugbon mi so pe ko se sister e muslim wo abi ko ma gboro so ko le sugbon won ni right lati oko ye gangan ko ni right lati mo dana fun nigba ti o ti san nkan ori re ni gaga bi muslim se gbe kale won ki obirin ti o bai ti so igi ti oko san kori e ko ni right lati mo dana we fun nti mo ti experience ri ni so ti ye o gbodo se o even ninu bibeli o ninu christiani gan okunrin to ba gbe yawo sile ti o san kan ori re o le ni bibeli pe ko da ko ye ko ri be o ye ko san kan ti nkan ori re ki o le lenu oro lori obirin na to ba ni ko ma kirun o kan kini sugbon o kan ki pe ti okunrin na ba ku gan igba ti o ba ti so yigi omobirin ye o ni right lati si opo tori pe won ti san kan de lori sugbon to ba so yigi ti won sanwo ti olodi okunrin ye ba ku yen ota oko eyen ba ku ota ni mo pe o ma si opo sugbon obirin ko birin ti won ba so yigi foto san ko ri re ko ni right lati doko lo ojo opo loruko Jesu okori oni ku mo fi soro ni o mo fi soro ni okori oni ku o kokunrin yen atebi oko ka lo so e san lo so igi o tori pe kini bi igba to je pe ni ale ni won je fun ara won be ni o yo da se kweto
0: tabani ka fa oro yi opolopo awon eyan wa ni gboro won mo oto ṣugbọn tori ti wi pe mo fe ka awon eyan bo pe mi na mo le soro o lo ma nfa to je ke lo mi ma nfa oro fupo ona awon agbojogbo n gba wa o kini Quran so kini Bible so gba awon kini wonyen mo ki la wa n dara wa la mu karabirin ko se nkan to to ki arakunrin na ko se nkan to to mo ma so kini kan ki n to lo ritaja mo ni ipolowo ja kan mo fe ke gbo mi o bawo lo se ma je ke bimo obirin esun wo ri iya omo obirin na enikan wa de lojiji omo te ran lo si university te to se masters keni wa ki mole lo so kan to ni pe o ma sanwo ori e lasiko to ba wo ohun ede si wa laye tabi e gbọbọnkunrin ọmọ naa ko sanwo ori iyawo e ẹyin gẹgẹ bi obi ma wo pe what's wrong with you ki lo se o niyawo lọọdẹ obi ma koko you didn't do the right thing e ma ma je kikini wọnyi ko ma tẹsiwaju pattern loyinbo n pe pattern eyan gbọdọ break e enikan wa ti won se marriage fun ni dile won enikan wa ti won kawe ri awon kankan wa to yo pe lori serese eyan gbọdọ ma fi awon kini won yi ko ma fi sele we po da awa ma bori e inu le wa o ibi ti ebi mi ode ma debe ilu oyinbo ti mo lebi mi ode ma debe awon kan bawon eyan gbọdọ lafojusun lati ma seun rere oda baba pada de atugba awon oro mi yewo laarin iseju marun na ni e ma yi ko nbe ikani diamond fm lembo ambo
9: idan baba idan ara baba ara diamond 88.7 fm ajuwon lo

0: bá ti àjíà nù. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àwọn èèyàn ń dá sí látẹ̀kàn ti ìyá tó ní ó yẹ ká san nǹkan orí àwọn. Ẹbí wúmà yẹn lèmi ń rí sí. Torí ká nígbà tán ti lóyún alákọ̀ọ́kọ́ yẹn náà bá ti bí kejì dé kó bí kẹta. Ó yẹ ká mọ̀ pé ó yẹ ká wọn lọ san. Gẹ́gẹ́ bí mùsùlùmí gangan ò lè gbárù rẹ̀. Ó yẹ ká kọ́kọ́ lọ sàn kórí wọn náà ni. Wúmà yẹn rí sọ ó ṣe yẹ kórí náà nìyẹn. Ó yẹ ká lọ sàn kórí wọn náà ni. Wọ́n bá sàn kórí wọn náà. Ṣèbí Mùsùlùmí náà làwa yìí náà tá fi di Kírísítẹ́nì tá fi fẹ́ ọkọ̀ ó yẹ ká kọ́kọ́ lọ san. Wọ́n bá ti san gbogbo nǹkan tó bá yẹ ká máa ṣe wọ́n lè ṣe bẹ́ẹ̀ yẹn. Tá à bá san kínní wọn. Tá à bá sàn kórí wọn. Bó náà ṣe bá yẹ ká máa kírun. Nílànà Mùsùlùmí gan kò tọ̀nà.
1: Mr. Adétúlá Ikálẹ́, Samson ló tún fẹ́ dá sí program láti bèèrè ńìlọrin. Titi arábìnrin tí wọ́n sọ lásìnsìn lórí ọkọ wọn tí ó san yegi tí ó ṣe tí ó sọ pé kíní. Wọ́n ṣe mistake o number one nìyẹn. Akíndáà lẹ́bi but kó lè tún jẹ́ kọ fáwọn tó kù. Mo ti yẹyin ọmọ alákọ̀ọ́kọ́ ọmọ ẹlẹ́kejì ọmọ ẹlẹ́ka títí tó fi dé ìkẹrin. Èmi rò pé àwọn gangan fún ara wọn gan ló yẹ kí wọ́n ti kọ́kọ́ kọ kíní fún wọn. Kó tó di pé bùkátà gangan kó tó pọ̀ gan tó báyìí. Bí arákùnrin náà rò pé bùkátà ti pọ̀ ju yigi tó ní kí n sọ yìí gbà wò pé nǹkan kan. So gẹ́gẹ́ bí ìmọ̀ràn tèmi wọ́n ṣe mistake sí yẹn. Mo ti yẹyin. So then nǹkan tí mo lè fẹ́ sọ fún wọn sì ni pé kí wọ́n lọ bá àwọn tó jẹ́ ẹni tó jẹ́ bùrọ̀dá rẹ̀ àbẹ́ tó jẹ́ gbọ̀n rẹ̀ náà ni. Ká má lọ bá bóyá ìyá àbí kinní kan tán ni pé ká wẹ̀ sí Mùsùlùmí. Torí ó dá mi lójú pé nínú Mùsùlùmí nínú ìlànà títí Mùsùlùmí gan mo rò pé kinní yẹn gan ò tọ̀nà. Kò tí ì san orí èèyàn kò dẹ̀ ti ń sọ pé kò tí ì so yigi ẹ̀. Ẹ̀dẹ̀ ti ní pé kó máa wẹ̀ sí kinní nù is not proper. Àwọn kan nẹ́sìtì tó yẹ kẹ́ ṣe arábìnrin yìí ò lóun ò ní òun ò ṣe. So àwọn tó ní ká tún gbé ànádá ìgbésẹ̀ yẹn kan lọ bá àwọn fámílì wọn. Mo ti yẹyin ká báyìí làwọn òbí mi sọ. So gẹ́gẹ́ bí ìdí èyí ẹ jẹ́ kí bàbá alágbájá kan wá ṣètò wọn lórí mi. Tó bá ti ṣètò wọn lórí mi gbogbo tá à ń sọ yìí.

0: Mostly, mo wí pé tí ọmọọba fẹ́ fẹ́ra abọ́tara wa jẹ nǹkan tó wà nílé ìyàwó ni ọkùnrin kọ́kọ́ máa lọ ṣe. Once tó ti mọ̀ wí pé Christian ni torí ẹ gbà láti fẹ́ tí ìyàwó náà mọ̀ wí pé Muslim ló gbà láti fẹ́ ọkùnrin yẹn gbọ́dọ̀ lọ sí ọ̀dọ̀ ìyàwó ilé ìyàwó ló kọ́kọ́ gbọ́dọ̀ lọ tẹ́ wọn lọ́rùn bẹ́ẹ̀ lọ. Gbàtọ́ mọ́ wá fa tó wá wá délé ẹ̀ ni ìyàwó náà ṣẹ̀ wá tẹ lọ́rùn. Ìyàwó ti mọ̀ wí pé òun ti ṣe cross over from Christian to Muslim nìyẹn. But ó wá ìsìn wọ́n jọ ń ṣe gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ wípé kò lẹ́tọ̀ọ́ láti dá lọ for fine. Kò tí ì di ìyàwó ẹ̀ nìyẹn. Ó gbọ́dọ̀ kọ́kọ́ lọ ṣe nǹkan even gan kọ́lọ́ dáríji tó bá jẹ́ bí ilé onífá ló ti fẹ́ lọ fẹ́ ìyàwó gbọ́dọ̀ lọ ṣe gbogbo bóyá wọ́n sọ pé ọmọ yẹn o nǹkan báyìí lórí kìkínní ẹ̀ kìíní kan wọ́n sọ ti gbà pé ó kọ́kọ́ gbà tó bá lọ ṣe fún wọn lọ bí ìgbà téèyàn bá fi ti késàrì fún késàrì tó bá ṣe nǹkan orí ọmọ yẹn lọ. Ká ní pé muslim ni wọ́n báyìí lè máa sọ wípé ₦10 ni wọ́n máa ń gbà ₦20 ni wọ́n máa ń gbà àbí pé bóyá wípé nǹkan báyìí ni wọ́n máa ṣe fún muslim. But it's another religion kí náà ṣe níbẹ̀ yẹn tó fẹ́ lọ fẹ́ ọmọ. Bóyá bíbé bóyá ìṣù làwọn gbà náà bóyá nǹkan owó orí náà ṣe lọ́ máa gbàgbà tó bá ṣe yẹn fún wọn tán torí àwọn kan jẹ́ bí ẹ̀gbọ́n àbábúrò ọmọ yẹn àbí ìyá tán ti ṣe irú kan báyẹn fún gbà tó bá ṣe yẹn fún wọn tí ìyàwó bá dé ilé títí ẹ̀ fine a ṣẹ̀ṣẹ̀ wá ṣe ti muslim rights fún ìyàwó a wẹ̀ bó ṣe fẹ́ ní wọ́n ká a ṣe everything. Ìyàwó náà ti mọ̀ wípé ó ti mú kó ní Christian level o ti bọ́ sí Muslim level á dẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbọ̀ràn sí ẹ lẹ́nu pẹ̀ láì tí ì ṣe nǹkan tó wà lórí ẹ̀ ìyá ọmọ yẹn náà máa lo agídí torí pé ọmọ bíi mẹ́rin ti wà áárín wọn kò síbi tó fẹ́ lọ mọ́ òun ló fà á tó bá jẹ́ wípé ọmọ ò tí ì wà áárín wọn ni tán dẹ̀ gbà láti fẹ́ra àwọn òbí ọmọ kàn pípò ẹ́ o ti fẹ́ muslim kò sí nǹkan tí a lè yà yín o ti fẹ́ muslim nǹkan tó kọ́ ìfẹ́ ni ṣùgbọ́n kó wá sàn kan orí ẹ̀.
1: Ẹ kalẹ̀ o, ẹ kú ètò. Gbèsè Diamond FM náà ní ìjọba bàjẹ́. Ilé mi fẹ́ dá sí níbẹ̀ ni ọ̀rọ̀ arábìnrin tó sọ̀rọ̀ pé wọ́n sọ igi ohun. Àkọ́kọ́ ná Muslim láti jí Muslim kìí ṣe ohun tí èèyàn máa ń fàyàn sí dẹ̀dà. Kìí ṣe ohun tí ó máa jẹ́ pé èèyàn máa ń ṣe nítorí èèyàn. Kí èèyàn kọ́kọ́ bi arábìnrin òun ni ṣé ó wù òun kó di Muslim ni àbí kó wù ú. So èyí hùn ọ̀tọ̀. Ẹ bó wù ú kó di Muslim kò ní ìdí pé ẹ̀jẹ̀ tó máa sọ pé àbí kán lọ ṣe oyigi òun náà ló di pé òun ó máa kírun àbí ṣe. Ẹ bó wù ú kó di látọkàn rẹ̀ kó di. So àdẹ́yìn tó yẹ pé n táwọn àwọn ẹbí ọkọ rẹ̀ dáhùn sọ náà sì ní gbé tó bá ti kírun. Báwọn lọ sọ igi rẹ̀ so kó try káyẹ kó wù lóòótọ́ kó di Muslim tí èsè torí èèyàn.
2: Mr. Adetula, Samson Olive Life Program, àfikún sí ọ̀rọ̀ di ti arábìnrin tí òun ti san orí ẹ̀ yìí tó sọ láti ńsìn. Mò ń gbọ́ kọ́mẹ́ǹtì àwọn èèyàn dò náà kó oníkálukú sọ ìrònà ọkàn ti ẹni but to me kán má ti wẹ̀ kankan sẹ́sìn kankan. Ká má ti wẹ̀ sí ẹ̀sìn kankan before kó tó accept ekinni kó kọ́kọ́ lọ sanwó orí ẹ̀ náà. Ó tọ̀rọ̀ ni pé ká má san òun náà. Èèyàn ti bímọ ó bí ọkùnrin ó bí gbogbo ẹ̀ títí dé mẹ́rin. Ó ti wà òkè náà. Ó ti tó. Èèyàn ti ṣóhun pé eléyìí fẹ́ dúró sí ọ̀dẹ̀dẹ̀ nìyí ni kìí bá pé ó fẹ́ sí sọ̀rọ̀ pẹ̀ kankan. Ẹ tún wá fẹ́ máa fi pé kò gbúdọ̀ máa wẹ̀ náà kó tó di pé ẹ tún lọ sanwó torí pé mo ṣe rí àárín yẹn sí nìyẹn. Ẹ fẹ́ máa fi yẹn fi kọ́kọ́ jẹ́ kó kọ́kọ́ wá wẹ̀ náà. To me o, kọ́kọ́ lọ sanwó orí ẹ̀ náà. Ó wà nínú Quran náà náà kò síbi tí ò sí náà. Báwo lè ṣe gbé ọ̀sẹ̀ tó ní sanwó orí ẹ̀? Tí a fẹ́ máa fi ọ̀rọ̀ ẹ̀sìn tí kọ́kọ́ máa tì yẹn síwájú pé kọ́kọ́ lọ wẹ̀ náà. Kó má rúdù sáwọn bàbá ọkọ̀ ẹ̀ kó má rúdù sáwọn èèyàn fámílì ọkọ̀ ẹ̀ dé but to me kọ́kọ́ lọ sanwó orí ẹ̀. Bá ti sanwó orí ẹ̀ náà ẹ̀hẹ́n ó àwọn gan fúnra rẹ̀ gan láṣẹ lórí ẹ̀ náà pé láti ṣe nǹkan tí mo tẹ́mi náà bá ń ṣe náà ni ìwọ náà ṣe gẹ́gẹ́ bí èrò ọkàn tèmi.
3: ẹ ti gbọ́ ìmọ̀ràn látọ̀dọ̀ àwọn ọmọ Nàìjíríà.

0: kọ́lé bá jọra wọn dáadáa ẹ ti gbọ́ adúpẹ́ lọ gbogbo yín fún ìmọ̀ràn tẹ fún wa. Èmi ò fẹ́ràn láti máa gbé ọ̀rọ̀ ìsìn mi fẹ́ràn rẹ̀ rárá nítorí ibi aborílẹ̀-èdè yìí dé báyìí ẹ̀sìn pẹ̀lú ọ̀rọ̀ kan tí ó ti wà débi tá a wà yìí torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n tẹ̀lé nǹkan tí wọ́n ní kan yẹ kán máa ṣe. Òun ló fà tá a kì í máa ń dá sí kì í dá sí ọ̀rọ̀ Nàìjíríà lórí ètò yìí a ní dá sí ọ̀rọ̀ ìsìn lórí ètò yìí bẹ́ẹ̀ ni a kì í dá sí torí kúlókánù kò kàn sọ àwọn nǹkan kéékèèké tó jẹ mọ́ wípé báyìí ló ṣe yẹ kó ṣe báyìí ló ṣe yẹ kí wọ́n rìn. Ìdí tá a fi gbé ètò yìí kalẹ̀ ni fún ìlọsíwájú olúkánukù láìfi tẹ̀sìn ṣe tàbí fi ti ẹnìkan ṣe. Aṣojú òpìlẹ̀ ṣùgbọ́n níbi tá a bá dé a mọ àwọn sọ́sítà mí wọlé kó lè ba rọ̀ wá lọ́rùn láti máa ṣètò 0916 159 1011. Ẹ ká lẹ́rù. Èmi ò gbọ́ yín o. Ṣé ẹ̀ ń gbọ́ mi? Èmi ò gbọ́ yín o. Ẹ̀lú ẹ̀ ká lẹ́rù. Yes, sir, ẹ ṣeun.
1: Ṣé àrí àánú gbà o?
0: Àmì àtẹ̀yìn náà, sir.
1: Ọlọ́pọ̀ ti dá sí ọ̀rọ̀ obìnrin yẹn. Nọ́mbìlì ní tòótọ́ tí a bá sọ pé ká fi ṣe ẹ̀sìn á rìn kò ní dá. Ṣùgbọ́n kó rí ọkùnrin yẹn kó kọ́kọ́ lọ sọ dáórí ẹ̀. Tó bá sọ dáórí obìnrin yẹn tán ó ti di tiẹ̀. Á tẹ̀ wá wẹ̀rínwó ká tó fẹ́ wẹ̀. Nǹkan ó ti kúrò nílé bàbá àtìyá ẹ̀. Ó dẹ̀ ti fara mọ́ ọkọ ẹ̀ wọ́n ti di ara kan. Ohun tó bá tọkọ bá wá ń fẹ́ ló máa wá ṣe. Ṣùgbọ́n kò ń kọ́kọ́ lọ tan dáórí ẹ̀. Ìyá ẹ̀ ti bàbá ẹ̀. Àwọn ọlọ́fẹ́ gbà dáórí ní ti ẹ̀tọ́ tiwọn. Bó ti yẹ kó rí nìyẹn. Ṣùgbọ́n tí mo bá ti wá gbà bẹ́ẹ̀ kí àjẹ́ wípé àwọn ti ọkọ yẹn mo ṣe ń tó tọ́ nìyẹn.
0: Ló bá wẹ.
1: Wọ́n ká fún nígbà yẹn. Wọ́n ká yẹn gan ò sì fẹ́ wọ́n gbà. Wọ́n rùdù sí fámìlì ìyàwó.
0: Ẹ ṣeun. Ẹ̀lú ẹ̀ ká lẹ́wọ̀ ẹ já gbé ìpè kan sí. Yes, ẹ ṣeun. Yes, ẹ ṣeun.
2: Orúkọ mi ní Sọ́lá Àkọ́lápọ̀.
0: Láti
2: ṣubú. Ẹ rí ọ̀rọ̀ arábìnrin yẹn. Ó ṣe sí ìgbà tí ọmọ ti rí báyẹn. Ó dẹ̀ níṣẹ́ bíkìlì ayé ọkọ̀ ń ṣe. Ó ṣe sí bóyá iṣẹ́ yẹn kò tó iṣẹ́ lọ títí.
0: Bẹ́ẹ̀ni.
2: Lọ sọ pé ó san nǹkan orí obìnrin yẹn. Bọ̀ tí ò bá sì lọ sán kò dáa tó. Bí ìgbà tí yẹn bá kan yá nǹkan lò. Ẹ̀sìn méjèèjì ló bá wí o. Kódà tó yẹ mọ́ ẹ̀sìn àbáláyé gan. Ó ṣe wà náà. Kò sí ẹ̀sìn kankan tó takò pé kọ́ fẹ́yàwó kọ́ mọ́ sí nǹkan kan lé lórí. Ó wà nù bẹ́ẹ̀ bó wà nù kúránì ó wà nínú ẹ̀ṣẹ̀ fa. Tẹ̀gbọ́n mi ta. Nínú ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta kò sí pé kọ́ fẹ́yàwó kọ́ mọ́ sànkan. Àìsàn ń rárá. Bí ìyàwó náà ṣe hájú yẹn. But ó kù sọ́wọ́ ìyàwó náà níwọ̀n bá díẹ̀. Torí gbèrà kó tó di pé yóò di tó dà yẹn ọmọ mẹ́rin. Ó yẹ kó kọ kí ìyàwó náà ti máa tẹ̀ mọ́kọ létí. Tó bá wá ṣe gbogbo tó yẹ kó ṣe tán. Ó ti kúrò ní sàká bàbá wọn. Ẹ sọ bó ṣe jẹ́ ní ọmọdé tó bọ̀.
0: Ẹ ṣe ọmọ dúpẹ́. Ká tó kúrò lórí ọ̀rọ̀ yìí. Ẹ já máa gbìyànjú láti máa sọ fún àwọn èèyàn tí wọ́n jẹ́ lẹ́sìn wa ìbàjẹ́ ẹlẹ́sìn àbáláyé. Ẹlẹ́sìn kìrìsìtẹ́nì àbí mùsùlùmí ẹja máa sọ fún wọn wípé tó bá wà ń bí tó ṣe nǹkan báyìí báyìí lórí ìyàwó rẹ̀ kò dáa o. Ẹja máa fi tó wọn létí ta bá ń ṣe àwọn ọmọ wa náà yóò mọ̀ pé ọ̀nà tọ̀tọ̀ lélẹ̀. Ẹja gbé àwọn sọ́sítà mi wọlé torí a gbọ́dọ̀ dúró lórí àwọn sọ́sítà lórí ẹyọkan báwọn a ní láti tẹ̀wájú láti gbé wọlé padà. Àwọn sọ́sítà kan wà bí tá a tiẹ̀ tí ìgbéyàwó ẹyẹ ń mú ilé ìwọlé náà.
3: Ẹ kalẹ́ sà. Ẹ kú ètò. Ẹ kú àtàárọ̀ sà. ejo sa mo fe ba onku mi kon so sita ni sa emi ni eni tolorun mo lati ilu ti olorun mo ejo sa o ni aisan kan to ma nse won o de ti pe to ti so lati bi 20 years ago a de ti gbe won lo si ile iwosan won ti lo si ayewo awon doctor so pe awon ori nkankan to nse won o sa ko awon ogun kan fun won ton de nlo lati gbeyan gba yen won ko si yato koda aisan yi gan ti da won gunle soju kan to ba ti se won bayi o ma gbe won subu ni lekan na ko si bi ton ba wa to le gbe won subu to ba ye ti gbe won subu bayi owo won ati ese won o ma wa gba le kankan a wa le ton ma ranju bayi so to ba ti tu se won be yen ko to fi won sile o ma to bi 20 minutes to ba ti won fi won sile ton ara won ma wa wiki tara won ba ti wiki ton ma lo si mummy ori won so won ni le mo kan ti won se mo ni gbogbo gba yen ko de ti pe to tin se won won ti logun risirisi ogun ti oyibo o mo ni kin beere lowo mo Nigeria nkan ti won ba mo ta tun le lo kan jo kan gba wa ni imoran e se ojo ni tiyin
0: oda eyan won Nigeria se ti gbo ba won o se ti gbo eyin te ba mo na bayo e dakun e dabo e ba n fi ranse fun arakunrin arabirin kan na soro kan seta e ja gboro dan yewo
4: Ekale Mr. Adetula eku se eku eto sa olohun tun bo mo re yin na lowo e jo mo fe so sita ni o mo fe ka won omo Nigeria ko ba mi ni mo emi le ni tolohun mo lati bi tolohun mo single mother ni mi sa single mother olomo meji boy mi atoko mi yen o ti to 7 years abi 8 years started the party
0: okay
4: ko se pe boya be ni ija yen boya ija yen le to yen o but o je yen kan to ye pe oni kan lo ku lowo mommy e so won ati mommy e won ma really close lo so aba ni misunderstanding o ro lorun lati lo do mommy so o ti wa ma nse o ma nse bo kan mi o kin gbe pe ah ni to je pe oun ni kan lo ku lowo mommy e ta won family ba be na o na wo so ko ma di pe olo ma je kare ko se dada so odun yen bo se lo mo wa oke bo se de to se tun ka so to doti tori to ba ti wale to ba ti ka so to mo to ba ti doti lo ma tun pada wa o ma fo ma tun ko mi so bo se wa nko lojo yen mo wa ni ko je ka mo to ba je pe lilu fe wa tori bi ni fe situation tin kan ma se abi nkan ma sele tan ma bi lo mi ti ma ni mi mo kankan pa mi ni fe kan soro si mi to ba je lilu fe wa ko je ka mo to ba de je ta ni o free o de query o de lo do mame so lati gba yen lo ti lo odo mame je pe emi na wa wa laye ara mi bo bi 2 years ago nsin olon se ile fe mi na so wa le nikan ti mo fe eni yen na awon ati awon won ni misunderstanding so awon nikan na wa nle so ni si awon na wa reti kin ko wa sodo awon emi o de le ko lo ri mi o ma ori bakan bakan lara mi ko se pe tori pe mo ti nile o bo mu kan ro pe mi o le ko lo kin wa dede ko lo le won beyin so emi ati won wa ni problem bayi pe ah o ko wa e so fe pa mi o fe kin ku kini kan kini kan so mo fe ka won mo Nigeria kan gba mi ni mo ejo nitori Olorun e se gbasta
0: abi arabirin ile re we pe arakunrin ti won ni ki won ko bayi se won fi yawo won sile ni won ni rara won ni nkan to so ni wi pe iyawo won le pada wa o tun mo se wi pe arabirin fe lo gba ile o fe lo duro sile arakunrin gege bi alejo kin se gege bi yawo ati wipe arabirin so pe ohun atoko ohun igbeyawo labe ofin ni won se tugbon won ti tu yigi boro bari bi ele arabirin yin o lokunrin lode arakunrin na oni karabirin ma kobo ri wipe oro yi opolopo awon kan awon eyan bi awon kan awon eyan bayi won jebi nítorí pé wọn mọ nkan tí ọrọ kan ṣé ìfẹ la fẹ sọ pé arákùnrin ní ju sarabìnrin ni torí arábìnrin ní pòun lè fi léun lẹ kí ni nkan tí arábìnrin lè ṣe tàbí kí ló lè sọ ìmọràn wo la lè gbà kọrọ rẹ ráyè níyànjú arákùnrin àkọkọ bẹbá mọnà àbáyọ ẹjá mọ ẹjá sáré gbọrọ yẹwò fún ìṣẹjú bíi mẹwàá náà ká tó fi ọrọ míì kún 0916159 1011 ẹ kalẹ o ẹjá gbé kọlù mìíràn mo gbé kọlù yín o ẹyin lẹ sọrọ o ẹ kalẹ o.
2: Ẹ kalẹ sá.
0: Ẹ ṣeun.
2: Ẹ kú ètò.
0: Yes sir.
2: Ẹ kú àtàrà.
0: Yes sir.
2: Orúkọ mi ní Sọ́lá Kọlápọ̀.
0: Kódà mọ̀ ń gbọ́ yín.
2: So ṣe rí ìyá tó sọ̀rọ̀ fẹ́ mi. Ẹ̀ka méjì ẹ̀ka tó pín sí pọ̀ lóòtú. Ẹni sáwò ṣe rí àkọ́kọ́ nọmba wà ẹni tí wọ́n kọ̀ sílẹ̀. Ṣé wọ́n ti jáwé?
0: Wọ́n jáwé o.
2: Wọ́n ò jáwé. Ẹrọ wa ń bẹ̀. Ẹ̀kejì ẹlòmíì kẹ́ tó rí. Sẹ́ni yẹn sójà mi fẹ́rẹ̀.
0: Ìyá náà ò jáwé.
2: Ẹrọ wa ń bẹ̀.
0: Kí wàá ní kárábìnrin ṣe tó lọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin ni wọ́n máa ń wà ní rìkúríta yìí tí wọ́n wò kí wọ́n yá wọn ọmọ kan tó yẹ kí wọ́n ṣe kí lárábìnrin lè ṣe.
2: Fẹ́ rí àkọ́kọ́ náà wà ní pé irú ta àkọ́kọ́ nísìn kò sí ìwé ńbẹ̀ ẹ̀kejì náà òun náà ò níwèé. A lè sọ pé já àkọ́kọ́ pé kò lè fẹ́ tù tó rọ́mọ ti wà ńbẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
2: Tí ìyẹ̀ bàbá tó ní kí wọ́n máa kóbọ̀ náà. A lè sọ pé àárín àwọn àti ìyàwó pé kò lè fẹ́ tù.
0: A lè sọ pé ìyàwó ò ní padà wá.
2: Pé ìyàwó ò ní padà kí obìnrin yẹn kó sì dọ́gbọ́n ní sùúrù náà kó má kájú.
0: Ìbọnù
2: kó má kájú ìmọ̀ràn tèmi fọnù torí ọ̀rọ̀ amẹ́rẹ̀ ní báwọn ẹrọ ti wà ńbẹ̀. Ẹrọ wà ńbẹ̀. Ẹ máa tibí tó bọ̀.
0: Ẹ ṣeun dúpẹ́
2: o. Kò ní pa.
0: Ẹlọ ẹ kálẹ̀ ẹ lẹ́ ń bẹ̀ wọn. Ẹlọ padà bẹ́ẹ̀ bá ti ṣetán àbá ti ṣetán ní àyín.
5: It is not advisable for her to move in. Then bá ṣe wà ìdí ní solution náà ni pé wọ́n lè máa keep around. But it is not advisable for her to move in. Anything can happen at any time. So ẹ jẹ́ kan clarify ara wọn láàrin ẹ̀ kan sọ fún ara wọn pé wọn yìí lè wálé because anything can happen at any time. In as much tí ìyàwó yẹn bá ṣe wà láyé. Anything can happen. So let her maintain her stand by not going to the man's house. That's it.
0: Hello,
6: Mr. Adetula, ẹ kú ètò sá. Samson and Lufeda's program ti arábìnrin tí wọ́n sọ síta ń sìn lórí ọkọ wọn. Wọ́n ti sọ kíní síta rí. Wọ́n ti sọ síta rí náà. Wọ́n ti sọ kíní síta rí náà. Ibo gan ọlọ́yẹ gan ni ọlọ́yẹ gan láti program ní òjò Thursday. Wọ́n ti sọ síta rí bíi last 2 weeks ago or last week. Mo sábà nǹkan ti sọ síta rí. Àzìn àwọn èèyàn ṣe máa tó fẹ́ máa dá padà sẹ́yìn báyìí. Àwọn èèyàn dẹ̀ gbà án ní ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ràn. Ló kúrò èmi gan tí mo ń sọ̀rọ̀ yìí gan mo dá sí program lójọ yẹn. Ó ti yé yín. Èmi ò mọ àwọn èèyàn tó máa ń rẹ àzìn wọ́n ti máa ń repeat ọ̀rọ̀ ní program gbogbo ọjọ́ ọ̀rọ̀ tẹ́pẹ́ ti sọ ní program ẹ ti sọ síta rí ẹ tún wá tún repeat again. So effort àwọn èèyàn lẹ́ ń waste yìí náà. Effort àwọn èèyàn lẹ́ ń waste èmi gan fúnra mi lójọ yẹn gangan. Mo dá sí program mo sọ fún wọn. Sọ fún wọn yìí pé ọ̀rọ̀ tí wọ́n sọ sí ọkọ wọn tí ò fi wá mọ́ kò í sọ̀rọ̀ tí wọ́n sọ síta lé òun ni wọ́n sọ yìí. Torí tó fi lè mọ́kọ tí ò wá lè mọ́ fún odidi bí abi 3 years ago. Ó máa ń lọ sọ́dọ̀ mọ́mí ẹ̀ ó máa ń bọ̀ kinní kan ẹ̀kọ́. So láti tó wá fẹ́ lọ òun kàn sọ fún pé kó má tó bá ti mọ̀ pé ó fẹ́ dó sọ́hún ẹ̀ kí ló fẹ́ ṣe. Àjọ yẹn wá bínú lọ kò wá mọ́ kò lè jẹ́yìn. Ó ti sọ̀rọ̀ kan tó lágbára ni lọkọ̀ yẹn kúkú fẹ́ kan fi decide. Ẹni tẹ́ pé kò kúkú fẹ́ wálé tẹ́tẹ́lẹ̀ náà. So kò lè jẹ́ pé torí ọ̀rọ̀ yẹn gangan ló sọ. Àwọn ẹ̀ẹ́dẹ́gbàá mọ̀ràn lójọ yẹn pé tọ̀ kan kí wọ́n ṣáà make sure pé èyí tí wọ́n fẹ́ẹ́ tún lọ yìí kan make sure kan tọ̀ pínpín dáadáa kan find kan ṣe findings dáadáa kí wọ́n dẹ̀ pé wọ́n á máa kà á fún. Torí èmi wá ọ̀dà sáà nítorí máa wá repeat ọ̀rọ̀ bí àwọn èèyàn tó bá ń gbọ́ sọ síta dáadáa arábìnrin ó ti sọ síta rí dáadáa àwọn ẹ̀ẹ́dẹ̀ ti kódà mostly half of that program lójọ yẹn gan òun náà fi gbà mọ̀ràn. So kí wọ́n á lè máa dára padà sẹ́yìn fún Samson láti Basin.
0: Shemodupe, Mr. Samson. Emi wa ma o sugbon nkan si mo mo daju ni wepe asise meji ko le mo na bayo jade eleyin bo man so pe two wrongs cannot make it right. That's it.
7: I call you akweto obolojo ni nje ko na yo daru mo so sitan ni o si pe mo fe yawo. Mo wa ni 28 years. Mo wa fe yawo ati mo fe yawo mo so mo te kin so lori re yawo mi se aso loko

0: adịghị mmadụ mkpe pii. Emebinusa, nwa adịghị mmadụ mkpe. Baba ya edeni, baba ya omi edeni. Ajọ jọlọrọ gan, ebute nkaba ruju nwoke na ose okwe. Nwa adịghị mmadụ, ịgba ti nwa ya ripu mkpe pii. Ịtọ sere yi sere furu ibe. Pe o ti kọ pe ti bo ji ma, si gbese ya ba de, si wọlo lọ sun. Wọ́n lọ pé etí mú obìnrin rìn kúrin ní kó mọ̀ gbówó tí ó tọ̀ sí tó yóò bá lè mọ̀ lọ́rùn sóhun ní rìn kúrin. Wọ́n sábàjá lórí rẹ̀. Wọ́n sábẹ́ mi kí wọ́n jẹ́ kí abó ń mọ̀. Ìmú ìjẹ́ kí wọ́n fìdí ń dáhùn tó tí abó ń bá mọ̀. Wọ́n lọ fóhùn sí sọ fún mi. Wọ́n á lé pèsè bọ́ọ̀lù sọ fún mi. Mi ì sá sí dáadáa sí inú ilé. Mi ì sí dáadáa sí inú ilé. Bó ti lọ́dọ̀ fámìlì mi. Mi ìyá mi bó mo ń jà kí ni kọ́sá explain fún wọn. Brọ́dà mi tó ní mi níyà mi ní bàbá ẹni mo gbé sí bàbá ni brọ́dà mi. Wọ́n á sọ fún bẹ́ẹ̀ pé wọ́n á bá mi bọ́lá sọ fún pé ìwọ náà ṣe bẹ́ẹ̀ ọmọyàwó jẹ́ ọdún ní ìbàjá ìjọ àbábá tó tí wọ́n sẹ́yìn ní sẹ́ẹ̀lì gbà. Wọ́n sọ fún yorùbá ńgbọ̀rọ̀ rí bá. Wọ́n á sọ pé mi mo ní kó o sọ fún wọn. Ọ̀rọ̀ yẹn láti gba wọn ní ìjì mo fẹ́ kọ́ máa lo ilẹ̀ nàìjíríà kó mú bá mi mọ́ àwọn ọlọ́gbọ́n mo dákun sáànù mi lórí rẹ̀ torí láti gbà mi ì ṣe dáadáa sí ó tún jẹ́ pípẹ́ rẹ̀ kò tún jẹ́ kí n láìkì ẹ̀ mọ́ mo ìtorí ẹ̀ fún mi bèrè béèrè ẹ̀ sáànù mi dákun.
1: Àwọn nǹkan kan bí eléyìí máa ń fa ìjákulẹ̀ ọ̀rọ̀ ìdáwó pamọ́ ṣe cooperative má ṣe cooperative. Má fi tọkọ kọkọ má gbọ́n pa rẹ̀ kí ìyàwó má gbọ́n pa rẹ̀. Ó lè ṣẹlẹ̀ sọkùnrin, ó lè ṣẹlẹ̀ sóbìnrin. Ẹyá gba arákùnrin nímọ̀ràn àṣìṣe ìyàwó ìjẹ́ ṣó yẹ kó fa àìṣe dédé ìjẹ́ ṣó yẹ kó fa ìjákulẹ̀ nípa ìfẹ́ tó yẹ kéèyàn ní sí ìyàwó rẹ̀. Ẹ̀yin ọlọ́gbọ́n èmi ò fẹ́ fẹ ọ̀rọ̀ yìí púpọ̀ jù pẹ̀lú bí arákùnrin ṣe sọ yìí. Ẹ̀dákùn ẹ̀dábọ̀ ẹ bá ń gbà mọ̀ràn. Ọlọ́run bá dúpẹ́ o. 0916159101. Ẹ kalẹ́ o.
2: Hello, Mr. Adetula.
1: Ẹ kalẹ́ sà.
2: Àlàáfíà àfa àkọkọrọ àjọ àná ni.
1: Ẹ ṣeun dá.
2: Àfàdé àjà gbọ́nà ti ní ṣá.
1: Ẹ ṣeun.
2: Ijó ni ti àjọ àyànbẹ̀rẹ̀ ṣiṣẹ́ pátárọ̀ o.
1: Ẹ ṣeun.
2: Odi yóò fi gbàbọ̀ ni o.
1: Àmì àtẹ̀yìn náà
2: sọ. Ọlọ́run àmì ṣàánú yín. Inú ni ó dùn lọ́jọ́ alẹ́ ni Adétúlá o.
1: Àmì ẹ ṣeun.
2: Pẹ̀lú ògùn Ọlọ́run ẹni fomi ojú lu ayé ní o.
1: Àmì ẹ ṣeun.
2: Yóò di bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ o.
1: Àmì.
2: Eléyìí tí mo fẹ́ mẹ́nu kan. Ẹnìkan sọ̀rọ̀ lẹ́ẹ̀kan nípa oní pé sani ọkọ̀ ó padà wọ̀ kó padà wá kíní ká ti gbà wọ́n mọ̀ràn nígbà kan. Lóòótọ́ a ti gbà wọ́n nímọ̀ràn pé kò sí kí ni nǹkan náà fi rò pọ̀kọ̀ ni ò ní padà wá mọ́. Tó a dá ti gbà wọ́n mọ̀ràn tẹ́ tó ń padà á rí fíìtì ọ̀rọ̀ yẹn. Sọ ẹni tó sọ pé ẹ̀sán ni ìwọ́n ni máa ṣubú àbí nǹkan kíní kan gbà wo. Tẹ́rí ètò tẹ̀ ní pé kí wọ́n lọ sí ọ̀sítà àti àkàn lọ sí ilé ìtọ́jú nípa àwọn tí wọ́n ń lo oògùn ìbílẹ̀ yìí náà. Tán bá ti wá rí pé kò ṣe ajẹ́ pé àdúrà ló níbi ìyẹn. Kán wá rí tán bá ti máa ń ṣàdúrà tí wọ́n fún wọn lómi àdúrà. Tó ti yé bá ti wọ́n fi lé kíní yẹn jìnnà. Tó àdúrà ló níbi o àdìjúlà. Ọlọ́run ṣìjọ àdúrà ló níbi o ti níbi àdúrà nu.
1: Ẹ ṣeun sọ.
2: Ọlọ́run ṣàánú wa.
1: Ẹ ṣeun dúpẹ́ o.
2: Ẹ ṣeun.
1: Ẹlọ́ ẹ kalẹ́ o.
3: Kalẹ́ o.
1: Yes sir.
3: Pátáwọ̀ ẹ̀ pé ètò.
1: Yes sir, ẹ ṣeun.
3: Ọlọ́run ní dáàmú yín kọ́ ní dáàmú àwa náà.
1: Àmì ẹ ṣeun.
3: Bẹ́ẹ̀ ni mo kàn fẹ́ bẹ ọgbà wa tí à ń sọ síta. Èyí pé kọ́ dákun tó bá ń sọ̀rọ̀. Èyí tó jẹ́ pọ́ìntì nìkan máa sọ jáde. Torí táwa ní ká máa pè ká máa dá sí. Ká di ohun kọ àwọn èèyàn àrè ti fẹ́ dájọ́ tó pọ̀. So ohun tí mo kàn fẹ́ advise wọn ni pé owó ni funfun ni kò sì tó yàn. Ọlọ́run ò fún wọn ní mọ́ní àtayọ̀ àti sùúrù. Tún fi ṣàyẹ̀wò ìyẹn ò lọ báhùn. Èyí tó sọ yìí pé òun fẹ́ to lohun fe fe yan to ni ko pali ayo ko mo ko ali so yi to je koko ni pe won o jawe fun opo aro re to won no jawe fun yawo se yi to ti je point ni ko fe fele re le ko to ma to won lo le ba on owo la de da jo ko yo samana re oni suru dada bene to duma fun ko je ni ti iyan na yan la le olohun to do asona e ma de to bo
1: ese o mo do pa o lori oro pe won ti so se ta tele emi o mo pa na sugbon nigbati fawon yan ti won ti fun won moran tele e ma wole da se oro na mo tori ti joba akoko e o le da se awon le to wa le bi tarakunrin ti won so si ta keyin e dakun bi ti arakunrin ti won soro awon kan to sele si yan to sun mo won e dakun ile fun wa nimoran lori e oro kan awon oro mi to wa nle a mo bi awon ti so si ta ri sugbon a lo tori eni kan seju se wa ni ayin e lo e ka le o yes sir
3: akoko
1: yes sir
3: ajo ni kula ka yo
1: amen sir
3: I'm going to go to the hospital. I was working in Africa.
4: Mo ba so si ta. Ti o ba je warapa a je okooru. Warapa ati okooru omo iya ni. Olorun nikan lo le ba mu kuro. Wa okooru o ma njogu e ni family ni. Family to ba ti mi lara ku yen ma a to ba ti bi omo o ma ran omo kan. Ṣùgbọ́n warapa wọ́n máa fi ń kànyàn ni wọ́n fi ń ṣe ìyáyé ló fi ń ṣèyàn wọ́n máa fi ń ṣe ìka tí gbogbo ẹ lọ àdúà àti àwọn tó bá mójú díẹ̀ òun ló lè bá mu kúrò. Kó tẹ̀síwájú fún ibi tó ti lè bá àwọn Yorùbá àwọn tó bá mọ̀ gidi wọ́n á bá yọ.
1: Ẹ̀lú ẹ̀ kalẹ̀ o. Hello, Kale.
5: Hello, Kale.
1: Yes, sir.
5: Kale.
1: Yes, sir.
5: Now, I call for many mama like.
1: Yes, sir.
5: Hello, sir. Apoko okoni ti tini ensi waku niki si warapa. Nai nim nai waku ntu tini yoba like kaka ama wa wiki ate ba brainemu.
1: Oun
5: le para pe eyin le pe mi
1: eyin le fi ranse lori WhatsApp wa te ba ni WhatsApp e le fi ranse ka wa fi ranse si won
5: I will send it
1: Oda.
5: I will send it.
1: Sure.
5: Oh, bearing tea or sort of Yoko. The best thing, Una and Intim and Yakasi song. Intim Bendy Sale or Sita. For the Yoko, your sort of belly. New York, living at Loma Campe. All of the valley from Yoko. But you want to go for water? Yeah, of course, of him. But to know also for him, somebody go on of it. Who
6: Elekiji ton so pe awon ti kole so awon de fe awon elomi imara ti mi kan fe gba woman yen ba se wa yen o yigi eni oko akoko ton koko fe o si wa lori won o yigi won wa lori won separation lu sele won divorce so tan ba mo pe o wa won lati loko mi kan lo si court so iye khuliu ni wan pe muslim on lo si court peter oko mi o mi fe mo so ile ejo lo ni right lati divorce won so ton ba ti seek fun divorce ile ejo separate won so ku si wa la bi yin won lo fe ni to wu won so elegiji lati ton ma du ni le tun won ko pe oko aba nbe it's not done anyway te ba ve loko ibi to ko yin ba ni egbe ibelegbe so kan ru dada kan to se so mi won de la ti lomo meji so gbogbo yen kan ru dada kan to se o olohun se oro won ni ronu won ni ka ba ma mu bo kan ba fe loko mi o kan ti ti approach court
7: e ka le olotu e ku eto olohun ma dara po mo yen olohun ma ba yin seto na o emi ni eni ti olohun mo mo fe da si oro woman to soro to so pe awon fe enikan awon ti kole pe won wa ro pe awon o le fi lele abi nkan ba yen advice mi ni pe ife lagbara pupo o depend lori ife to wa laarin awon ati man ti won fe tan ba ri pe ki se fe etan tan ri pe bi tokan won ti ma bale ni tori olodun lo mo irin ajo aye Olorun lo mi rin ajo mo especially pe yan nfe yan oro an loko an laya owo Olorun lo ti wa the only thing ta mi jeji ba le gbe igbese lati separate lati go legally pe boya kan divorce legally to kan wa mejeji fi ma bale kini ki se irin ojo kan won ni di baba nla suru to ba ti tan ba ti le se bayi is a thing ti woman yen to le pass gloss ibe a de fi le ti rent ko se nkan kan the only thing won so nipa omo ta mejeji bi so amo iha ti amo ko siru nkan bayi but advice mi ni pe tan ba ti le separate legally kan de se mommy money won ba family mejeji lati mo e ma be so bo
1: da foran ti mo lo lekan laarin iseju mewa si asiko ta wa yi ti awon eyan da si ma tu wa tun lo lekan si fọran ni kan le le da si bayi lati mo ebi an lo lori oro to wa nle
0: e to le akweto obo lojo ni nja ko na yo dar o ye so sitan o si pe mo fe yawo mo wa ni 28 years mo wa fe yawo lati mo fe yawo mo so mo te ki n so lori re ìyàwó mi ṣe aṣọ ló kọ kó ṣe aṣọ wá ní pé sáṣọ yìí lọ títí mo wá kún ní 300,000 pé kò ní bẹ̀rẹ̀ owó máa lọ sí cooperative pé kó máa sí cooperative wọ́n á lọ bá wọn alága kan lórí mẹ́pì mo tó máa sẹ́ni bí 200,000 sí mẹ́pì tó bá fẹ́ gbowó times 2 ni ó gbà kó gbà tí ó rí yóò fi kú owó ọjà rẹ̀ ìjọ tọ́sí bí a bá pèsè ọmọ pé hàn bàbá mi ní kó máa lọ sí méjì wọn bẹ́ẹ̀ kò ní ó bá wọn sí tí wọn sí wà lákọ̀ọ́dún ní abẹ́ ọ̀lẹ́ kejì ọ̀la ní a wọ́n sá pàṣẹ pé mo bẹ́ra kó jáde

0: abiri mọ̀nà pé pé ẹ má bínú sá mọ̀ abiri mọ̀nà pé bàbá yẹ dẹ̀ ni bàbá yẹ omi dẹ̀ ni àjọjọ́ lọ́rọ̀ gan tẹ́gbẹ́tẹ́ nǹkan bá rújú wọ́n pè mí wọ́n ṣe òpè mọ̀ abiri mọ̀nà nígbà tí mo wá yarí fún bẹ́ẹ̀ pé n tó ṣẹlẹ̀ yìí ṣe lè kórí bẹ̀ pé òun ti kọ pé ṣùgbọ́n jí mi sí gbèsè ẹ̀ bá dé sí wọn ló lọ sàn wọn sọ pé etí mú obìnrin rìnrìn kù rìn mí kó mọ gbowó tí ó tọ sí tó yorùbá ló mọ ọlọrun sọ ní rìnrìn kù rìn wọn sá gbàjà lórí rẹ wọn sá bẹ mi kí wọn jẹ kí abóhùn mọ kí wọn jẹ kí wọn kó èdè dáhùn tó tí abóhùn bá mọ wọn sọ pé òun sì sọ fún mi wọn á lé pèsè ọ sọ fún mi mi ì sá sí dáadáa sínú ilé mi ì sí dáadáa sí nínú ilé bó ṣe lọ́dọ̀ fámìlì mi pé bóun jà kíní ọ̀sá explain fún wọn brọ́dà mi tó ní mi níyà mi ní bàbá ẹni mo gbé ṣe àbá ni brọ́dà mi wọ́n á sọ fún bẹ́ẹ̀ pé wọ́n á bá mi wọ́n sọ fún pé ìwọ náà ṣe bẹ́ẹ̀ ọmọyàwó jẹ́ ọdún mọ́tò yìí bájà ìjọ abábá pé tí wọ́n sẹ́yìn ní sẹ́ẹ̀lì gbà wọ́n sọ fún yóò dá ńgbọ̀rọ̀ rí bá wọ́n á sọ pé mi mo ní kó o sọ fún wọn ọ̀rọ̀ yẹn láti gba wọn ní ìjì ní dá sọ mo fẹ́ kọ́ mọ́ ló yẹ nàìjíríà kó mo bá mi mọ́ àwọn ọlọ́gbọ́n mo dákun mọ́ sáànù mi lórí rẹ̀ torí láti gbà mi ì ṣe dáadáa sọ tó ń jẹ́ pípẹ́ rẹ̀ kò tó jẹ́ kí n láìkí ẹ̀ mi mo ìtorí ẹ̀ fún ìbéèrè béèrè ẹ̀ sáànù mi dákun.
1: Ṣe ti wá gbọ́ fúnra náà báyìí torí èmi ò fẹ́ wípé kí wọ́n máa fàyàn sẹ́yìn téèyàn bá sọ síta èyí tó bá wà wájú èèyàn lèèyàn máa dá sí tábá dá sí ọ̀rọ̀ yìí láàrin ìṣẹ́jú bíi 5-6 àwọn ọ̀rọ̀ tó tún wà nílẹ̀ ẹ̀yin náà tẹ́ ń bẹ́lẹ́ ẹ lè wá pè wọlé pé ó dà o ẹ ṣeun mo fẹ́ dá sí ọ̀rọ̀ yìí o ọ̀rọ̀ tèmi lélẹ̀ kó lè bá jọra mu ní pápápá 0916159101 torí mo béèrè béèrè kan wípé bẹ bá gbọ́ nǹkan nípa ìyàwó yín ṣó tó bẹ́ẹ̀ kéèyàn sọ pé òun yá fìyẹ tí ó ṣe dáadáa nù lé ẹ ló ẹ ti wọlé o ẹ bá mi gbóhùn sókè ẹ dákun ẹ ló ẹ kálẹ̀ o. Yes, I shall.
2: Orúkọ mi ni Babalágbó láti ìlú Èjìgbò.
1: Ṣeun láti ìlú Èjìgbò.
2: Ìjọba láti ní obìnrin kan lórí oṣù Gbùlẹ̀
1: yẹn.
2: Mo fẹ́ kọ́ wọn ní agbo kan ní ẹ̀rẹ́ṣẹ́. Orí a ní àwọn àgbẹ̀dọ́ pọ̀tọ̀pọ̀ tá a máa ń lò fún àwọn kan yẹn.
1: Ìjọba
2: ká kọ́ ní ẹyọ kan náà bá ọlọ́run ní ọba láàmú.
1: Ẹ ṣàlàyé.
2: Kí lọ wá ewé kẹ̀kẹ́ pé ní olójógbòdú.
1: Ewé kí lẹ pè é?
2: Ewé kan ń pè ní olójógbòdú.
1: Olójógbòdú.
2: Yọ́wà yọ́ pọ̀ díẹ̀. Yọ́wà lọ lójú ọlọ. Yọ́wà ara rogbòrogbò. Yọ́wà sọ sínú ìgò kan. Yọ́wà àrọ̀ báyà lápára yá ní ojú elu yìí. Pátójọ́ kẹta. Ọmọ yọ̀ musu yìí. Ibi méjìlá rọ̀. Méjìlá lẹ. Ọ̀pọ̀ tá a ní lọ́dọ̀ tọ́lé ọdúnlé tó bá sọ babaláwo tí babaláwo kó tó kó wa.
1: Ó dẹ̀ sí ẹ ṣeun. Ṣeun mo lérò pé bí a mọ̀ gbọ́ wa báyìí o ẹ kálẹ̀ o. 0916159101 Hello.
3: Ẹ kálẹ̀.
1: Yes sir. Yes, sir. Yes, sir. Mo ń gbọ́ yín.
3: Ẹ ṣe. Ẹ rí ètò yìí. Hello, sir.
1: Mo ń gbọ́ yín, sir. Ìtẹ̀síwájú.
3: Ètò yìí kò tó jẹ́ pàtàkì. Bẹ̀sí bẹ́ẹ̀ mi ṣe ń gbà mí. Bẹ́ẹ̀ mi ṣe ń wo ètò yìí. Mo ṣe ń wo ìrìnà mẹ́rin. Ṣé máa rólẹ̀ apá kan? Ẹnìkan sọ ọ́sì dálẹ̀ kan wípé òun ní ìdákọ́lẹ̀ ẹ̀yìn kọ́sọ́rọ̀ ń bẹ̀.
1: Ẹni tó ní ìdákọ́lẹ̀ so so fun wa wi po ndele wo so e dawo
3: en kan je ba ko mi ni
1: pe so so eni to gboro wa o lo nlo le wo so oni won ti sayewo awon doctor ni pe won ri nkan kan o yato si wi po ni idakole e ma je ka ma fi nkan wera won awo apa kan ta wo apa keje sile enikan soro nipa titọ sile awon elewi omo lewo a so yi pe ko awon kan ni pe ko lo lewo san ko lo yi ara ewo o le je nkan lo sele sibiti o ti nto ke seri nkan to wa nbe ni wi pe be yin ba ti dele wo san be dodo awon elewi omo be dodo awon awon ewe tebo yi mo kan so fun yin pe won se test fun yin eni lati lo se ni ile iwosan tabi ni bi e ti won tin sayewo ki se gbogbo won lo ni ero awon awon kankan ti won lo lati se ayewo fun yan bawo ni idakole ati eni ti won gbe lo si ile iwosan ti o mo kan ton se ti doctor ni pe awon ko ye won para iya bawo lo se papo sa e ma ripo ma yato opolopo awon eyan ni won fa nkan sagu ara won nitori pe won ti conclude wi pe idakole lele abi enikan ni pori fohun enikan lo pori fohun se agboro so wi pe ori fifo lo fa pe bi a o ti niba abo ti ni nkan lagu ara pa iba ni typhoid ni se a le so wi pe ko lo ma fi ogun ko lo ma lo fura eni lalai lalai se iwadi fini fini wi pe nkan bayi lo nse yin sa ki nse malaria o nkan bayi bayi lo nse yin o ele lo kan bayi si emi fe se danileko fun yin ni o
3: mo ti gbo nkan te so lori eto yi sa ta ma so pe enikan ti so ti kan o tun so ti bayi se n fodo yin ko lo so si odo ti lo so yi odo ti to wa so yin na to ma le da o da si yin to wa le da si ko fi ta di yin le
1: Ada
3: se
1: e se mo ti o ti ye mo tori beyan ba tin so beyan ba tin to awon kan wa won ni pe nkan bye bye bye arakunrin ti won so sita o si ni laarin pa awon eyan da soro yin emi ma beyin wi pe ke ma binu toropolopo obinrin ni won ki mo akitiyan okunrin ni inu ile ati ra awon obinrin ti won mo bi won se le jewo ara won fun oko won wi pe ejo mo fe ma ran yin lowo pelu won ba die ti mo nse elomi iberu boya tori ti ijakule tori taboro oloro to gbo elomi to ba gboro oloro bayi to mo ipo won ati oko won wa ni repo a fi oro loro fi se idiwon ara re lalai mo pe ile to nda mo gbo pe okunrin sagbere o mo epoko ti e o sagbere o wa bere si ni nso ki lo nso fun o mo pe toko e ba jade gbogbo awon kan te ba nilo lo ma ra wa awon okunrin kan wa ti won gbo mi lale iyawo won le pe won ejo e ba ara bread e ba ara tomatoes ati rodo wa junction afẹ fi se eyin ati bread laaro la iyawo mi won bi opon bi da ko pe oko e awon kan wa won ma pe oko won pa dia to ba nbo mo ko ni data die ni ati tomatoes die mo ni da kan bayi ko seyin le jo so le ba wa la to ba nbo elomi bi bo se se ile e yato e ma ma fi iwoye ile enikan tabi idiwon ile enikan lati so ye pe bayi le awon kan se a ma be yin ni o tori ti o ba sele sin sa bawo le se fe gbelumi ni moran nipa ijakule teyin dojuko pe yawo yin ni cooperative ko je mo pe o ko pamọ sibi kan abi pe e ran lowo ko jewo fun yin o te lo de ni ini kan kini kan erin lati foriji ke salaye fun ibi te n lo afoju sun yin to ba wa dinu to yin se be eyin na le wa mo be se wa ma se nkan yin o lo ma nfa te ma re pe ti okunrin ba ti ra awon dokia oruko omo aburuko ara won ni won ma nko si won yoruko yawo kuro nitori ti bi pe won ti na ye panpa won ti jewo fun yawo mi oju bayi lo yawo na tun wa nsare bi pe ya eh won le fi hun le o won le o mu iroko iro e ma bi nu abe yin ni o abe yin ni a gbe oro mi wole laipe lalai jina tori enikan ti so sita boye egbon re lo ba so o boya tara re lo so a wa mo bẹ́yìn náà bá sọ síta ẹ gbìyànjú láti fi àmì ìdánimọ̀ hàn látòrí whatsapp wípé sọ síta lélẹ̀ káláì mọ nǹkan tá a sọ sí ẹ dákun.
4: ọ̀pọ̀lọpọ̀ obìnrin.
5: ẹ kàlẹ́ sà arákùnrin tí wọ́n sọ̀rọ̀ tí wọn ò dá sí ìyẹn kò kílẹ̀ sí èmi dáadáa gan ni.
1: kò dáa
5: bẹ̀tì ìgbà tó tún sọ lẹ́ẹ̀kejì nkan ti mo kan ri fayo nbe ni pe o ni o binu si iyawo eyen nipa ti o se owo ko si ko se owo pe bi gba ti nkan ba beyin yo bo se ye mi si ti mo ba gba sugbon ju gbogbo re lo nkan ti mo kan ti e fe point ti mo fe fayo nbe ni pe ki o dariji iyawo e tori igba ti eyan ba nwo iyawo to gbe sile tinu e odo ti o ti o yonu si to lohun hate e wa da bi igba ti eyan hate ara e bi igba ti eyan ba hate ara e ni so ko gbe kini yen kuro lokan ko de se idanileko fun obirin yen ko je ko mo nkan to n fe ko de dariji nkan ti mo kan le ti mo le so mi yen.
1: ẹ ṣeun adúpẹ́ ma fún ìmọ̀ràn tẹ fún wa adúpẹ́ lọ́wọ́ yín ma a mọ̀ lóore ma.
6: hello mr adetula ẹ kú ètò sọ Samson and Lefeda's program le kan si lati beze mo fe koko dasi titi eni ti won fe dasi program nsin mo kan fe kiran yin leyin ni eh kin ro le apa kan da pa kan si o even gbogbo yin patapata atoloye ati baba fresh ateyin ko seni bo to mo se ko seni bo to ma ro le apa kan da pa kan si ti yin ara ai ma ro le apa kan da pa kan si ni awon tan ma tun repeat oro lo di program to je pe sibe sibe na nko e ma tun allow won na even gan the same person eh e le ma je as in o le ma je pe yen gan ni won so ti program yin o even the same oloye te pe oro ton so fun oloye won da tun so fun na ni the next week again ti be ti be na nko awon yan ni wo la yen but awon yan ka complain na ni awon yan won a si dasi na ni so se boye ke council ni ke boye ke ni e council ni ka te gbo pe yen ti eko ani pe yin le gbon na nsin na nse pe ke council ni so ko si pe ere lo ero lapa kan da pa kan si o si yin so fun apere oro oro eni tan ni ko ni idakole yen tan te so lori lo lo tan ni pe o ni idakole yen e bi lo won eni pe se won ti lo kina de ni awon ti lo pe kini pe kankan pe awon tan wa ma npo lowo nbi oto o yato si eni ti en so yi na en ten so yi won awon ti lo gba awon ti lawo awon ti lo si gba awon ti lo gbogbo dudu awon ti se gbogbo so gbogbo wa n gbọ program ade n ba n fọkan ba eto yi lọ so o yato sira wọn gan so mo kan to fẹ fi kin ọran lẹyin ni so mi ro pe o pe eyan to n fi igba kan bọ kan nunu program yi wa o so e de free everybody ko so mind de sita so bo se ri niyan.
7: ẹ kaale sa mo fẹ sọ síta ni sa mo fẹ káwọn ọmọ nàìjíríà kan gbà mí nímọràn ní ijọ thursday ọsẹ ta lo time ní on 24 obìnrin kan ó wá bá mi láàárọ̀ torí pos ni mo ń ṣe ó wá bá mi pé kí n jọ pé ó ṣàjúwe bí mo ṣe mọ òun mo wá ní mi ò tiẹ̀ rántí wọn mọ́ so ó ṣàbẹ̀ mi pé kí n dákun fẹ́ fowó gbowó ni mo wá ní kí ni ìtumọ̀ fowó gbowó ó lóun wà ní cooperative pé òun fẹ́ gbowó pé wọ́n sì ní kó mú 15,000 wá pé kí n dákun kí n ṣàánú ó ṣàbẹ̀rẹ̀ sí kúnlẹ̀ kí n jọ ojú òní tèmi náà àwọn ajérì àwọn ọmọ mi kí n jọ kí n ṣàánú kò ní ju aago kan lọ tó fi mú owó yẹn padà wá tori jo kan ton wa si ona bikan ti mi fe daruko mi mo kan ton wa se nibe so gba ton wa se ton wa gbowo lowo mi won wa tun oko re wa ra card so card re wa ibomi ni card yen bo si mo sa fun won lo mi mo se mi fun won pada tori transfer card ni mo se fun won so nkan to wa se o sa be mi kin jo ago pejo ago kan ni jo Thursday on 24 yi ose ta lu tan pe won o mu wa won ago kan pe o te peju ago meji la sago kan ma rowo yen o mu phone wa ati voters card ati money point card won pe kin gba kale won ni ah pe ko le to yen gba to ti promise pe o mu wa o sa gba voters card lowo re mo gba voters card mo ni phone yen tin ba gba iwo na fe fi pe ni si fun mi ni number ko sa fun mi ni number gba to yo ni apo ti e mo boya number yen si mo flash e be ko ti lo ti mo sa se ka ki se pe I'm not in my right senses so I'm in my right senses ki se wo lo nkan kan fun mi anu nkan se ni bo se soro ojo yen gan mo se gbowo yen lowo eyan ni ti mo ni tin ba lo tan ma transfer won si won mo sa ka 15,000 mo ba ka fun mi ibere pe bo ni cooperative yen wa o sa ni bi o si olohun ni junction of a garage mo de ni junction ga kan bi mo sa ran ti pe eyan kan wa to se pe mo mo to na se cooperative mo wa pe niyan wa ni oni na ni to to lodo awon pe sugbon se mo bere ibi cooperative oruko cooperative yen mo ni mi ibere lowo mo gba tago kan lu ago meji meta gba to lo do to four ni mo lo mo wa kakiri ni imorobinrin yi mo mu kaadi ẹda ni oruko ẹ kaadi yẹn wa voters card yẹn wa lọwọ mi lati jọ Thursday ni irobinrin yẹn o bo se gbowo mi lọ 15,000 bo se gbe lọ niyẹn mi mọ bi mo se ti wa wo pe boya kin lọ track ẹ lọdọ awọn ọlọpàá mi mọ bi mo se fẹ ri ẹ dakun ẹ gba mi nimọran ore soro se bayi mo sore se o 15,000 lai gbe lai so o gba lọ lọwọ mi
1: oda
7: Nigeria
1: ah mo boya voters card to file boya oruko e lo wa nbe sugbon te ba da oju e mo voters card ti won file awon na bayo ti wa lori sirisi tori awon ajo ti won risi eto idibo oruko arabinrin yen wa nbe adugbo to gbe wa nbe polling unit e wa nbe o tu se ti awon lopa baba yin se iwadi finifini lori e ri wi pe to ba ipo ju e lo wa lori voters card yen o ko se bi to fe sa lo awon lopa ma ba yin si se le lori e je ka mo Nigeria ti won loye nipa ona ato lati ba yin ri owo yin gba pada 0916159111 Ekale.
8: Hello, Ekale.
1: Yes, sir.
8: Who got the name of my father? My dad didn't let you go.
1: I see my cool Jamaica.
8: Until you saw the tennis.
1: Hmm.
8: Who can you look at the people who look at the people who look at the people? Then
1: you are before 1 night. Oh, my dad, we be around a year. Could think I got to see you.
8: Then you look at the people who look mo wa ri ina ni se nto olohun nikan lo ku to le ba mu olohun nikan lo ku to se le bo lati re para ti o fi ro da para ti bi to na tin yawo so to ri bi pe lati track re bo se wa yi owo na ni o tun na
1: o de rorun
8: olopo o ni si gbe ni olopo o ni si se
1: se ofe
8: o ni si se se ofe fun so de ti se nbe lo e ni ti to ba to ko lo olopa kini o to ku lo e ti o tun mo fi sowo mo
1: naam
8: kini ti mo fi sadu afun pe olohun nkan to le ro loju ma won ba lowo le to won le tan ba ba track re won para ri mu ko si pe olohun ko si pe na ba ti track mi le ko mo ju to kan lo olohun fi mu ama ti o ba ti wa lowo lo ti o tun lo fi po kun po o gba fo olohun ko olohun ko mo sa wo la na bi anu to se Kọlọ̀hun kọ́ mọ́ sà bá fi dá padà fún
1: mi. Amina.
8: Ẹni tó wá wúrú wà yìí fún Kọlọ̀hun kọ́ mọ́ sà mú níbi kíbi káṣí rẹ̀ padà wá kí tí ò fi dọ́dọ̀ tiẹ̀ náà.
1: Ẹ ṣeun.
8: Tí ò fi rí dúkìá rẹ̀ gbà lọ́wọ́ ẹ̀.
1: Ẹ ṣeun.
8: Gẹ́gẹ́ bí ìmọ̀ràn ti. Afọ́ ọmọládé.
9: Hello, Mr. Ajetola. Mi olóyè ẹ̀ka ní sà, àmúṣe látàárọ̀. Orúkọ mi ni Abídọ́jọ́ Olúwaṣí láti Ayékalẹ̀ Bíkẹ́tìrà Òṣogbo. Nípa ti arábìnrin tó sọ̀rọ̀ tán láìpẹ́ nípa ti ẹni tó wá ń ya owó ní ọwọ́ wọn láti fi gba owó cooperative jáde. Orí níwọ̀n láyé tá a wà ń sìn ní Nàìjíríà tá a wà lénìí, orí níwọ̀n olórúkọ Nàìjíríà tá a wà lénìí. Kankan tí Mákàtúntò fún arábìnrin ni wípé wọ́n sí nọ́mbà ya fóònù nọ́mbà ya ni ẹ ti wà lọ́wọ́ ẹni oníyẹn contract láti lọ sí trapé rí fóònù nọ́mbà. Orin ẹ̀ ti tiẹ̀ gan ló fi sílẹ̀ o kan lọ go ahead to go and track the phone number. So Ọlọ́wádẹ ṣe ní rírí mú àṣírádẹ tó wọ́n pọ̀ káàkiri nǹkan tó ń fà á tí àwọn èèyàn tí wọn kì í fẹ́ sí tí àwọn èèyàn tá kì í fẹ́ sí àánú fúnra wa mọ́ nìyẹn nítorí pé ká sọ̀rọ̀ kápá bẹ́ẹ̀ wọ́n ní òní yọmìnì ṣùgbọ́n purọ́ níyì ẹ̀tẹ̀lé mọ̀mú wá. So irú ẹni yẹn sì ó ti fi tiẹ̀ ó ti fi kó bẹ́ẹ̀ lómìíràn. Tí ẹlòmíì bá máa wá ìdí ní

0: ema tori ti nkan te ngbon bayi tori elomi bayi bolon ba mi se tori ajo o ya to o le jola bayi eni to ma ran nikan lowo tori elomi ani pe kolon se anu fun wa kolon se anu fun wa kolon se anu fun wa kanu lorode kanu lo de lola bayi ko tori po gbon kan to sele se nikan ko ma le bere nkan to ye ko bere fun to wa lo fi soro se elomi ko ma si be o tori o ko sibi ti awon alapeni yin ko sibi ti won po si ton ba de ba ba se se gan ele so ko gbon mo le gan abi ko foruko le ko fi phone e sile ko fi bata e awon kan te ba mo pe o joju eh won ma mo soro yi tori elomi ma nfi awon kan bi le ma fi se idi won e ma se ba won o e ka le o e ka le o e ka le o elo e ka le o yes sir
1: ola la shuti na en ta fun wale lo
0: e seun
1: e seun lo ti ri ne ni sa si su le mo ko kalai ati ke bo se ori ona ka yin o gbiyanju ko da to e le to ko gbi fun ko si nkan ka to le met mai ola o shanu ade o wa la mi na ki baba akoko adura o ki asukura oki mami kan mi si se on ma ni ba message bayi ma ma send ni message mo ti gbo won pe
0: e seun
1: lati iri lati iri
0: e seun
1: na ati gbo everybody na ona e seun o wa gbe to wa
0: ami
1: awon doctor sa mo gba bi ka bi so kan e keji ni ke gbo bi o ba se wo bi ki wa be be ke je ba se to yan ki o da le ti o es mo laki mo te fun wa ko wa very very careful anything wo
0: Show
1: me
0: a baraga.
1: I
0: want to
1: come back because you can't tell
0: me that. Shoot out. Shim. Hello,
2: Kaleo.
0: Yes, I show.
2: Yes, sir. Daddy, I want to know my children come out. Oh, you did tell us, oh, my mina, eh? Don't take up for ya.
0: 250,000.
2: Ben,
0: Kasha.
2: They could know why me to one day. Tem apelido nunca lá, mas morri sim. É que a dia não tem só leca, porque eu mando ir bem, mas morri sim. É no meu dia, eu não estou. Foi depois, eu não estou. Eu vou ler, então, eu não sei. Eu não sei, eu não sei. Eu vou ler, então, eu não sei. Eu vou ler, então, eu não sei. Eu vou ler, então,
0: eu não sei. Eu esa mo pe awon ati lawe o ma n bole lori okada to ba ti bole lori okada amo meji ni enikan wo e bole lori okada enikan wa lori okada be ba ti ri won baun e fi foni yin pamo e gbi bag oja yin pamo ti won ba ti pa okada to ba ni e je fun mi ni nkan bayi bayi won po n gboro bayi o e ma sun e fi fun ni pamọ ibi te ba nko si e jo jina si won won le ma da yin ribo ribo won le ni pe mu nkan wa loke o se se ki won ti mu nkan nita tan ba ni pe ke mu nkan wa loke e ma so fun pe o da ti ba ma mu wa eyin e sun sita na tori bon se mu awon fonu e owo won se ma nse nu an be yin an so fun yin o e ma sun e so fun awon eyan yin o be ba ti ri won ton ba ti de ton ba ni pe ke mo kan bayi wa te wa keyin se won yala ki won gbe bag yin tabi ki won mu phone yin won pon gboro an be yin o eyan ara ile elo e ka le o oda ya lo sori WhatsApp
3: elo e ka le o elotu emi ni baba Tunde Olorun lati sepura oro nipa eyi to lohun lokun bi mo meji to ko lo sodo iya e to tun wa ni so pe enikan wa nfe feun igin ti yen gbe
4: e kale o Mr. Detula e ku etule e ku eto e ku eto Samson and Levelas program le kan si sa titi eni ti won so sitansin mo mi wa ti won so sitansin lori enikan wa gba wo lo won number 1 na akoko be oro won akoko so pe awon ti ran ti bi ti awon te ti mama abi emi mi gbo dada won akoko so pe awon ti mama ti mama o sa pada ju awon igbawo number 1 mi si te oko se niyan so along the line be pada wa ran ti e to re so pe en wa pa wa se nkan le gbe so pe nkan kan se ri this life as in this generate this nkan to se lens lo lo bayi ona kona la won fi dupe eyan na fi gba yan na fi gboju eyan o abi kiyan daju gidi gan ni o abi kiyan daju gidi gan ni oro pe kini pada o wa lara temi gan ti mo nsoro yi gan to pe nikan gba wo lorin bayi to pe kini to lo mo un se gba wo se kini kan kin jo so ti ye so gbogbo ona leni ni everybody fi gba yan nsin so kiyan kan ati kiyan kan din tori won ati tori iyan te na yo yen na kete po o yen na wa lo yen na tani o mo bi oro ati ro tani mo bo se ri nsin ki wo kan wa do segbe kan ko mo ronu bu si fe gba iyan so kaga bi mara temi eniyan wa dupu won ni ko gba cooperative kankan even gan ti ba ti pada ro yen gba mo se bi eto eni koko ti e wa ko de wa explain better to titi gba baba be je ma binu to ba ye pe fe gba phone mi ka ye ni pe o so pe okay o eni ran mi lowo ni so fun di eyi ore ni won o everybody is by saying kala gidi gan because they are ready to finish you why they why in form of pe boya pleading ni tan ma plead se pe nkan so that just it gaga bi maran temi ma fe gba last na ni pe nkan te te so na ni so kan pe phone baba lo once in ba tun se pe but voters card yen awon lopa ma gba na sha a ma gba tori mi ori kankan lara voters card ton le fi track recently by tori puta ka te pe o le lo gba mi tabi mi o bi tabi ko lo se mi tabi ko te me jare lojo dibo gan ko mo lo dibo nbe gan so yen o se pe kini wa kan gba kini yen ni wa kan wowo ni emi ori nkan to wa lara puta ka te pe o le bi track eyan o gege bi mo te mi o puta ta ko kan wa ni pe ba pe kiyan gan fi dibo abi vote poli unit eyan ti ba de jare lojo yen nkan to mo to ti mo gan to ti se sile le ti ba jade nko abi nkan to fi digbo ko lo ti wa lo won yen ti ba lo nko gege bi mo ran timi sha samson lati busy
0: eni kan fi ate ti se won se fun arakunrin ti won ni sigil won ni it's difficult to speak lati so fun awon yen pe ki won lo ra awon ogun to je mo kan bayi wọ́n ní ṣùgbọ́n ó láwọn kankan tí arákùnrin lè lò wọ́n bá lè fi àtẹ̀yíṣẹ́ ránṣẹ́ sí wọn látọ̀rẹ́ WhatsApp a máa fi ogun náà ránṣẹ́ sí wọn bá ṣe máa ń ṣe kan wà ní wọn bá lè fi àtẹ̀yíṣẹ́ ránṣẹ́ sí WhatsApp tẹ́ fi ránṣẹ́ sí wọn a máa fi ránṣẹ́ sí yín ní pápápá torí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà dáhùn bá wa ń ṣiṣẹ́ lórí ètò yìí ọ̀dà a níbi ìṣẹ́jú bíi márùn-ún ká tó máa lọ 0916-159-1011 ẹ̀ka lẹ́wọ̀ ẹ bá wa gbóhùn sókè ẹ̀ dákun èmi ò gbọ́ yín o ẹ̀lú ẹ̀ka lẹ́wọ̀
5: ẹ̀ka lẹ́ta
0: ẹ̀ tún ìṣòfò nígbàjẹ́
5: ẹ̀ka lẹ́tà
0: wọ́n gbọ́ yín ẹ̀tẹ̀síwájú
5: tó kẹ́rí lórí obìnrin tí ó sọ tán láì fẹ́ títí ó fẹ́ dá títà
0: ok
5: ó ọ̀nà níjì ló pèsè o
0: all right
5: tó ẹ̀rí àkọ́kọ́ náà ó ṣe é ṣe kó ṣe pé ẹni tó wà gbóhùn yẹn òun náà ní problem níbì kan obìnrin tí wọn wá gbólọ rẹ ní ìbáṣẹ ìgbàlámọ rẹ pé ó fi ọrọ mi mọnú ó fà lọlọ lọwọ ọlọrun tó ní kó wá ọmọ tó ti di padà fún níbo ni tó bá lóun ń lọ sí bá òun ta òfin nígbàkan yóò kàn bẹẹ ni pé yóò kàn tún fa rẹ ní wàhálà ni ọlọrun ọba lọmọ ètò ọlọrun ló ti mọ bó ti máa yọ ọrọ
0: bẹẹni
5: kó gbàgbé nípa ẹ kó fi sin lọ fún ọlọrun lọmọ bówó ìṣe lọ bá mi ti àdápadà tẹ́lẹ̀ tó dà
0: ẹ ṣe ọmọ dúpẹ́ sá ẹ ṣe ọmọ dúpẹ́ ó dàrọ ẹlọ ẹ kálẹ o ẹ bá mi gbóhùn sókè
6: o
0: ẹ kálẹ ṣe ń gbọ́ mi ọ̀dà ìtẹ̀síwájú mọ̀ gbọ́ yín
6: obìnrin ti sọ pé wọ́n gbowó lọ́wọ́ pé wọn lo nǹkan wá yẹn wọn lo nǹkan wá
0: fún
6: wọn lo nǹkan wá fún lẹyìn kó fọrọ mọ lọhùn wọn kò fowó ayé ní ìran ní tọọnù
0: èyí
6: tó bá ní kó tún sọ fọlọpàá ìrọ ní káwọn káwọn kanra rẹ jẹ ó fà lọlọ mi
0: kódà
6: ọlọrun ó di fún bọọlù
0: amina. Ẹ ṣe mo dúpẹ́ ma. Ẹ̀lú ẹ̀ka lẹ́ o. Yẹ́sà ẹ ṣeun. Yẹ́sà. Èmi ò gbọ́ yín báyìí o.
7: Ní ọ̀rọ̀ lórí obìnrin ẹni fẹ́ sọ̀rọ̀ lójú.
0: Ó dà.
7: Ọpọlọ tí wọ́n ń lò yẹn ọpọlọ láǹkì níyẹn ń lò.
0: Ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí.
7: Bọ́dà mi gan wa, kẹ̀kẹ́ ló ń wà. Kẹmọrúwa ẹni yẹn wá gbé kí òun fẹẹ gbé mi káta nígbà tí lọ yọ ẹbí fẹẹ máa ń sọ gbogbo
0: tó
7: wá síbẹ ló wá ó ṣàwọ orí rẹ lọ nígbà tí ò bá jẹ ti wá dá tó bá ẹja kan lọ ìjọba ni àti níjẹ ló wá níyà tí ẹ bá dẹ ní ti síta rẹ lọwọ bẹ fún mi ọjà tí mo fẹ ra owó yẹn pé ìjọba ti já mi dá yẹn fún mi ní gbogbo owó nípa tó bá fún mi yẹn tó bá ti wọ orí rẹ lọ padà ìjọba ọ̀sẹ̀ náà rí wá. Ó sọ sọ pé ìdí náà wá gbọ́lẹ̀ ó gbọ́ orò lọ sí ilé.
0: Kódà.
7: Ọ̀pọ̀lọpọ̀ ni gbogbo ọmọ yóò bá yé.
0: Kódà. Kò sí wàhálà. Ẹ ṣeun. Ẹ ṣeun adúpẹ́ o. Ẹ̀lú ẹ̀ kálẹ̀ o.
8: Ẹ̀lú ẹ̀ kálẹ̀ o.
0: Yẹ́sà ẹ̀ ṣeun.
8: Ẹ̀
0: ṣe sàn. Yẹ́sà ẹ̀ ṣeun.
8: Ẹ̀yọ́ arábìnrin tó ní wọ́n gbà yẹn. Ẹgbẹ́ bí ẹni bá sọ lẹ́ẹ̀kan tí ó rọ ìpínlẹ̀ ìlú náà ojú tèmi náà ti wù ní pé bóyá ẹni ibi tí ó ti fẹ́ lọ bóyá kò owó yẹn gbà. Bóyá ti wá padà síbẹ̀ yẹn bóyá ó ti lo owó tó gbà lọ́wọ́ ẹni wọn. Tó mo fẹ́ dín ọ̀rọ̀ yín lẹ́yìn tó ìgbàlè mi náà ń tà gbogbo àwọn tó bá ti ń tajà àbí tó ń ṣe POS kán kẹ́fù tó yúrọ̀ ọjà tí mo tà fáti máa ṣe mi. Àwọn méjì kan wá sọ́dún mi bóyá bí lè last month ṣá.
0: Ok.
8: Wọ́n gbé machine wá. Wọ́n ti wá láwọn fẹ́ ra ọjà yẹn mo fún wọn lọ́jà. Wọ́n wá béèrè price mo sọ fún wọn ṣàwọn ní kó gbà. Wọ́n wá ní pé wọ́n tún béèrè nǹkan míì. Bí mi ṣe fẹ́ lọ mu mẹ́ẹ̀dì ní kàn tán padà ní. Àwọn ní wọn máa paná machine tí wọ́n ṣe wá wojú mi nìyẹn wọ́n ti fura pé mo gẹ́ẹ̀sì wọn. Wọ́n wá padà mi ò lọ mọ́jà yẹn mọ́. Wọ́n wá paná. Mo ti wá rí fún ọpa náà wọn sáré lọ mọjà ẹ máa jáde wá ilé tó kọkọ náà yẹn àti ilé tí mo tún lọ mú àwọn ọgbẹ́ price méjèèjì máa sọ fún wa ni ó bèrè àkáà náà bá mú àpè fún bó ṣe ní òun wá òpè sí orí fóònù mi ló wá òpè sí orí fóònù ẹ mú ní kí ló ṣẹlẹ̀ tí owó ṣà ní òkè òun bọ̀ wọn á lọ mú atm tó fẹ́ fi gba owó tó fún ṣe lọ nìyẹn tó ẹbí bọ́dì báyìí pé wọ́n wà kẹ́fù.
0: Kódà o ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ yín o ìpè yín náà la gbà kẹ́yìn láṣálẹ̀ tóní ẹ̀yin aráàlè wa ẹ já máa ṣọ́ra àwọn tá à ń wí tí wọ́n fi nǹkan ní nǹkan ṣọṣẹ́ mo máa ń sọ kinní kan mo ì sọ láàrin ọ̀sẹ̀ tá a lò tí a lò tán yìí eja so boya olode le fe gba o e gba olode to da e sonwo fun awon olode yin daada e sonwo fun awon yan ti won da bobo dokia yin awon sise yin daada nitori bi ta ba de bayi a mani aforo lo a mani afeyinti a mani to nso ni pe ba ti ri won pe won gbe okada wa ti won pa na okada te ba ti ri won ti won ni e sare ba wa mu kini ti won boju weyin e ma sora fun won o te ba ti ri won ti won ba nbe yin e ma sora fun won emi o so pe te ma sore o e sa ma sora e ma sora omo ti wole iwe bayi pada sile iwe owo kan la na le lo bibo eda eja ku fun adura oju oni ti wa ninu to kun ninu odun 2026 iwoye ojo mejo abo si osu kewa anfas ko ki pe akopale mo osu kewa ti nbo lona oruko temi ni adeolu adetula latodo giwa ile ise yi ati awon loga loga ile ise yi adupe lowo yin fun ibado po adupe lowo yin orun ayo lasun okokon laji. Good at all.